0: Cupid 7FM, Ilori.
1: After another, Diamond FM, radio made for you.

0: Thank y'all so much.
1: Late night music on Diamond FM.

0: balẹ̀ bẹ́ẹ̀ni bá tẹ́lẹ̀ fún tìgbọ́n ti jù á mí títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kí ẹ̀jọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bọ́ wá di ọjọ́ saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tì fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrà ẹlẹ́kẹ́ nítawọ́n ìjòyè.
1: Mo fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kàn, ìkànnì Diamond 88.7 FM.
2: Gẹ́dẹ̀gẹ́dẹ̀ àyàfi dígí elédùnmarè arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ ọmọ tónítóní ẹ wá kú àmójúbà àkọ́tún ètò kan tí ó máa tú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn dígí ọkàn ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn bẹ́ẹ̀ ni ìgbé ayé ètòdé ṣàfihàn àwòrán ohun tẹ́dà jẹ́ nínú dígí ọkàn ètò pàtàkì tí yóò mú ìdàgbàsókè ohun àyípadà ire bá ìgbé ayé tẹ̀mí wa nínú èyí tí ìgbé ayé tara náà yóò sì máa fi èso ìwà bí Ọlọ́run tòun ti ìgbé ayé tó ṣe wẹ́kú pẹ̀lú òfin Ọlọ́run hàn dígí ọkàn ilé ìwòsàn tẹ̀mí lórí afẹ́fẹ́ níbi tí Ọlọ́run yóò ti máa ṣe ìwòsàn ọkàn gbogbo dígí ọkàn ẹ pàdé Ọlárẹ̀wájú Oyè wọlé dúkìá Ọlọ́run lórí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin aago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ dígí ọkàn nílé iṣẹ́ rédíò tó tawọn yọ yìí náà ni o Diamond 88.7 FM ìlọrin dígí ọkàn ètò tí ń tú ayé ẹni ṣe ṣàwòtán ìwà pátápátá ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

0: Atẹ́sẹ̀ kan ni mo wà sí programu yìí.
1: Kí lẹ wọ̀ wá?
0: Atẹ́sẹ̀ kan.
2: Nice. So sùn. Ìgbà tí ariwa yóò bá sọ nínú ilé rẹ ní embalmment yóò ya ọ̀tá rẹ lẹ́nu. Ẹ̀sà bàbá olóbi jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń bú ìjọ yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ̀sọ̀kúsọ ṣíṣe ni Ọlọ́run sì tún gba ògo lọ torí pé ẹni tó ní iṣẹ́ ló kalẹ̀ ẹbẹ̀ òun ló sì pinnu láti tú ayé àwọn èèyàn lẹ̀ àfiwọ́ tó ọba jókòó jẹ́ nílé. Ẹnìkan ní tó bá ṣe pò mí 77 ń ṣiṣẹ́ ẹgbẹ́ lọ USA bó mi 77 bá ń ṣiṣẹ́ ẹgbẹ́ lọ Adéọyọ olódò ló ń tàn. Ìdí tí mi sọ bẹ́ẹ̀ ni pé ìkọjá yìí ẹni ni bó ní ṣe gbó mi lọ sí USAGE. Bíbélì ní lálá àwọn aṣiwèrè da olúkúlùkù wọn láàmú ó ní wọn mọ bí ènìyàn ṣe máa jáde lọ sínú ìlú. Ẹnba ti dákẹ́ ntí ń ṣe Yọba dákẹ́. Junction kan ni USAGE center kan Ladéọyọ. Center kan ni comfort life ìtọ̀ bá gbàgbọ́ nú ẹ̀yìn ìkọjá ààyè ni fún mi kí n kó mi lọ síbẹ̀ yẹn torí kíni bí wọn bá fọlọ́pàá mú mi wọ́n rí wọ́n jàre mi. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó o bá nítùsílẹ̀ tó o bá fẹ́ gba ọwọ́ ọlọ́run ọ̀fẹ́ rí ìyanu mi tako oògùn mi tako medical doctor àìmọye pastor wa tó jẹ́ dókítà tó jẹ́ àwa gan ni àlọ́ hospital sọ́bátán. So by the time ti wọn bá débẹ̀ bá a bá gbàdúrà fún ta ọya tún lọ yẹ wò àìmọye àwọn tí màá ní ọya lọ yẹ ẹ̀jẹ̀ rẹ wò àṣírí ni. So ìyẹn tí mo fẹ́ fìyẹn mú jáde ni wípé bó ti wulẹ̀ kọ́ ba nǹkan jẹ́ tó ayé mú tọ́ bó bá ṣe pé wọ́n ń kọ́ wọn náà ni ó ti yẹ ká ṣírí mi ó tún ti pẹ́. Ẹsẹ̀ kan nìyá yẹn gbé wá ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ti jẹra so kò ṣe é wọ bàtà sí àmọ́ ó sì bú àdọ̀lá bá ṣe mọ̀ pé pitì mu nìyẹn. Ìdí ni pé a kiri sóre ń bẹ lójú iṣẹ́ a sóre kiri kò kúrò láàyè ẹ̀ ìwọ ló sì kàn láàárọ̀ yìí ìpele àwọn méje tí ń gbàdúrà fún mo ti sọ lẹ́hùn. Ẹnìkan ní ìgbọ́ nọmba 1 àwọn tí ń bọ ló ń gbọ́ fún ọmọ irú ìyàtọ̀ wa àwọn gbóhùn náà sì wá nìyẹn. Bó bá ti yí kan àbọ̀ bá dé mọ́sàárẹ́ kúrò church rí ẹlòmíì ọmọ nǹkan kan tó bá ti wálẹ̀ méjì tí ò tí rí ìyanu yọba sáré lọ ọba àwọn kan lẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì àwọn tí ń wojú olúwa fún ọkọ̀ àtayá ń pè wọ́n jáde níbi wọ́n bá dúró sí ní tí ọlọ́run bá sì ní kí ni wọ́n ṣe kò sì ní náà ní nǹkan kan. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹ̀yin tẹ́ ń gba ọlọ́run gbọ́ fún ilé kíkọ́ ń gbàdúrà fún yín. Ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ travel out bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run. Ẹlẹ́ẹ̀karùn-ún tá a bá rí gbogbo ẹni tó ní àìsàn kan tàbó mí nínú àgọ́ ara rẹ̀ wòlíì ọ̀dẹ́kúnlé ọ gbàdúrà. Ẹlẹ́ẹ̀kẹfà gbogbo ẹ̀yin tẹ́ ń gba ọlọ́run gbọ́ pátá fún owó ọjà ọ̀fẹ́ tajà ọdún ṣe wá mí tọ́jà jù gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ìgbàlà òtítọ́ ìgbàlà ọ̀fẹ́ làmú wá méje ni. Ní ọjọ́ Sunday tó kọjá 850 àwọn 850 wọ́n ní àwọn ti ṣe tán páwọn ọmọ bá Jésù lọ wọ́n gba sàtífíkẹ́ẹ̀tì wọn láàárọ̀ báyìí. Ẹnìkan ní 850 lójú ẹlẹ́yẹlé bá a bá tó ń parọ́ lọ sí odò ẹlẹ́yẹlé ọ bá wọn tí mà ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn á sọ fún wọn pé wọn ò lè mọ́ kó yàn wá lẹ́ẹ̀mejì lóṣù. Àwọn tí wọ́n sọ pé àwọn ń fa ayé àwọn fún Jésù tí wọ́n rí ìgbàlà nínú ẹ̀ ó ní àlàáfíà mi ni mo fi fún yín kì í ṣe báyé ṣe fi ń fún ni. Ọwọ́ ẹ̀ ni gbogbo ìwòsàn wà and ipa tí ìjọ yìí náà lè kó nínú society nìyẹn. And gbogbo bíkíbi bíbélì ní ibi tí òkú bá wà ibẹ̀ ni gúnnugún ọ̀lọ́ ibi tí wọ̀sán bá wà ibi tó ń jẹ bá wà ibi tútù sílẹ̀ bá wà gúnnugún tó bá gọ̀ ni ò ní lọ bẹ̀. Ẹ̀yin ọmọ ọlọ́run máa gbọ́rọ̀ mọ̀mọ́ ìmáa farabalẹ̀ gbọ́ láti ìwọ ròdù ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè tọ́ọ̀tì ọlọ́run òjijì ń bi gáràjì ẹ wàá mọ tọ́jà gẹ́gẹ́ bí àpẹẹrẹ lónìí gbogbo àwọn tí wọ́n bá wà ń bẹ tí ò tí ì ní anointing oil màá fi lé wọn lọ́wọ́ lọ́fẹ́lì gbogbo àwọn kan ń bẹ tó lọ́ọ́ ní ká fi iyọ̀ gbàdúà ẹ ó ní omi sa ilẹ̀ sá omi kòrò wòlíì ni ẹ mú àwokótó wá a ti bọ́ ọ bu iyọ̀ yẹn sínú àwokótó àbí ṣé wọ́n tó ń sóògùn iyọ̀ náà ni iyọ̀ ní nǹkan kan àmọ́ mọ́ sọ tẹ́lẹ̀ sí kì í ṣe pà ń bọ iyọ̀ kì í ṣe pà ń bọ anointing oil a kàn ń sọ ìgbàgbọ́ wá sínú ẹ ni ọ yàtọ̀ sẹ́bù tí wọ́n ń fún ọ bí wọ́n ti ń fún ọ. Another thing tí màá tún fi kún gbogbo ẹni tí ń láǹfààní àti gbọ́ mi títí dọ̀la ni Ọlọ́run ṣe bẹ̀bẹ̀ and ẹ̀ ń bẹ́ mi gan yóò mi gan invite yín sà mo invite yín specially jẹ́ àjọ pàdé níwájú Ọlọ́run láàárọ̀ yìí pẹpẹ yọ pọ̀nmọ́ torí pé ń bá wà bá mi yọ mọ́ wulẹ̀ jẹun wá a sì láwẹ̀ àgbàwẹ̀ àti gbàwẹ̀ méje tẹ́lẹ̀ èmi lẹ̀ ń bá yọ wẹ̀jẹ̀ wẹ̀mú and gbogbo sónà chọọ̀tì pátápátá mo ti gbóúnjẹ ránṣẹ́ àwọn gan ń dáná ń bẹ̀ lónìí awon ta gbe mo lu fun pe e ma fi se e ma fi yan Olorun Ibadan la wa ti Ibadan o ti pe ati gbo awon to nbe ni ayika Ibadan so wa ba mi yo to ba se pe ni toto mo ni part ninu re engineer e ba mu lati bi ti yan ti ni ese kan lo nba wa inu mi ndadun la re wema o jena o lati wo rodu ni e ti wo moto gbagi eleve sokale ni wema be ba ti so bayin eleve sokale e bere pe o ti e ti rawon eyan ti wonu church olorun ojiji lo mo mu nkan kan dani ju bible lo to ba ni bo si ni mo bo
0: in last year ba te ese kan ni mo wa ti si program yi
2: kin le wo wa
0: ba te ese kan ti baje ti mi le fi rin
2: bata
0: ese kan ni mo wo wa ni last year
2: a je wo eni sugo kini
0: ese mi
2: se bata inu
0: ese kan ni mo fi wo bata ese ko se wo bata
2: so ese kan o se rin
0: ese kan o se rin
2: oh oh o ti sun en ti an pe nsilo lori aye be mu won lati bi ese pe eje ayin lorun bayi mo n bo yin
0: ngba ti mo n bo mo tete kuro ni le pe ki awon eyan mo ba ri mi tori le ni mo wa so enu geti bi bayi ni mo gba won wa sibe ngba ti ma fini lati be de bi bayi won ti bere program baba wa ni a eyin te ba won bere program gba ti won lago e gba dojo fun second half
2: eyin te baba won lago to ba gbo ki won lago tete joko pada o ti repeat class eni kan ni ah se e wa repeat ni e
0: ni sir
2: e gu elekeji
0: duro elekeji
2: won gugu wa rese on physically
0: o wa joko o sa se prayer yen gba te ani ka mo lo mo sa lo le gba ti ma fi dele oju tin tin mi pe awon eyan ri mi pe mo se fe fese ni mo sa gbe okada lati junction pe ko gbe mi mo lo si ile ni mo wa dupe lowo olorun nigba to di september 5 mo ma nani sori ti mo mu wa si bibai mo wa bere si ni fi se tori awon doctor ko ogun fun mi won se gbugbe ko loju
2: ko loju
0: o kan wu gba ti mo wa fororo yen si
2: di en tun wo na ah
0: lo se wa ni oju loke asisale na tun tin baje ti mi mo
2: isale na tin baje
0: mo wa dupe lowo olorun pe mo fese mi ni leni
2: nda
0: ese ni
2: ah sum erin si waju na agbara olorun po agbara olorun.

Ẹ ṣeun.

Àṣẹ ló fi dá yẹ ló fi dọ̀rùn. Àṣẹ kan náà ni mo lò. Ọ̀gá lọ́la luyọ̀. Lọ́la luyọ̀. Lọ́la luyọ̀. Lọ́rọ̀gù ẹ̀ lọ. Lọ́la luyọ̀. Lọ́rọ̀gù ẹ̀ lọ. Lọ́la luyọ̀. Lọ́rọ̀gù ẹ̀ lọ. Lọ́la luyọ̀. Lọ́rọ̀gù ẹ̀ lọ. Lọ́la luyọ̀. Olúwa mi yóò dìde.

0: gbọ́ràn sí.
1: Ó
0: padà bí ó ti
1: wá lọ sí.
0: Ìwọ ni ó kàn láti dìde.
1: Sẹ́kẹ́sẹ́kẹ́
0: àwọn àgbà.
1: That chain of the wicked.
0: Lẹ́sẹ̀ mi.
1: Upon my feet.
0: Já.
1: Break.
0: Wàá máa gbé ẹsẹ̀.
1: You believe in your leg.
0: Kò bá lè fò wá fò.
1: Ìka jọ́kùjọ́.
0: Sẹ́kẹ́sẹ́kẹ́.
1: Ibu ti bẹ̀.
0: Adánidúró.
1: Dàdílé.
0: Asọ́nidẹ̀rẹ̀.
1: Dàdílé.
0: Já.
1: Break.

0: So Tiyeba, number two, remember God's faithfulness. Ito ma fi ki okan re lara ni ya. Rati Bọlọrun se je olooto to. So ma sorry tinu mo be o. Iwo na wo Bọlọrun se tobi to. Wo ti je olooto re. When you feel beaten down, remember that God has already promised to never leave you or fail you or leave you helpless. Anytime to bada bi pe o ti fe tan to ti lule ranti pe Olorun ti se leri ri bo ni fi o sile emi o pelu re titi di opin ile aye emi ki o fi o nikan sile because you are not alone. Are you hearing me now? So ma ni igbagbo ko de ma ranti n tolorun ti se fun e tele Olorun to ti sanu e ngba kan ri o si le sanu le kan se je ki n gbo lenu re bo ti so nigba to wa lori oke kafari wi pe o pari wi pe o ti tan isoro aye mi je ko pari o pata pata owo e mejeji bi aladua na so keke mi so tele eni gbo on baba ori oke arugbo ojo lori afefe ami lo se koko lenu e bayi ohun ti mo so re o koni tan fo lojo omo araye. Yes. Number two, ireti e ma jasayo. Number three, ireti o ni ja sofo. Number four, wo bi ko ni pe ju ko to da fun e. Eni to loro ti o ba ti sami o lo niyan. Number five, o ni rare ju ko to ro na abayo. Number six, o ni jiya ju ko to roju rere. Number seven, ni papa ni ki a masale yo soka anu ka ema bi owa sami dada mo ni de ni kan to ma nawo soke ti o ki gbe pe anu gba mi lowo esin e so le meta baye anu gba mi lowo esin taku gba mi lowo esin. Number three, Montez Junior. Number three, learn on grace and faith. Soon, tabi ko ro, ko bale, itan pe ni, ori ofe Olorun ati gbagbo. Lean on it. Lean on faith and God's, this is called grace. You need to now believe in God's grace and faith. Gbagbo nu, ko simile tabi ko sunle, igbagbo ati ori ofe Olorun. Ko le tan fun bo se wa yen. These are the two essential elements for a Christian to stand on when wanting to quit. Grace guarantees your connection with God, while faith keeps you going. Lọgbara le ori ofe Olorun ati gbagbo bayi mo ju re o. Gbese to je yen wa pada san loruko Jesu. Awon to nfi osi eye yen o ma toro je lowo e last. Awon to se pe fun yen o ma ba bebe.
1: Oruko ateri e.
2: Oruko mi ni Mrs. Adeyemi.
1: Ki lo lu wa se ba?
2: Dupe lowo Olorun nipa se ororo
1: arugojo.
2: Arugojo. Mo se kokon lo, mo lo ko ikokan wu mi so won a mo ororo yen mo fe sun ni jo yen ni mani. Ororo e je ki ni lo. Mo se a lo ororo yen. Ifo omo to wa legbe mi na to ro mo last bo mi ajo no, o na ngu ko. Mo ba aba fun. Titi le fi mo jo yen mi o. Gboro
1: ko yen. Gboro ko yen mo
2: ni. Igba to wa di ijo Tuesday. Olorun se yanu kan ninu aye mi ti mi o le gbagbe. Nipa se omo mi ara omo yen o ya. O kokon ti ngo mo kokon ti mo pe se ma gbe lo so hospital ni. O sha lo wo mo ni ni mo koko ko Psalm 23 mo ka sinu omi mo se ka sinu mo ada le omo e lori so are be si o sha tun still o sta on sun tun so alaboyun gan to wa legbe mi ti fe ma paru ma paru awon e de wa na paru sita fun mo Olorun wa se so mo se wa mu oro yen mo wa da si ni arin oju arin ori
1: bayi e da oro arugbo ojo wa
2: be ni
1: sa arin ori e
2: be ni so o wa nigba te
1: o shake
2: o wa shake so ko le soro o wa so fun mi pe ki mu oro yen pe ki n ba on fi wa ese un
1: ese
2: o sha mu oro yen pe mo se da sori pe ki n sa n ba fi o fowo jo
1: e wa get e wa se
2: mo wa fi oro yen o wa da be ni pe nkokon wo nu o ese yen o wa kuri so lati da mo dupe lowo Olorun
1: pe ara ti ya
2: ara ti ya
1: ka
2: ba omo yen
1: fun aso dije ogun lo wole si lara ti ba se Olorun alaye mama ogun to se lori eyin atomo ko ni gbori mo e mo ra anu si ko ya te
3: oruko mi ni Olaye Olusola.
1: Kí Ọlọ́run ṣe ma?
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run arúgbó ọjọ́ torí pé ọmọ orí ìjọ afẹ́fẹ́ yín ni mo jẹ́. Mo gba ọ̀tún ẹni ẹ̀dùnjá kan wà ó ti ní àpá ní ara. Ṣùgbọ́n wọ́n tún wá fẹ́ gbé ìmísí lára
1: bẹ́ẹ̀ ni ó ṣe.
3: Bẹ́ẹ̀ni nínú ẹsẹ̀ dẹ̀ ni mi ò dẹ̀ wá bí rí ọmọ mi lọ́wọ́ síbi tó bá mi ra omi arúgbó ọjọ́ kódà iṣẹ́ tí mo lọ ṣe ní fúlẹ́jì gan wọn jẹ́ kí n rojú sí iṣẹ́ yẹn tí mo fi ń sábò àlé. Bí ọmọ yẹn ṣe dé tó sì fún mi ní omi àti òróró tí mo ti fi ra ẹsẹ̀ gan mi mọ̀ pé mo lè fi dé bí lónìí. Mo dẹ̀ ti jó
1: mo ti jó
3: arúgbó ọjọ́ mi gba tàti ṣe prayer bi.
1: Ẹsẹ̀ ti sọ.
3: Mo ti jó èmi náà ni mo tún dúró látàárọ̀ yìí.
1: Ọlọ́run ogun tó sẹ́ẹ̀ ní gbé mímọ́.
4: Ìlọrin o, ǹjẹ́ o mọ̀ pé ó ń jí ògùn tó yẹ kẹ́lòmíì ò jẹ láyé inú ojú àlá náà gbé pamọ́ sí? Ẹlòmíì kò rí oúnjẹ ọmọ jẹ, bẹ́ẹ̀ ni kò jóúnjẹ ayọ̀ rí. Ẹ̀yin mélòó ni ẹ̀yin nìkan lẹ̀ ń ṣe wàhálà? Wàhálà tẹ́ ń ṣe ó nìkan lẹ̀ ń jẹ, kò sí aláàánú. A gbégbèsè wòlíì kan ìyẹn ní ọ̀sẹ̀ tuntun yìí. Eléyìí tá ò tíì ṣerú ẹ̀ rí. Ẹ kọ́kọ́ mọ prepare kalẹ̀. Èmi fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé agbára Ọlọ́run lè gba ohunkóhun ṣiṣẹ́. Ẹ lọ wá ògì tútù. Eléyìí téèyàn lè pò mu tó mọ́ wànú lálọ́ọ̀nù yẹn. Ẹyọ kan ti tó tán tàbí ₦100 yẹn. Ẹ máa mú bọ̀ tá a bá pray sí tán lẹ́wàá lọ pò ògì yẹn mu nílé. Ẹnìkan ní kí ló fẹ́ ṣẹlẹ̀? Ìyẹn ni wípé oúnjẹ ayọ̀ rẹ bẹ̀rẹ̀ sí ń wọlé wá. Ẹ̀yin mélòó lẹ fẹ́ jèrè ọmọ? Ẹ̀yin mélòó lẹ fẹ́ ti ọ̀fanú ara jáde? Tó bá bá oró lára rẹ lẹ́yìn tó mu ẹ̀kọ́ yẹn tán yóò jáde, ta ló fẹ́ jadù, ta ló fẹ́ joyin? Tẹ bá mú ògì yẹn wá, ògì tútù, ẹ tún wá mú oyin lọ́wọ́. Ṣé ẹ rí oyin yẹn? Tẹ bá mú ògì gbóná yẹn, ẹ bá ń da oyin yẹn sí lórí. Lẹ́yìn tí mo ti pray sí lárúgbó ọjọ́, gbogbo ẹ di Friday ọ̀sẹ̀ tuntun yìí ní arúgbó ọjọ́ tó bá ti dé Kílàńkó Junction, ẹ bèrè pé ẹ ń wá arúgbó ọjọ́ chọ̀chì ń bì, ẹ ó dẹ̀ rí wa ńbẹ̀. Àárọ̀ Friday aago mẹ́jọ àárọ̀, a gbé wa aago méjì ọ̀sán, káńsẹ́lì àwa bẹ̀rẹ̀ one on one with your prophet. Ẹ dẹ̀ mọ̀ pé àṣírí ogun a máa tún ní arúgbó ọjọ́. Ìpàdé Friday ọ̀sán sí arúgbó ọjọ́ ó ti kọjá, à ń gbé pamọ́. Ẹni tó wà núde máa bọ̀ wá bọ́. Ọ̀nà àbáyọ ló dára jù, kì í dẹ̀ jìnà bẹ́yàn bá ṣe tá àti bọ́. Ó di àárọ̀ Friday ní Kílàńkó Junction ní side of our garage nínú Ìlọrin arúgbó ọjọ́ ló máa bọ̀ wá. Gbogbo èèyàn má gbàgbé ògì yẹn. Eléyìí tó padà pòmu tó bá délé, ẹ jẹ́ ń wò ó. Ta ló ń sìkì? Ta ni òrógo lórí? Ta ni ò tí ì jẹ oúnjẹ ayọ̀? Ta ni ò tí ì jèrè? Àsìkò tó wàá jèrè. Á pàdé

pàdé ní pàdé ìwọ náà rí pé wọ́n jẹ̀rí fún ọ ìyanu ojúkọjú fọ́n nọmbà mi lélẹ̀

0: kìlìkáyé.
1: Ẹ tẹ́tí sí ìkéde yìí. Council of Ejesha Societies Kwara State Branch Ìlọrin ní ẹgbẹ́ Custom Ekota Ìwọlédé nílùú Ìlọrin. Àrọ gbogbo àwọn ọmọ ilẹ̀ Ìjẹsà nílé lóko àti nílùú Ìlọrin láti wá sí ìpàdé wa tó máa ń wáyé ní Sunday kejì nínú gbogbo oṣù lágogo mẹ́rin ìrọ̀lẹ́. Òbòkun Agbèwà o, olùkéde ààrẹ ẹgbẹ́ ọmọọba Adeniyi Ashtrop.

0: kábíyèsí olódùmarè. Bọ́ńbọ̀ mi ò tí ì dé o.
1: Ìlọbalẹ̀ la ń kọba, gbogbo ọba ládéwọlẹ̀ fún múlẹ̀ lábẹ́sẹ̀rẹ̀. Àwọn ọba oníláwà ni.
0: Mo gbúdọ̀ yín gan.
1: Wọ́n ṣe ra
2: ọ̀gá èdè
0: pápá ńlá tí ń jó tan tan wẹ́ fún fúlẹ̀lẹ̀ tí ń ṣe gí oko jì àjì àfọ láṣadé fàdírẹ̀ ra òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọba sòdé dẹ̀rọ̀ kí mo wí wọn ò tí ì dé mọ́ ń bọ̀. ẹjẹ́ ń kí ẹjẹ́ ń kí olódùmarè tí ń dábìrà lórí ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ.

0: ṣáájú àwọn.
1: Níbi tẹ́yìn náà wà tẹ́ ti ń gbòòrìn lọ́wọ́lọ́wọ́. Ẹ bá ń kó kìkì ẹ̀ bá ń kan sára sí. Oríkì Ọlọ́run lẹ̀ ń gbọ́ yìí. Látọ̀dọ̀ Ọláníyì Àjàgúnlá.
2: Àjàgúnlá o.
1: Samuel Ọláníyì.
3: Bó tún fi débí ìṣe mi àná mo fẹ́ máa ròyìn.
1: Ó ń bọ̀ sẹ́wọ̀n.

0: ẹjẹ ń gbóúnjẹ rẹ fún un
1: náà.
0: Ìdí abá ni wípé àrà tọ́lọ́run dá lórí ètò yìí ó kọjá òye tèmi gangan.
1: Àwọn bá ṣáà ni mo wà ní àgbájá òní gbogbo àbàjì ọlọ́run má jẹ́ tẹnu kó bí ìyọ̀wọ̀ torí mo fẹ́ fẹnu mi sọ̀rọ̀ tuntun.

0: ó ní yìnyún ẹjẹ́ yìnyínná.
1: Olúmọ̀rí mọ̀ ọ̀rẹ́ ìdáwọ́ alágbẹ̀dẹ ọ̀run ọkọ̀ ṣoṣo àrùn ni ọ̀rọ̀ ní tún ni mo ti rẹ̀ lẹ́sẹ̀ méjì dá.

0: wọ́n gbàgbé pé
1: ọba tí ò ṣe pé pamọ́ iṣu láti ta
0: àwọn tó sàn jọ lọ wọn ti kú wọn ti lọ
1: ogun ọlá rẹ rùn bí
0: o kì í ṣe pé àfin yu ẹnikẹ́ni o
1: ọlá rẹ wà lára ògbógbó ọba tí kọjá lọ tí gbogbo ilẹ̀ ń retí
0: tí ẹ kọ́kọ́ dúpẹ́ pò wà láyé wà láàyè náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ìwà láàyè rẹ
1: o
0: torí mi àti ò jámọ̀ nkankan lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ dá wa láti mọ yín ni
1: kábíyèsí rẹ kutu kutu ọlá olórúkọ púpọ̀ tó di ọyàn kú lọ ọba tí ò lábọ́ bá kó ọlọ́run tí ò lájírọ̀ bá ọba àjẹsà bí.

0: Oh, yeah, it's clear. Ẹja mọ lọ sínú ètò wẹ́rẹ́ di wẹ́rẹ́ fútààrọ̀. Kábí yóò sí olódùmarè. Mo ká gbogbo ayé mi sókè tán yán fún ajú nílọ. Òjìlógo ṣògo ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Olódùmarè tó dá ikú tí kò lè wá. Ó dọ̀run kì í sùn. Aládé lórí aládé ńlẹ̀ ọba tó fadé tolé aládé ọ̀kàkà kíkí ọ̀kàkà tí ń kí mọ láyọ̀ ọba wàràwà. Gbogbo ìjàmọ́ ṣèké tó tó ọláàrẹ ìdùmarè. Ọlọ́run tó ni mí Ọlọ́run tó lẹ̀mí mi ìbá rẹ. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ètò tá a pè ní díngí ọkàn rèé. A kú ìsinmi òní o. Ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ láyé àti láàyè tó dára. Ẹ ráyè sàmí àbẹ bízì. Ṣé dáadáa mọ̀ bá yín? Ọkọ yín kọ́, aya yín kọ́, àwọn ọmọ yín kọ́. Nǹkan ò ní ṣe wá. Àwa lámàgbé ohun tó dáa ṣe. Ikú ò wá nípa láàánú wa àti àwa tí wọn yóò ṣàánú fún o. Ìbọn Ọlọ́run ibẹ̀ ènìyàn. Bẹ́ẹ̀ ni mo tún dúpẹ́ pàtàkì lọ́wọ́ aláṣẹ apàṣẹ ìkànnì tá a wà yìí. Bàbá dáadáa. Tọ́ fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí. Bàbá mo mọ̀ lóore sà. Ẹ ṣe gan sà. Tẹ́ dórí gbogbo lọ́gàlọ́gà. Tóbi dórí gíwá wa. Bàmí Michael Abiodun Ọláríwájú Màó. Lẹ́ka kówó pé kówó lé wa. Bàmí Àpọ́sù Òyédèpọ̀ Akú ìsinmi òní sá o. This is the golden voice of your boy. Ọláríwájú Òyé wọlé. Dúkìá Ọlọ́run yín náà rèé tí ò jẹ́ fi ṣòfò lálẹ́fẹ́ nìkan ọ̀kan o. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní díngí ọ̀kan.
1: Ọba tó ń dàgbà lọ́gbọ́n sárúkọ sọ́jọ́ rẹ̀ bàbá.
0: Bó bá ti darí wa náà láàṣẹ ṣe lórí ètò. Òun ló ní à. Ọlọ́run mo forí balẹ̀ fún ọ. Mo gbà fún ọ tán yányá. Ìdí abá ni pé àwọn feedbacks. Ọlọ́run ní ká máa rí gbà lórí ètò yìí. Àwọn àtúnṣe tọ́lọ́run ń lo ètò yìí fún nínú ayé àwọn èèyàn. Ó tó kí n yìn, ó tó kí n gbéga. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kéèyàn má bọ̀ àwa ya abaramóore jẹ́. Ẹ má gbàgbé pé àwọn àgbábọ̀ wọn ni. Ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ó bẹ́ gidi ní ègbèje ni o. Dandan ni kí n dúpẹ́ kí n kó kìkí ẹ̀ kí n yìn. Torí pé òun náà ni. Àlọ́ òun ni. Lẹ́yìn èrè òun náà tún ni.
1: Ọba tó gbogbo ńlá pátá.
0: Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Wọ́n níbi abákókó tá à ń bá bọ̀ níbi àbádé. Oníjẹjọ. Wọ́n láǹfààní láti bá àwọn ọmọ sọ̀rọ̀. Ẹ̀jí kọ́ yìí. Nígbà mo parí ètò. Oríṣiríṣi ìpè àwọn ọ̀rọ̀. Tó ń gbóná tó ń yorùkú lálálálálálá. Ìdí abá tọmọ mi fi kọ̀ láti tọ́jú àwọn òbí tóbi. Ẹ gbọ́rọ̀ mi ìbá ẹ sì fọwọ́ di tí. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ́nà. Ọmọ dúpẹ́ lọ́wọ́ ọba dání wáyé. Tí ń bá mi fọwọ́ tọ ọkàn àwọn èèyàn wọ̀nyí pé àfi kí wọ́n ṣàtúnṣe kí wọ́n tọ́jú àwọn òbí tó bí wọn láì wo ti àṣìṣe wọn. Ọ̀kan lára ọ̀rọ̀ tí mo láǹfààní láti bá àwọn èèyàn tí wọ́n láǹfààní láti pè mí lẹ́yìn ètò sọ rèé. Mo ní gẹ́gẹ́ bí adẹ́dà ṣẹ̀dá gẹ́gẹ́ bó ti fún mi lóhùn rẹ̀. Mo ní mọ́ gbàgbé pé ènìyàn ni ọ́ ènìyàn làwọn òbí tó bí ọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Púpọ̀ nínú wa bẹ́nìkan bá ṣe ohun tó dùn wá a máa wò pé bó bá já wa lè ṣe é òótọ́ ni. Ṣùgbọ́n mọ́ gbàgbé pé àwọn agbọ́nrin kan bẹ tí ìwọ náà ti ń ṣàṣìṣe tọ́lọ́run sì ń fojú fo àṣìṣe rẹ. Ṣé bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ rí ni? Ohun tí wọ́n wá dì mú yẹn bó o bá gbà mú tó ní òní jó lọ. Ìjọ ojú mọ̀ pé kinní ọ̀hún a máa kóyà jẹ ọ́ láìrò tẹ́lẹ̀. Ìdí abáre tí wọ́n fi wá lọ sórí kókó tààrọ̀ tòní ẹ̀mí àìní dáríjì. Unforgiving spirit. Kí ló bí kókó ìláàárọ̀ tòní? Ọ̀pọ̀lọpọ̀ ìdíwọ́ àti ìdènà ni ẹ̀mí tí mo ń sọ yìí ló ti mú bá ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Pàápàá jùlọ púpọ̀ nínú ẹ̀yìn tẹ́ ń sọ pé ń gbàdúrà. Ẹlòmíì inú yín ẹ̀yìn náà lẹ̀ ń ṣera yín. Bọ́lọ́run bá ṣe ọ lójú ẹ̀mí tó ṣe ọ níyì. Òye yóò yí ọ dáadáa ju ohun tí mo fẹ́ sọ yìí lọ. Ìdí abá ni pé ìṣíníyè tó gbọngbọ́n tó lákàkì lọ́lọ́run fún mi lórí ọ̀rọ̀ yìí o.

0: ẹ káàbọ̀ padà o láti ẹ̀ka ìpolówó ọjà wa ẹ má gbàgbé pẹ́yìn náà lè gbé ìpolówó ọjà yín wá sórí ètò yìí ká fi tiwa ká fi gbé tìyín lárugẹ ọ̀dà ẹ jẹ́ mọ́ lọ tààràtà sínú tọ́lọ́run fi rán mi sí gbogbo wa láàárọ̀ tòní mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ètò tààrọ̀ tòní dáadáa o mọ́ rírà rẹ gẹ́gẹ́ bí ẹni tó ti tọ́ tán tó ti mọ̀ tán tó ti gbọ́n tán o torí ohun tí máa ń fi òpin sí ìmọ̀ nínú ayé èèyàn ní bí èèyàn bá ti gbà tàbí tó rò lẹ́mí ara rẹ̀ pé òun ti mọ̀ tán pé kò sẹ́lòmíì tó lè kọ́ ọ mọ́ kò ti dópin ìmọ̀ nu kò ní sí ààyè fún ìmọ̀ láti rárí wọnú ayé rẹ mọ́ ìjọ tó o bá ti rò lọ́kàn ara rẹ wípé o ti gbọ́n tó o ti mọ̀ tán o ò tún ní gbọ́n mọ́ láéláé bẹ́ẹ̀ ni mo sọ fún ọ
1: ohun tó ṣe sí ọ ó dùn ọ wọra
0: ojoojúmọ́ là ń kẹ́kọ̀ọ́ sí ojoojúmọ́ là ń rí ohun tí ń dùn mọ́ wa ojoojúmọ́ là ń rí ohun tí ń dùn wá nǹkan kan bẹ tó ń díwọ́ ìyanu rẹ tí ò jẹ́ oríire ṣó rí bí wọ́n ṣe wá tó yẹn bó ti gàǹgà góńgó tó yẹn táwọn èèyàn ń kó kìkì rẹ tí wọ́n kan sára sí ọ sọ rí ẹ̀mí àìnídáríjì tí ń bẹ nínú ọkàn rẹ òun ọlọ́run ọba mi gbọ́ ọlọ́run ní ń sọ fún ọ pé yóò padà kó bá ọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ sẹ́rí ilé ayé tèmi àti yín jọ wáyé ohun tí ń lọ nínú ayé tẹ̀mí ó yàtọ̀ sóhun tí ń lọ nínú ayé tá a fojú rí ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ nígbà tí ò lójú inú because you're not spiritual ó lójú nǹkan míì tó yí ẹlòmíì bẹ́ẹ̀ bá sọ nǹkan míì tó jẹ́ ohun ìjìnlẹ̀ ẹlòmíì àkàgbé tí pẹ́pẹ́pẹ́ báyìí a máa wá kí torí pé òye òye mo bí ọlọ́run láàárọ̀ tòní o fún gbogbo ọkàn àti etí tó ń gbọ́ mi gbárò yìí láàárọ̀ tòní pé kó jẹ́ kí kókó tá à ń mẹ́nu léyìí kọ́lọ̀ ń jẹ oyè yín o ẹ̀yin lọ́kọ láya bàbá àtìyá tẹ mẹ́yìn ọmọ tó jẹ́ wípé ìjà tí ń bẹ láàrin yẹn kọ̀ láti darí jìra yín bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí ẹ lè ṣe kẹ́ ẹ mọ́ gbàdúrà ó mọ̀ ṣe o ẹ wá jẹ́ ń béèrè lọ́wọ́ yín talẹ́lẹ́ ń gbàdúrà sí ná talẹ́lẹ́ ń ké pè ẹ ń gbàdúrà sí ọlọ́run tó kórìíra ẹ̀mí àìnídáríjì ohun tọ́lọ́run ló ń kórìíra ló ń bẹ nínú ayé tiẹ̀ yìí ó sì ń ké pè ọ́ ń sọ fún pé kó sàánú rẹ àánú wá dàṣó o ti rí ìwọ̀nba èyí tó onírìírí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó kéré sí ohun tọ́lọ́run fẹ́ ṣe láyé rẹ̀ ìdí tó ṣe pagidí náà àwọn eré míì tí ò fi rárí wọnú ayé rẹ̀ jó mọ́ ẹ̀mí àìnídáríjì inú rẹ̀ yìí ń kọ́. ẹlòmíì ò mọ̀ wípé agbára tí ẹ̀mí àìnídáríjì tó ní ẹ̀mí àìnídáríjì lágbára ju gbogbo ogun ayé tó kù lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ lóòótọ́ làwọn òbí rẹ̀ ṣe ohun tó dùn ọ́ mo mọ̀ bẹ́ẹ̀ a ní o dáríjì wọn kó o lè rọ́nà lọ fi ti wọ́n lè yàn ní án ohun tán lè ṣe náà náà ti ṣe òun wọn ò lè ṣe ju èyí tí wọ́n ṣe ọ fún ọ̀hún yẹn lọ náà ó gbà bẹ́ẹ̀ èèyàn ni wọ́n ọ̀dà jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ ìwọ ọmọ àtijọ́ ta ti bí ọ sáyé tí wọn náà ti ń ṣẹ̀mí lórílẹ̀ èèpẹ̀ o ò ṣẹ̀yàn rí àbí ǹlẹ́ o ẹni mímọ́ jùlọ o ò ṣẹ̀yàn rí ìwọ náà ń ṣe èèyàn kọ́dà ọ ń ṣe ọlọ́run ọba tó dá ọ àmọye àṣìṣe rẹ tọ́lọ́run ń fojú fò lójoojúmọ́ ẹnìkan wá ṣe ohun tó dùn ọ́ ọwádìí mọ́wọ́ ọní kìí ṣe láyè yìí mọ́ lọ́ọ́ fi dáríjì ṣé mọ́tàn ọ̀run rẹ ò dájú so ri gbolohun to tenu mi jade si olaaro ifagisa be olohun lo ni so fo pe orun re o daju o tori lopo igba boya ko ye yin lopo igba ti efin adura re ba ti goke tabi ibere re to ba te pepe si waju olohun boya o ba wole aluwa to nse adura kikan kikan efin adura re bo ba ti goke lo si te olohun nkan kan diwo re nda pada si olaya so omo ni oro emi ni mo nba so laaro to ni jo yi o daada o dipo to fi ye kolohun o fesi sori bere re nkan kan se di won se idena fun o ko de si nkan mi tolohun ri ninu okan re to fi dabi wipe adura re o gba bo ti ye ko gba emi ai ni dariji tin benu okan re ni ere lo ye ka ma se ija ko dola o gbon ti we mi ma wi ni oni eniyan n woju olohun wo kan okan to olohun si n wo to je okan ti eyi ai ni dariji ni benbe iwo baba to ni laye laye fa abada ki tun saye yi mo ni wa to mo re lejo joko soro po o n se ra re sa be ni mo so fun yin sa omo bibi inu re lo n ba aja odun marun odun mewa odun medogun iwa atomo to bi ninu e bara yin soro oni koda to ba ku gan ko gbodo wa si bi isiku re kolon jo bolo nle bo ba ku se ani kolon jo bolo nle ma tan ra re o atunse to ba ye ko se loju ojo tete se o olorun ki bu ola fa won ti ki ba dariji ni elomi nbe to je pe esan ni nbe lodo okun re bo se n treat awon obi e o n gbesan lara awon ni o si agede n gbe si olorun be olorun na n duro de won na ni korita kan be ni ma sagidi ohun to ni kemi o bo so ni mo n bo so yi o ohun to si bi koko taaro to ni ko seyin awon feedbacks awon oro to lakaki to gbona to yoruku lala tawon eyan so lagbaja semi tamede o semi ma wa gbagbe pe baba wa di kini ohun mo ta la ni gbagbe eni to seun to dun wa loni o le seun ti o dun mo wa lola moro le aye ti ri niyan eni to se loni o tun le munu re dun bo ba dola mami wa oko re lo seun to dun o boyo funyan loyun abo se nkankan kashiri re pada tu si olowo kini ohun dun owora o dun owo nu egun lo oto o kokko yen sile sugbon lodo okun re iwo na mo bi orin si o ma bi to na sede pe kan bo da seri afon koda tori ese ti oko re se o ti gba nti o ye ko gba o ti jeun ti o ye ko je o ti wa die da mi oju toko re fi n wo lana o ti yato si ide aba ni pe olo fe da seri afoko re ko de yin obirin kan be te n gbeto ilowo lowo to je wi pe ohun toko yin se fun yin o dun yin woro o dun yin wo agbari eyin si le n da seri afoko yin lowo lowo mo be yin lo ko lohun mommy dakun ba n dariji se ba mo to obi ninu a mo sewo bi omode lawo okunrin ri la kaye melo la ni agbon mami wa eje fun yin ni espokan laaro toni se rawo okunrin te nwo bi omode la ri lowo yin ba n darijoko re niwo igba to je pe to mo re ba se o n dariji ba n darijoko re na eyi to dina mo to eyi to fi yaje to eyi to ho so ku lara re o mo to mami e ba n dari joko yin ibi abare o ki won na le ri iyonu olohun ni o sugbon bo ba ko iti ogbon yin ti ohun tona ni ma bo so laaro otoni toni ki lo kan mi nbe iya ti e na fe de loju pali bolon ba lo n de si otan se moto bolon ba lo n de si otan iwo na wa omi loju oni ri

ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ gẹ́gẹ́ bí ìròyìn yàjò yàjò tí ó ń tẹ̀ wá lọ́wọ́ fún gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹ fẹ́ gba agbègbè Coca-Cola Road kọjá mọ́tò ńlá kan ó bàjẹ́ sójú ọ̀nà yẹn o fún gbogbo ẹ̀yìn ọlọ́kọ̀ tẹ́ ẹ fẹ́ gba ojú ọ̀nà Coca-Cola Road yẹn kọjá ìbádakẹ́ wọ ọ̀nà bòmí ìgbà bó tẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ọlọ́kadà àyè wà fún wọn láti kọjá ń tiàn adẹ̀rọ àwọn tí wọ́n ní ọkọ̀ náà láti ṣiṣẹ́ lórí ẹ̀ kí wọ́n tètè gbé ọkọ̀ yẹn kúrò lójú ọ̀nà kí ìjà gerege kó lè bá àwọn tí ó bá ń rin ojú ọ̀nà yẹn o yóò dà fún wa ibi abọ́rọ̀ dèrè mo ní dádì wa ìyàwó rẹ̀ ṣe ohun tó dùn ọ́ àtìdílé kíní àtìdílé kejì wọ́n pè ọ́ wọ́n bì ọ́ kódà àfáà rẹ páìtọ̀ rẹ ganran sẹ́pẹ̀ ọ́ wọ́n ní ọ dáríjì oníkòsò ohun tó jọ́ ṣé o fẹ́ di ọlọ́ọ̀ni àmọye ohun tí wọ́n náà ń ṣe fáwọn ẹlòmíì ẹ̀ṣẹ̀ tí wọ́n náà ń dá ní kọ̀rọ̀ ọ̀bìkan ní kọ̀kọ̀ ń kọ́ tọ́lọ́run rí ọ sẹ́bí èéfín ìwà tiẹ̀ kò tí ì wú jáde ni aráyé ò tí ì rí lọ fi ń wò bí pé èèyàn mímọ́ ni ọ́.

0: ṣe rí ní ayé tá a jọ wà yìí a mọ̀ ṣẹra wa a sì gbúdọ̀ mọ́ dáríji ra wa ni báà ní ṣẹra wa ń ẹtú dànù torí ọ̀ọ́sẹ̀ mi èmi náà ṣe ọ̀ bẹ́ẹ̀ ni nígbà tó jẹ́ pé àìsí áńgẹ́lì sáńgẹ́lì ni ọ́ ni sáńgẹ́lì ni mí ìyàwó tó fẹ́ kì í sáńgẹ́lì ọkọ rẹ kì í ṣe màláíkà èèyàn ẹlẹ́ran ara bíi ti ẹni ẹ̀jẹ̀ ń sàn nínú àgọ́ ara rẹ̀ ẹ̀yin ọmọ tẹ́ ń báwọn òbí yín jà ó ti gbàgbé pé èèyàn làwọn òbí tó bí ọ ni bó ti wò káwọn òbí rẹ̀ ó náìsì tó bó ti wò kún wọn dáa tó wọn ó ṣe ọ èèyàn ni wọn amóye ẹ̀ṣẹ̀ tí wọn náà ti ṣe àwọn òbí tó bí ọ ìbádà kẹyàn ju gbọ́ngbọ̀ngbọ̀n tí ń bẹ láàrin yín láàárọ̀ tòní o torí wípé kíní ọ̀hún kóyà jẹ yín nínú ìdílé yín bóyá ẹ mọ̀ ó ń pagidí ní àwọn eré tó yẹ kó rárí wọnú ìdílé yín bóyá ẹ mọ̀ àṣírí ńlá àti àdètú ńlá lọ́lọ́run ní kí n máa tú fún yín lórí ètò ìláàrọ̀ yìí ọ̀gá iléeṣẹ́ àwọn ọmọ iléeṣẹ́ rẹ wọn ó ṣe ọ́ gbà bẹ́ẹ̀ ìwọ náà ó sì ṣe wọ́n ó ò lè tẹ́ gbogbo àwọn ọmọ iṣẹ́ rẹ ò lè tẹ́ wọn lọ́rùn 100% ẹ̀yin tẹ́ ẹ sì wà lábẹ́ àwọn ọ̀gá kan àwọn ọ̀gá yín náà ò lè tẹ́ yín lọ́rùn 100% ẹ mọ̀ ṣẹ̀ra yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́nìkan bá wá tẹ ọ lẹ́sẹ̀ mọ́lẹ̀ ìyẹn ò tí ì débi pé ọ̀ wá nasẹ̀ síta pé kán bọ́ dáṣẹ̀ rí à fún ohun tó sọ ẹlòmíì di tẹ́rọ̀ tó mú kẹlòmíì ò di nǹkan míì torí ẹ̀ṣẹ̀ kan tẹ́nìkan ṣe tó dùn wọ̀ra ni ẹlòmíì ti wá ya ọ̀dájú paraku ó ti dàbí àfọ́kù ìgò tó dúró tìkanra tìkanra ẹlòmíì ti di àgékù ejò tó ń ṣòro bí agbọ́n torí pé nìkan ṣẹ́ ẹlòmíì àní láyéláyé kìí tún ṣayé ìmọ́ bẹ́nìkan bá ta fẹ́lefèlé tó bá wù wàrán dandan wọ́n jásẹ̀ rí àfún ọ̀lẹ́ o alágbára ayé ẹ̀sìn mi ẹ̀dọ̀fà ẹ̀yin náà ń ṣe àwọn èèyàn kan tó lágbára jù wọ́n náà lọ ìjọ ìrìn bá sì kanrin ìkan ó tẹ̀fó kan ó yẹ kó o mọ̀ bẹ́ẹ̀ bó ti wù kó o lágbára tó ó ṣe é ṣe kó jẹ́ pé ibi tágbára tiẹ̀ pin sí ni tẹlòmíì ti bẹ̀rẹ̀ àwọn àgbábọ̀ bá ọba lọ lóògùn ju àrọ̀ ni lọ àwọn àgbábọ̀ wọn ní ohun tó gùn ni wọ́n ń pè lóògùn ọ̀gbọ́n tí mo sọ ohun tó gùn tẹ́nikẹ́ni òmòpin rẹ̀ ni wọ́n ń pè lóògùn tó túmọ̀ sí wípé bó o bá lọ lóògùn lágbára àwọn kan tó ń bẹ tí wọ́n lágbára jù ọ lọ lábẹ́ ọ̀run tá a jọ wà yìí gbogbo àwọn tó so mọ́lẹ̀ torí pé òun bínú sí wọn òun bá wọn wí lọ́wọ́ dákun mo fọlọ́n bẹ̀ ọ́ mo fi ọjọ́ tó sùn tó ní jímọ́ mo fi bẹ̀ ọ́ mo fi ọjọ́ tó gbé apá tó ní lè gbé mọ́ ọjọ́ tó gbé ẹsẹ̀ tó ní lè gbé mọ́ mo fi bẹ̀ ọ́ mo fi ọjọ́ kan ṣoṣo tí ẹ̀mí ò bọ́ lára rẹ mo fi bẹ̀ ọ́ bá ń tú wọn lẹ̀ o ẹ dáríji ra yín o gbogbo ibi tẹ́ ẹ bá ti ṣẹra yín ẹ dáríji ra yín ariwo tọ́lọ̀ ni kí n pàṣẹ tí gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi gbàròyìn láàárọ̀ tòní rèé ẹni tó ṣe ọ̀tọ̀ ló gbẹ̀sán lára rẹ̀ dáríji ẹlòmíì ò mọ̀ wípé abẹ́ ìbínú ọlọ́run lòun ti ń rìn ṣó o mọ̀ ni inú ọlọ́run ò yọ sí ọ torí pé wọn náà kọ̀ láti dáríji ẹlòmíì ìwọ sì ló ń tọrọ ìyọnú ọlọ́run yìí ẹ mọ̀ yanu sí mi àwọn àwo nígbà tí wọn náà kọ̀ jálẹ̀ àti yọnú sẹ́lòmíì tó ní káwọn kan náà yọnú sí ọ ṣe bọ́nà ní ọ̀bọ̀ fọwọ́ tọ ọkà àwọn èèyàn láti yọnú sí ọ ṣùgbọ́n ọlọ́run yẹn gan náà rí wípé ìwọ gò lẹ́mìí ìyọnú bọ́ọ̀ ni ó ṣe wá bọ́ fọwọ́ tọ ọkà àwọn tí yóò yọnú sí wọn náà bó o ti ń wo òjìji ẹnìkan làwọn kan náà ń wo òjìji tiẹ̀ náà àní oníyọnú dáríji gbogbo ẹ̀ṣẹ̀ yòówù táwọn èèyàn bá ṣe ọ dáríji wọn kó o bá lè rọ́nà lọ o ò rí báyìí ìfúnpá rẹ ojoojúmọ́ ní ń ga bó o bá ti kan ẹni tí tó ṣe ọ báyìí àyà rẹ ó sì la gàrà mọ́mọ́ kúdeku a auntie, brother, daddy, mommy, omo, makude ku o. Belomi ba kan eni to se bayi bi won ba jo pade labadi. Aya re o si la gra. Kilo de. Se li aye yi na. Ori po ni simi o ni fokan bale. Tori wipe esan gbe ninu okan re. Oro anoye je ko ton si bon se so si. E na ni. Won ni pe soju opo le o. Ma le ro pa Olorun gbo ti e onigba ti won na ko lati dariji. Ye nso nkankan fun won. Sori emi dariji I need dariji tori yen. Emi I need dariji tori yen. O buru ju emi esu lo. Eyanju ogun ologun ero tomo o. Tori ko si bi to le de. Iwaju Olorun le mi yen ti ma nta ko yan. Be ni mo so fun won se. Ada je nso le fun kiti e ni nkan te sun ri gbamu ninu aye re ti fi ntako so mo ni o le je mi ai ni dariji beyan ba se o e dariji boroboro awon mi nbe won wa lori odi yiyan oko ati yawo tan gbe labe orule kan na nkan se eyin bejeje ki mo lo nse yin nkan se yin e jo gbe labe orule kan na e si nbara yin odi e ti wa lori odi yin odun kan re odun keji re odun keta re be ba fe bara yin soro awon omo le ran sira yin awon omo si ti pe gbogbo awon eyan ti won le pe pe kan ba yin yanju oro sibe sibe egbo oda ki wa le fe gba nbe e oda e je mi o bere lowo yin ki le fe gba iwo yawo taku won le olohun ni dari joko oko na taku won le o fi jiga kon olohun ni dari ji o oda o ye je nbere lowo eyin mejeji solo ni yin ni oda ki le fe gba nbe oni wa ti dasi eleyin ti dasi e ri pe yin go ni simi e get aye ara yin be ti lu e ri pe ko don be ti ntagan e ri pe ko bo soju e ewon ba ipele te wa yin olohun fe ke koja abe o fe ke ju be lo ṣugbọn tori pe eko lati dariji ra yin emi ai ni dariji ti joko tepon o ti gbe apoti o ti joko sinu idile yin bangeli ba wa ngbere ebo bon ba ti kefin emi ai ni dariji to joko tepon sinu okan yin sinu idile yin won si tun seri pada won tun pada seyin eyin gangan le nle re danu eyin le nle awon angeli gidi danu ko laye ka ara yin ogun isuko eje soju opo le oja yi eyin obi o ya e mu ero bani soro yin daddy wa ibinu to bi o to ge tori pon mo re o seun to o fe latodun kelo o ye ko ti tan lokan re dariji mommy wa tori pe omo re seun to dun o ko seun to o fe o si party e kira yin odun karun re iwo omo to tin ba won obi re ja bo tin ba baba ja lo n ba ya e ja mu ero bani soro re o ri pe aye ti egun ni tumo tori pe olohun to ye ko da soro re ko mo bi o ti bere ko mo bi o ti mu oro re ti o ti da si loju paali tori pe emi ai ni dariji yi o n fi ya je o se won na o mo ni ani e dariji ra yin e mu ero bani soro yin o ye pera yin e pera yin iwo baba pe omo re so pe o dariji mommy o ya e pe omo yen e le dariji mami oya e pe oko yin e kunle da tin gbe eto lowo lowo e kunle ni oda mo dariji yin daddy lagbaja ija tan ogun tan ija tan mo wa fun yin laarin osu meta irete e tin bere fun yo wole e ro pe magic ni ohun to lo ni so fun yin laaro inu daddy oya yin na lo ba yawo yin bayi e so fun yawo yin wipe e dariji won pe ija ti tan mo sagidi o agidi to kuku se to npon la so na re mo ni o mo sagidi mo ani o dariji o iyawo re eyin omo e san tin be lokan re yi emi ai ni dariji tin be lokan re yi nko ya je o ninu emi o mo ni o mo tara re o mo ju olohun lo o gbon ju olohun lo o ohun to lohun fe se laye re ju ohun to n ri lowo lowo ilo dariji awon obi re o iwo omose to loga re se o dariji oga re iwo oga to lomose re se o dariji o keyin mejeje o le rona lo ni eje en soju opo le ojo ti lo won ni ani tori awijare ki to tan lenu mo so yi mo duro o gege bi olodun ti fi ran mi si yin o ijile ni aditu ni o ohun to fi han mi ninu emi ohun lo je ma bo so yi ti mo n bo so yi ati awon feedbacks ti mo lanfani lati gbo ni jejo mo be o lo ko lohun eyi to sira re to eyi to fi ajira re to e dari jira yin eyin ore meji boya kankan lo se bi oro laarin yin be ba ti e ni mo bi e ba ti e ni sore diju mo e dari jira yin be ba ti e wa ni je close friends mo e dari jira yin se bi ore re bo ba ti e le pe send message si bo dariji number 10 ko ba le runa lo ni o ko sori oke telomi o mo ijo ti ngori oke o ri pe adura re ogba se logun aye re nle si emi ai ni dariji ni nko ya je o iwo ti e se ohun ti mo nso yi dariji awon to se o ko wari bi olodun yo se dase wonu aye ti e na ti o si yi tan aye re pada mo je ise olodun fun yin laaro yi o 0913655692 hello ta ni nbe nbe
1: e kaaro
0: o e kaaro sir e seun sir
1: e pele e petu
0: e seun
1: eyin woli wa jojumo
0: olodun ni
1: eyin ni wa lo
0: to adupe
1: e ku oro
0: olodun ni
1: tori pe awon yoruba ni anise mi nbio
0: logun ore
1: emi idariji lo yo mo olodun ani agbemoja osisi ajamọ tan juda
0: o ni oda
1: kola wole adi o lo n soro lati sha o
0: e si gan sa
1: seri awon oro te ti so yi o ti ni party laye enikan kan wa
0: adupe
1: seri iwoju temi okan gba gugu awon eriyan ba ni pe o se ni ti aija eyan si mo sere ni ni but eyan gbodo dari jire ni ki te si waju le ba ni ki te si waju le boko ki te si waju le baya ki te si waju le ba awon omo na e seun ile ise yi o ni jona o
0: ase edumare e se gan sa alagba kola wole mo dupe je n so ile fun o sori ijo to ti lo ni dariji eniyan na ni won na ti mu okun lo ti sura re moju kan ko wa si bi to rin de to gbadura de owo ara re na ni won mo ba nbe won ni wo gangan lo n se ra re tori okun yen iwo lo fi sora re moju kan be ni mo so fun o se oh let me dariji o si nlo si waju olodun lo n gbadura ta ni gbadura re olodun to korira emi ai ni dariji to wa lo n kepe pe yo gbo ti e as how now hello ta ni tun be nbe
2: hello
0: e ka ro sa o
2: e ka ro
0: iseju kan le ni e ba n ta kankan ko ko ti yin o ori atekun la wa
2: olodun wo la na mo mo ju ni
0: ase edumare sa o ko yin sa
2: o ko mi ni baba iburu se kan lati ni bira ifa e
0: e seun
2: e le ta se mi de bi ti ah baba o ku le mi o
0: eh allah
2: o mi le mi je o ko si una o ba di ije erin
0: eh
2: apa ni apa kan o wa ti ni ri ri ju
0: eh
2: o wa ni ah ti ba fe jo ale mu fun mo
0: sallallahu alaihi wasallam
2: o buri ti o to ah ma to ba ti ri to le ya ni mo mama ko mo le ko je to ba ti
0: allah
2: ti ni ga na bi gan
0: eh e ba n sasalatu fun se nla
2: sallallahu
0: alaihi wasallam
2: ko mi wa gbara yi bi ma ba ti mo pa na ti mo pa ni ku ara ni mo sa lo ba ni ti mo se yi mo ara mo se se lo ba ra ti wa ba ya ku ku ni de ni mo ba we
0: Allahu Akbar. Allahu Akbar. Hey.
2: Amo o gege pe o tohun o ni ese ti ba ni nu je ti se ni. Amo ti ko ese ti Allahu Muhammad.
0: Otan. Bo le se wa feel ba se ri pe eyin gan ni alaafia lokan yin.
2: Ah, mo ni alaafia lokan.
0: Otan.
2: Ami ju ati mi lara je tele.
0: Allahu. Allah. Olorun ba dupe fun yin. Olorun ba dupe fun yin, Olorun ba dupe fun yin. E se gan. Ah! inú mi dùn.
3: Ìjà ọ̀dọ́là mo wí o, ìjà ọ̀dọ́là.
0: Eré ló yẹ ká máa ṣe ìjà ọ̀dọ́là. Hello, ta ni nbẹ nbẹ? Hello?
4: Hello.
0: Ẹ káàárọ̀ mọ́ o.
4: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣe o mọ́.
4: Ọlọ́run ọmọ tẹ̀ ẹ́ sí wájú.
0: A ṣe ìdùmọ̀. O kọ yín mọ̀ mọ́.
4: Ó ti wá sùn.
0: O kọ yín mọ̀.
4: Ọlọ́ládé tí wọ́n kọrin.
0: O yá mọ̀.
4: Kí la fẹ́ gbà nínú àìdáríjì?
0: Mm.
4: Ẹni ọ̀dáríjì àtiwọ́ tó ọ̀dáríjì yàn. Ìdí kan náà lẹ́ mọ jókòó sí.
0: Ọtán.
4: Ṣùgbọ́n bó o bá ti dáríjì, bó o ti ẹ̀dáríjì ọkàn ló kù jẹ́. Ọmọ ìpé kò tẹ́sẹ̀ lọ́rùn ẹ̀mọ ẹ̀wọ̀n ìyá àlàáfíà ló yẹ ká máa gbé. Kí ló lè kù nínú kágbẹ̀mí èèyàn tó ti dáríjì ni? Ọlọ́run tọ́jọba lẹ́jọ́. Ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Àmì mọ̀. Ẹ ṣe mo dúpẹ́. Eré ló yẹ ká máa ṣe ìjà kò dọ́là. Eré ló yẹ ká máa ṣe ìjà kò dọ́là. Bá ti ṣe ọ́ láti pàṣẹ ètò yìí láàárọ̀ tòní, èmi náà tọrọ àforíjì mọ́ bínú. Ẹ lóò ta ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀.
2: Ẹjọ́ káàárọ̀.
0: Ẹ mọ̀ káàárọ̀ sá o.
2: Orúkọ mi ni Abdulaziz.
0: Ẹ wó mi mu ná, ẹ wó mi mu, ẹ wó mi mu.
2: Orúkọ mi ni Abdulaziz.
0: Ẹ̀hẹ̀n.
2: Láti òkè gbọ́ǹkè.
0: Ó yà.
2: Pẹ̀rí. Ẹ rò pé ní ẹ sọ̀rọ̀ láàárọ̀ yìí, ọ̀rọ̀ tẹ́ sọ ààrẹ, ó sì bà mí lẹ́rù.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Torí pé èmi àti ẹnìkan náà ń jà. Àmọ́ ìjà tá ń jà yìí, ẹ wá ń sọ̀rọ̀ kárí pé à ń gbé lójú òwe kan náà. À ń jọ yòjì. Ṣé ó wá dáa bẹ́ẹ̀? Mo wá rí pé ẹni tí ò bá gbọ́dọ̀ Amọ́dé FM kò gbọ́ èdè òdìdí o.
0: Kábíyèsí Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀.
2: Ẹ fi ayín sípò wípé a mọ̀ ṣẹra wa.
0: Ó ṣe ọ̀jù.
2: Ọlọ́run Bánikan lọ́ba láforíjì.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Àwa gẹ́gẹ́gẹ́ a mọ̀ ṣẹra wa. Torí náà Ọlọ́run bá tó lórí àsìkò yìí kò ní bàlákà rẹ̀ yín jẹ́.
0: Àṣé Èdùmàrè.
2: Ǹjẹ́ ẹ fi mú ọ̀pọ̀lọ yín jáde Ọlọ́run ní bàbẹ̀ jẹ́?
0: Àmì ọ̀nà ṣe ti wá dáríjì ẹni yẹn.
2: Mo dáríjì.
0: Tọkàntọkàn. Ọtán ṣúgà ti já. Adúpẹ́. Mọ́mí wa ọkọ rẹ ti ń bẹ̀ ọ́ bó ti ń gbé ètò ìbá ò ti wá bá ò ti ń bẹ̀ ọ́ ìwọ náà mọ̀ ṣàgidi mọ́ kí lẹ tún fẹ́ gbà bá ń dáríjì. Dádì ìwà ìyàwó yín ti súnmọ́dọ̀ yín ẹ̀yìn náà fàyàwó yín mọ́ra a ní ẹ mọ́ bínú mọ́ ẹ mọ́ ti ń bẹ̀yìn legun yín ń lé sí i. What can fa? Ọjà ẹ ló ẹ káàárọ̀ o. Ìyá mi dáadáa.
5: Ọlọ́mà mi jàánú ẹ̀.
0: Àṣé Èdùmàrè.
5: Kò ní dààmú.
0: Àṣé Èdùmàrè.
5: Dààmú ò ní bálé ayé rẹ̀ tọ́.
0: Àṣé Èdùmàrè.
5: Àdùgbò yín dá mọ́ jà àdùgbò lólùfẹ́.
0: Àṣé Èdùmàrè.
5: Bàbá tó wá ní ilé iṣẹ́ yìí ọlọ́run. Ẹ̀mí tí mo wà láti àbá fi ta bàbá.
0: Àmì Ọlọ́run.
5: Àìsàn
0: káìsàn
5: mọ́jọba.
0: Àṣẹ.
5: Àtìyàwó àtọmọ àti gbogbo yín pátápátá àti gbogbo àtàǹdá
0: ṣètò náà nímọ̀ nílá. Àṣẹ
5: Èdùmàrè.
0: Ìdààmú ò ní bálé ayé wa. Àṣẹ
5: Èdùmàrè.
0: Ó túmọ̀ sọ̀rọ̀
5: kan
0: gbogbo ọjọ́
5: mẹ́jọ mẹ́jọ.
0: Àṣẹ Èdùmàrè.
5: Ìdààmú ò ní bálé ayé wa.
0: Bẹ́ẹ̀ni.
5: Ọlọ́run pé èèyàn fààyè ó ṣe foríjì tó ló mọ ọbẹ̀ lílé ayé. A kòlòkó làwa ara wa sára wa. A mọ̀ ní ara sí pé kódà mo lè sọ ọdún mẹ́ta kí n mọ́ kí lórí kí ni. Oṣù mẹ́fẹ̀ àní bẹ́ẹ̀ ló ní máa sọ pé àgbàmá fàbí mi àbá jà máa ní lérí kí ni. Oṣù mẹ́fẹ̀ ọdún kan kí lẹ fẹ́ gbà ń bẹ̀. Ẹ já mọ̀ foríjì ra wa àti ọlọ́run foríjì wa la wà lórílẹ̀-èpẹ́. Kí tọ́lọ́run bá wọ Abalaga abalaga ẹ ṣe tó dùn mí o. Tó àbí ò bá tọrọ ayé ìṣojújọ́ kẹta tó pè é àtọ́mọ àtẹ́bí àtàrà ọlọ́run bá láàánú àníṣe aláṣẹ ìdárígbì ọlọ́run bá
0: tó
5: ọlọ́run jò ní ọlá ò ní dààmú.
0: Àṣẹ.
5: Ọláàrẹ ó mọ ọrọ̀ òfin.
0: Àmì ọlọ́run mọ̀.
5: Àmọ̀ rẹ ó jẹnu láàkà
0: ẹ̀. Àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè.
5: Olólùfẹ́ rẹ̀ àní dààmú.
0: Àmì. Wọlá kò hàtà. Ilà bìlà hẹ́lì àtẹ. Àmì lórúkọ Jésù. Ẹ ṣe gan ìyá ṣukúṣukú. Mo dúpẹ́. Ẹ ṣe gan mà. Ẹyin kan wà tó jẹ́ pé mo iwa tawon kan wu sawon obi yin awon obi yin o de si laye mo ko wa si gba te ba ti ri awon eyan yen ti won wuwa buruku sawon obi yin emi esan lo wa lokan yin si won olodun ni so fun yin pe e dariji won ke le rona lo olodun to n fe se fun yin ju ohun ti won gba lowo yin n lo be ni ani o ti e dariji won na gbagbe e ko wa lo ba olodun olodun mo ti dariji lagbaja o wa da soro temi na o ri pona re o la
6: elo ta ni bembe o e ka ro mo
7: adupe wa ku simi ara tolorun ti kale fun ise tun mu kini yekun bi onise
6: ase idumare
7: gbadura fun baba wa tolorun lo fun iran dara dara e olodun o da won si
6: ami olodun
7: yo fun elemi gigun awon ota won mo fidi re mi
6: ase idumare
7: asile won atona won olorun darapo
6: ami ami
7: ajo won po ti ara to tun ku olorun fo lori ofe ati ri da
6: ami olodun ami olodun
7: ele lo so lati epo
6: e se omo
7: e wo olorun yo ko gbo wa mo se
6: ami o
7: e je ka lanu wa ka wo afa ate yin ojo gbe po won tera won o to gba mi ta ba nje wa ngira wa je olorun ti to tare bororo si opo ati yawo e lo fe o e mo nira yin tinu ore na ogun ore ti e po sugbon ka mo ki won ka mo se sai pa nki won ka mo yan won lodi sugbon ka withdraw ka si mo ki won e ga ti olorun lara gbogbo ara wa ni e ku eto
6: e se mo e se ma mo dupe ma iyawo le ayodele e seun gan ni ma mo dupe o
8: sugbon o ti ronu pi wada o si ti be o be na ni
0: elomi oni ki se aye yi mo lohun o tun lohun ati lagbaja lawon o tun jo foju rinju elomi ati eni ba won ba di alijanna ba won ba donra won lo ma rojo nbe ta level lo ma ba rojo olodun ta wa nke pe ki se lejo ah ko ma je pe iya ni nduro de eyin mejeje lorun gan se mo ni hello
6: ani e dari jura yin
7: ele wa won gbalagba ka aro
6: sa olodun lagbalagba oye e ka aro sa
7: e ku eto sa
6: olodun
7: Mr. Ibrahim
6: Tawoye Mata Ibitek.
7: Ẹ ṣeun. Wà gbẹ́sẹ̀ mímọ́ tẹnu mọ́ oníwòlíì ni sà.
6: Ọlọ́run ni. Ẹ kí n mọ̀ mọ̀.
7: Ibẹ̀rẹ̀ ekore meji kan le meji kan ba wa
6: tan
7: ba fera won sha pe ka fa dari jira won leadership won yen o le ma gure gebi
6: tele tele be ni be ni
7: ibi tuma lo gbe ba ma po nkan pe ka ro ajibi ki se mo yaja se lo so ni sa
6: e dakun e je bere bere kan lowo yin se gbogbo eyan te nki good morning good afternoon good evening lore yin lore mi mu yin ni close friends yin
7: Ibi dem wan bo lo ni pe baba ibi ti mo bo lo ni pe eni to tu ara la oko te ni ka dariji again
6: pe mo ni ke dariji yan n o so pe ke go eni te mo pe o fi ku lo yin la kokko olodun ko yin yo o fi ku lo yin le keji ehn e dariji e wa takete ki mo wi
7: e ni ka takete
6: e dariji sugbon se kini o
7: takete
6: ehn tori bo ba to pa yan na bi eni kuku ago ni o
7: allah
0: akbar aha yo da fun wa otan Eni lepa emi re la koko lekeji tori ku oyo Dariji so fun pe o ti dariji sugbon mo kuku ago yago fun ru eyan be sun seyin fun lokan ti o ti mo wi pe o ba aja o si ti dariji sugbon o ni sumo debi wi pe yo tun fi ku lo lekan si ṣe gbagbo yi ohun ti mo so
8: lojito ni lagbaja se o
0: e ja ma lo fun ta ro to ni ile ti mo olodun loke iba
8: ohun to se si
0: olodun to ni mi olodun to le mi iba re o opin gbogbo ogbon opin gbogbo imo opin gbogbo oye amo ti gbogbo aye mu ninu eba re mo ka gbogbo aye mi soke tan yan fo aju ni lo e ja se atunse lawon bi to ba ye ka ti se atunse o yoda fun wa o ba di ojo mejo nipa anu olohun mo fe ba wa soro lori nkan kan to tun lagbara gba mo dupe pataki lowo alase apase kan de ta wa yi baba dada ti won fun wa lori ofe nla yi o adura ni ke ma won ba mi firan alase apase kan ni lowo e ma ba n gbadura fun won o te dori gbogbo loga loga ni kan ni diamond 8.7 fm ni le lorin alori waju oye wole lo ko temi o amo bi obe ni besu atele si abena we ni bani alo kama bola ni deba ngba ti esogun awo ni ku eyin na ni ku gbogbo wa patapata bayi lajo fi aiku degbera bo ba wa ni enikan to duro si koro bi kan tin ro kuro wa aso funfun bayi la mo fi ran sesian lagbara olohun e pari ija e pari awo tin be laarin yin o e je ki alaafia ku joba ninu idile yin oko ataya e pari awo tin be laarin ye je ki alaafia ku joba laarin yin eyin obi atawon omo e pari awo tin be laarin ye je ki alaafia ku joba o e ma gbe ninu anu olohun olohun rokan mi o nkan ni se wa awa la mo gbe ohun to da se iko wa ni pa laanu wa ati awa ti won yo sanu fo o dojo mejo love you kaja e je n pari e pe ere loye ka ma se ija odola o dojo mejo

0: ba balẹ anipa ojo balẹ ata sharashara diamond fm 88.7 nipinle kwara oba gbogbo.
1: The time is 9 o'clock.
2: Ago mẹ́sàn-án ti lù.
3: Ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀ ń ná ọdún tuntun.
4: Ọ̀rọ̀ mi dayọ̀ kí mádàmú ọdún ọdún tuntun.
5: Láṣì Ọlọ́run a ní ìdààmú o, ẹ kú ilé ní gbogbo tẹ́ ẹ bá ti láyọ̀ láǹfààní àti máa gbọ́ a. Ire àjẹ́ǹjẹ́ dalẹ́ ìfà tí ò ní fà yín lápòyà. Eléyìí tí yóò mẹ́yìn náà kúrò láwùjọ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ̀sí mẹ́sẹ̀jì láàárọ̀ láàárọ̀ pé ẹdákun ẹ̀bùn wa a ní ń tààjẹ. Nínú tí ọ́ tàbùkù ẹni jù láyé, ó ní kí èèyàn ó di ẹni tí máa tọrọ lọ́wọ́ yàn. Wá gbọ́ o, ìwà gangan nílò láti yí ìpinnu rẹ padà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àánímú tí ò ní ṣe yín láǹfààní àánímú wá fún yín bẹ́ẹ̀ bá ti gbọ́hùn yìí. Ìdí ẹ̀gbọ́n rè ńgbà mo hé tí mo kò ó ni mo ní gbogbo ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátá ẹ gbọ́dọ̀ jẹ́ nínú àǹfààní tí ń lọ lọ́wọ́ yìí. Ẹ máa wò ó pé kí ni gbogbo àsámà tí ń pa yìí kí lọ dálé lórí. Bọ́ọ̀ bá fẹ́ máa tọ́ dálé lórí, ìwà gangan jòkó kọ́ gbọ́ fún tàkókò ìkó lè fi rí ìgbésí ayé rẹ tù ní. Ìpinnu tó ṣe tí ó yí ìpinnu ayé rẹ padà lọ́dún tuntun yìí, òun gangan mo gbẹ́tọ̀ ìwà fún tàkókò yìí. Bí n bá ní bẹ́ẹ̀ fún yín, kò ní dùn lẹ́nu tèmi.

0: wọn pápátá ni wọn ti rọwọ tìbàkù táwọn náà ti ń ṣe fún mọlẹbí. Ngba wọn yí ìpinnu wọn padà tí wọn gbé ìgbésẹ ọlọgbọn ní kété tí wọn gbọn tí iléeṣẹ design your life gbé wá. Náà làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọn fi ṣe àtúnlé ayé wọn lódi pé wọn ná mílímílí wọn ná thousand thousand. Ẹni ó ti rò pé òun ò lè rí recharge card 2,000 naira rà. Ó wá dẹni tí ń mùyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. Àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtà wà á bú gbà o. Ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ. Pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò yìí tí iléeṣẹ́ design your life tí wọ́n gbé wá. Bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ tẹ́ jẹ́ tí èsè ti dáradára ò ló ní léyìn tó jẹ́ ti dáadáa. Ilé ayé yan yàtọ̀ ẹ wo ẹbí má ni máa fà á lọ fúnra mi wà láìtaláì iléeṣẹ́ design your life ó tó bẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. Ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú iléeṣẹ́ design your life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá kulu mọ̀ láàárọ̀ ilé tí wọ́n ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì àjọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn yín jẹ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀ náà èmi ti yín ẹ̀yìn tèmi torí ti yín lèmi fi wà ń gbà lọ́wọ́ wọn fún yín. Ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú débi àkókò yìí o.
1: Ẹ ṣeun gan olóòtú. Mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. Orúkọ tèmi ni ambassador Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
0: Mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrin láì ní fi gbàkanbọ̀ kan nínú. Kí ni iléeṣẹ́ Design Your Life kí lọ dálé lórí àti pé bó làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe darapọ̀ máwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dánlówó dánlọ́rọ̀.
1: Ẹ ṣeun gan olóòtú. Fún àwọn tó bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ Design Life International. Iléeṣẹ́ Design Life International jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe lẹ́yìn tí a mọ̀ sí Business Consultancy. Bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọ̀rọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jẹ gbèsè. Iléeṣẹ́ Design Life International jẹ́ iléeṣẹ́ tó ń bá ní wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó ná láti máa rí owó tìbẹnu. Adá iléeṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe lálẹ́ ní jẹ́ pé wọ́n á fi iṣẹ́ tí wọ́n ń ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí another source of income.
0: Ọlọ́run iléeṣẹ́ Design Your Life ntẹ́ ti kà kalẹ̀ yìí ọlágbà o gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri. Ẹ pé bó o ló ṣe fẹ́ jẹ́ rọrùn ó dàbí pé ìrọ̀rùn lẹ́fẹ́ gbédè yìí o ẹ bá ń sọ ní wúlẹ̀wúlẹ̀ mo fẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa.
1: Ló dà fún yín olóòtú. Sẹ́rí ètò tá a gbé wá fún àwọn ọmọ ènìyàn. Ètò yìí wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gba sálárì tó jẹ́ pé kí sálárì tó dé wọ́n ti ná owó náà tán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń rí owó tí wọn ò dẹ̀ ní àkójọ. Tó agbétò yìí fún wọn láti fi kíréètì ọrọ̀ fún àrọ́mọdọ́mọ wọn tó wà fún òṣìṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò ó wà fún àwọn gíráduwé tó ti parí iléèwé tí wọn ò ríṣẹ́. Ẹ rí i pé láyé ìgbà kan wọ́n ní tó o bá kàwé rẹ o bàtà rẹ á dún kó ka o tó o bá kàwé rẹ o bàtà rẹ á wọ́ṣẹ̀ rẹ nílẹ̀ o èyí láyé ìgbà kan ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gíráduwé ní gbé sàtífíkẹ́ẹ̀tì káàkiri láti bí ọdún márùn-ún sísìn tí wọ́n ti wá ń di alábùkù ní agbolé tó o sì wà fún gbogbo àwọn ẹni tí ògbóríire bá ń gbẹ. Nǹkan tí iléeṣẹ́ Design Life International wà fún nìyẹn.
0: Ẹ sọ kinní kan nísìn.
1: Bẹ́ẹ̀ni
0: ló. Ẹ lọ wà fún àwọn tí òǹgbẹ oríire bá ń gbẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣé òǹgbẹ oríire máa ń gbẹ̀yàn ni?
1: Bẹ́ẹ̀ ni o, gbogbo ẹni tó bá mọ̀ pé òun ní dáadáa tóun fẹ́ dánilé ayé tí ọwọ́ rẹ̀ ò tí tó dáadáa náà. Ó mọ̀ wá gbogbo ọ̀nà láti máa sáré kí láti di olóríire ènìyàn. Ìdí nìyẹn tí ó jẹ́ pé àfojúsùn iléeṣẹ́ Design Life International ni láti mú ìdẹ̀kùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí nìyẹn tí iléeṣẹ́ Design Life International fi gbé ètò kan tí a ń pè àkọlé rẹ̀ ní Success Pathway kalẹ̀ fún gbogbo ẹni tí ó bá ń wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé wọn.
0: Ẹni Success Pathway.
1: Bẹ́ẹ̀
0: bá a bá gbọ́ ìtí ń jẹ́ Success Pathway gangan ẹ ti rí i pé ọ̀nà àṣeyọrí iná ni àwọn èèyàn máa sọ̀rọ̀ kan wà ní báwo rẹ ni bálà ọ̀là kì í yá. Ṣé ní tẹ̀sán fún wa ní ìsinmi pé gbogbo ẹni ọba ṣetán àti bá iléeṣẹ́ Design Your Life International tó bá ṣetán àti bá wọn ṣe tó ṣetán àti wọnú wọn. Tí ò ní jáde mọ́tọ́ ẹgbẹ́ kò ti ẹ̀ ní ronú àti jáde ṣé ẹ ń sọ fún wa ní ìsinmi pé ọ̀nà wọn ti dìrọ̀rùn láti dolówó dọlọ́rọ̀ nù.
1: Ẹ ṣeun olóòtú ṣe rí olóòtú kìràkìtà ọ̀dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan láti di olówó láyé yìí olóòtú fọ́múlà ni sísítẹ́ẹ̀mù kan nìyẹn fi ń dolówó. Ṣe rí fọ́múlà yìí ẹlòmíín mọ̀ ṣùgbọ́n kò lò ẹlòmíín ò sì mọ fọ́múlà yìí ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń ṣiṣẹ́ bí.

0: ìfọwọ́ka gbàrọ̀ lọ́rùn tí ń ta yẹ nísinsìnyí gọ̀dọ̀gọ̀ súnmọ́ bí o. Ayabayaba.
1: Wákàtí àtúnṣe.
0: Ètò tọ́lọ́run gbé kalẹ̀ látọwọ́ ìjọ Pishon Prophetic Global Ministry láti sọ ayé gbogbo nípojípo tí ìfojoojúmọ́ ńlá kàkà lábẹ́ ìdí ẹ̀ṣẹ̀ tó ń ti ìmúnisẹ̀ agbára òkùnkùn dòmìnira pátápátá láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run tó ń ti àṣẹ látẹnu ikọ̀ àti ìríjú olódùmarè ta fọ̀rọ̀ àṣẹ rán sí ìran yìí olùṣọ́àgùtàn Samson Abidemi Ajayi ti ìjọ Pishon Prophetic Global Ministry tó wà ní number 9 Stadium Road nílùú Ìlọrin 8:45 a.m. every Sunday aago mẹ́sàn-án ku ìṣẹ́jú mẹ́ẹ̀dógún ní gbogbo ọjọ́ ìsinmi Sunday ni ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́ ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin ọwọ́ ọlọ́run yóò kàn ọ́ ayé rẹ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lórúkọ Jésù láti bá olùṣọ́àgùtàn Samson Abidemi Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pè sórí nọ́mbà yìí 09022299187 don't miss it God has a word for you.

natural. Níbi tí Ọlọ́run yóò ti fowó lágbára rẹ̀ bómi paná ogun tó ń jóni lábẹ́ aṣọ. Mú kẹ́sì ọgbọ́n jìnnìjìnnì. Háyàbáyàbá. Pẹ̀lú àkòrí dìde ńlẹ̀ kó gba ìwòsàn. Arise and be healed. Àwọn ikọ̀ àti ìrìjú tí Ọlọ́run yóò lò níbi àṣálẹ̀ agbára yìí. Àwọn bí olùṣọ́àgùtàn. Ayọ̀ Ọlọ́run fún mi. Pẹ̀lú olùṣọ́àgùtàn Samson Abidemi Ajayi. Ìbápàdé pẹ̀lú agbára Ọlọ́run ti la parẹ́ láyé ẹ̀dálẹ̀. Pàdé àdúrà yìí o. Ọjọ́ Jímọ̀, ọjọ́ 15 oṣù kẹsàn-án, ọdún 2026. Friday, 25th of September, year 2026. Ní ìpàdé àdúrà tó gbóná jẹjẹjẹ yìí ó wáyé. Nínú ìjọ Vision Prophetic Global Ministry. Tó ń bẹ ní number 9 Stadium Road. Nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Aago 5 ìrọ̀lẹ́ ni ìpàdé àdúrà yóò gbéra sọ. Gbogbo àìsàn, ìjákulẹ̀, àṣẹtì, àmúbọ̀ ni yóò wá bí gbà. Lábẹ́ àṣẹ mi mímọ́ látẹnu àwọn ikọ̀ àti ìrìjú rẹ̀. Má jẹ́ kí wọ́n ròyìn ẹ̀ fún ọ. Nítorí ìwọ gangan lẹ̀rí kan.

0: bẹ́ẹ̀ ni gbogbo agbára lọ́run àtayé ń bẹ lọ́wọ́ jésù olùgbàlà bọ́ bá ní nǹkan kan kò ṣeé ṣe nínú ayé rẹ ẹyin gbé ìtọ́ jésù olùgbàlà wá pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe o bọ́ bá ní nǹkan kan tó ti bàjẹ́ nínú ìsẹ̀mí ayé rẹ nínú àyẹ̀mọ́ rẹ mo fi ọwọ́ ọlọ́run sọ̀yà fún ọ wípé bí o ti ń gbètò wákàtí àtúnṣe láàárọ̀ tòní àtúnṣe ó bẹ̀rẹ̀ sí ní débà lórúkọ jésù àyẹ̀mọ́ rẹ yóò gba ìwòsàn okòwò rẹ tó ń ṣàìsàn yóò gba ìwòsàn ilé ọmọ rẹ tó ń ṣàìsàn tí ò lè gbọmọ dúró yóò gba ìwòsàn láàárọ̀ yìí wákàtí àtúnṣe la pè é ìwàláàyè ọlọ́run ti sọ̀kalẹ̀ láti tún gbogbo ohun tó kùdìẹ̀kudiẹ nínú ayé wa láti tún ṣe láti pàṣẹ ọ̀rọ̀ àṣẹ tí ó mọ tẹnu ikọ̀ àti ìríjú rẹ̀ jáde sí ayé wa láàárọ̀ yìí bàbá wa nínú olúwa wòlíì àti olùṣọ́ àgùntàn Samsoni Abidemi Ajayi tí wọ́n wá láti inú ìjọ Vision Prophetic Global Ministry tó ń bẹ ní number 9 Stadium Road nílùú Ìlọrin farabalẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run látẹnu wòlíì rẹ̀ láàárọ̀ yìí ẹ mọ̀ wàá gbàgbé o wípé ní gbogbo ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun ní aago 5 ìrọ̀lẹ́ sí aago 6 ìrọ̀lẹ́ wákàtí kan gbáko ni àdúrà tó gbóná janjanjan àdúrà téèyàn ń gbà téèyàn fi ń bọ́ lọ́wọ́ ogun àdúrà téèyàn ń gbà táyéèyàn ń gbà àtúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ibi ìpàdé àdúrà yìí láti ń láǹfààní láti gbàdúà fi ayé wa lé ọlọ́run lọ́wọ́ fi ọ̀nà wa lé ọlọ́run lọ́wọ́ jẹ́ àjọ pàdé jésù àkírísórí o nínú ìjọ Vision Prophetic Global Ministry tó ń bẹ ní number 9 Stadium Road nílùú Ìlọrin ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a mú yìí láago 5 ìrọ̀lẹ́ sí aago 6 yọ̀dà fún wa o ẹ jẹ́ máa fà wálé wòlíì ọlọ́run lọ́wọ́ láàárọ̀ yìí má gbàgbé pé ọlọ́run ní ọ̀rọ̀ agbára tó fẹ́ ran sí ọ súnmọ́dé àpótí rédíò rẹ gbágbágbá ayé rẹ yóò gbà túnṣe má ronú mọ́ má bọkàn jẹ́ àtúnṣe ń bọ̀ wá sí ọ̀nà rẹ láàárọ̀ yìí ẹ jẹ́ máa fi eléyìí kí n mọ fi kí bàbá wa káàbọ̀ wòlíì àti olùṣọ́ àgùntàn Samsoni Abidemi Ajayi bàbá ẹ kú dédé àsìkò ìsà o
1: ẹ kú lé sà
0: ẹ ṣeun sà
1: ẹ kú lé gbogbo bí tẹ ẹ ti ń gbọ mi
0: àdúpẹ́
1: mo kí yín ní orúkọ olúwa tó da ayé àti ọ̀run
0: olúwa ṣeun
1: ohun tí olúwa ní fún wa láàárọ̀ yìí tó ní kí n fi bá gbogbo ènìyàn sọ̀rọ̀
0: yes sir
1: ó ní àṣàyàn òjò
0: àṣàyàn òjò
1: àwọn òyìnbó a máa pe ní selective rain
0: kábíyèsí ọlọ́run
1: mo fẹ́ lọ bá bàbá mi kan nínú olúwa lánàá ní ìlú ọfà
0: ok
1: bí mo ṣe ń lọ
0: yes sir
1: ó ní mo dé ìlú kan òjò bẹ̀rẹ̀ sí rọ̀ òjò yẹn pọ̀ ìgbà tá a fi gbogbo mọ́tò síwájú díẹ̀ sí kò sí òjò rárá
0: kábíyèsí olódò
1: olúwa wípé bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa àṣàyàn òjò
0: àṣàyàn òjò
1: òjò tí máa ń rọ̀ tó máa ń farí apá kan fi kan lẹ̀
0: kábíyèsí olódò wárí
1: bẹ́ẹ̀ni àṣàyàn òjò ẹ gbọ́ gbogbo ẹ̀yìn ènìyàn kí n tó mọ lọ nínú ẹ̀rọ lè mọ́ ti yí ọbi tí
0: wọ́n lọ
1: àsọtẹ́lẹ̀ mi rẹ̀ àṣàyàn òjò àánú tiẹ̀ ó bẹ̀rẹ̀ sí í rọ̀
0: àmì lórúkọ jésù
1: ìwọ tó wà lórí àkẹ́tì àìsàn àṣàyàn òjò ìwòsàn tiẹ̀ láàárọ̀ yìí
0: yes.
1: ó bẹ̀rẹ̀ sí í rọ̀
0: àmì lórúkọ jésù
1: mo ní gbogbo ìwọ táyé ń yọ lẹ́nu
0: jésù
1: àṣàyàn òjò ìtúsílẹ̀ rẹ ó bẹ̀rẹ̀ sí í rọ̀
0: àmì jésù
1: sókí ni olúwa ní fún wa olúwa sọ nínú òwe exodus orí kẹjọ ẹsẹ̀ ìkọ́ kẹtàléníogún ó sọ fún farao pé ó lóun ó ya àwọn ọmọ góṣẹ́nì sọ̀tọ̀ pé nǹkan ká ṣẹlẹ̀ ní íjíbítì pé tí mose yóò fi mọ̀ pé òun wà lẹ́yìn wọn ni pé ìyàsọ́tọ̀ ó wà ní góṣẹ́nì ohun tí ó mọ̀ ṣẹlẹ̀ nínú íjíbítì kò ní dé góṣẹ́nì góṣẹ́nì sì wà nínú íjíbítì kí nǹkan mọ̀ ṣẹlẹ̀ ní taiwo kó mọ̀ ṣẹlẹ̀ ní gbogbo ìlọrin kó mọ̀ dé taiwo wọn ló ń ṣẹlẹ̀ ńlọrin kò dẹ̀ dé taiwo bẹ́ẹ̀ni òun náà ń pè ní àṣàyàn òjò
0: àṣàyàn
1: òjò ọ lè rí i pé òjò lè mọ ọ̀rọ̀ lẹ́nu ọ̀nà rẹ ìgbà tó sì fi dé ẹnu ọ̀nà ẹlòmíì kò ní débẹ̀ kí wá ní àṣàyàn òjò yìí àṣàyàn òjò ní inú ẹ̀mí ni pé ní tí ọlọ́run bá ti pinnu ohun tó ń fẹ́ ṣe lórí ayé ẹ̀
0: nìkan
1: á dédé yẹn nìyẹn sọ́tọ̀ òjò yìí àwa máa rọ̀
0: àwa máa rọ̀
1: bẹ́ẹ̀ni òjò ìpóríṣi ó lè jẹ́ ní ìwòsàn àwọn èèyàn lè pọ̀ níbìkan ẹnìkan dẹ̀dẹ̀dẹ̀ dàgbà ìwòsàn
0: kábíyèsí o
1: ọlọ́run ọ̀fẹ́ àwọn ẹni tó kù ní gbogbo ìgbà
0: àṣàyàn iṣẹ́ ìyanu ni
1: iṣẹ́ ìyanu tiẹ̀ ti dé
0: kábíyèsí o
1: bẹ́ẹ̀ni wọ́n gbọ́ o ye le lo sibi ipade kan wa ma gbadura nbe elomi o ti e ni ohun ti e ti ri owo olorun korin yo wa dede kora jo ko le se nkankan o o se gbadura pe oluwa ninu pade ti mo wa oluwa je ki asaye ojore o ro sori mi
0: kabiyesi o
1: be ni asaye ojo a ma ya ni soto
0: soto
1: o no se le ngo se ni go se ni ni ile egypt ninu ilu egypt mo ni go se ni wa
0: kabiyesi
1: awon agan won to wa la bosu ni egypt awon mo eberu
0: ti won gbe ni gosheni
1: gosheni won si nbi mo lai ni da
0: won bi were
1: won bi were
0: won
1: wa ni egypt
0: yes sir
1: lawon eberu yi bi gbogbo egypt ba bi mo mewa
0: yes sir
1: awon gosheni won fi gbogbo omo bi ibeji ibeji won de bi ogorun
0: iriri won yato
1: iriri won yato
0: kabiyesi o
1: wa ya asaye ojo ma ya ni soto
0: yes sir
1: beni opolopo apere nbe lo mi bibeli o
0: yes sir
1: mo fe ye ki yere o se ki n to so aso tele si o ni
0: yes sir
1: ma yi te gbo mi kale ma de ba omi yin loni o
0: yes sir
1: nitori pe iwo kan wa fomi won bi oja re oja to ti dojuru
0: yes
1: oja to ti dojude owo ebora yaku nbe
0: mi loruko jesu
1: na de si fo
0: mi loruko jesu
1: iwo to wa lori akete aisan omi yin agbagbara o
0: yes
1: wa de lo fun eni to wa ni aisan ori akete a adeli wosan
0: nitori
1: pe ojo wosan aro
0: ami loruko jesu
1: be so ri ojo ojo asayan yi
0: asayan ojo
1: bi to ba ti fe ro
0: yes sir
1: koni fi se idaduro koni fi se ipo to ba wa
0: yes sir
1: koni fi se iriri awon to ku ninu ipinu olorun lo ti ma njade
0: kabiyesi
1: bo ba wo inu we genesis ori kerin din ni ogbon
0: yes sir
1: oluwa so fun isaac pe mo lo si egypt ti opo wa nibe o duro ni ile gera ile awon ara philistine to wa sori iyan to mu laarin won elo si bukun
0: pelu bi iyan se mu laarin won
1: laarin won iwo mo kori oko to ti e kori
0: kabiyesi o asayan ojo
1: asayan ojo ipe wo bi awon ogbe ile de ba won iwo isaac duo asayan ojo ro sori e gbogbo to ba du o so
0: eso
1: gbogbo re won bi were won bi lopolopo iwe mo wa je ko ye wa ni ese keji la pe
0: yes sir
1: isaac o lo gbin nibe
0: yes sir
1: o ni o de buru o de buru
0: yes sir
1: o de buru de bi pe o buru ju oyi ati imo re gan lo asayan ojo ni o ro lori isaac
0: ko si ro si bo mi
1: ro si awon to wa le
0: to wa le gbe re
1: o n da ko n bi awon yen n da lohun o ko ti e de n gberu awon yi o de ri nkan
0: kan kabiyesi
1: asayan ojo ni sa
0: yes sir
1: n ta n pe be niyan
0: yes sir
1: ko ni fi se ipo ni to n sele nbe ojo ro ni ile gera
0: yes sir
1: ti se lu awon ara filistini
0: yes sir
1: be ni sugbon ninu pe ojo ro isaac gbe kanga
0: yes sir
1: omi de po ninu kanga ti e o de gbin o de kwere lala
0: aditu o
1: aditu ni be ni jesofo
0: yes sir
1: josefu nikan ko ni eru lodo potifa
0: beni
1: sir bo ba lo ka iwe genesis ori kokandini ogoji
0: yes sir
1: sugbon oluwa wi fun josefu pe emi o buko so ni le potifa
0: yes sir
1: potifa gan loye ori pe josefu yi agbara kan ba sise gbogbo ise to ba ti se mo yato o ko fi so lori ile re
0: asiki nbe lara re
1: asiki nbe lara re opolopo igba
0: tan
1: ba ni eyan ni asik
0: yes sir
1: ninu oye eniyan
0: yes sir
1: asayan ojo ti yan
0: asayan ojo ti yan soto
1: ile
0: ale
1: baba yo le ni kini okunrin woli so
0: yes sir
1: je nje ko yi o
0: yes sir
1: David asayan ojo ni nbe lori e
0: yes sir
1: awon egbon re so ri egbon re akobi
0: yes sir
1: ni giga o si gbole ni daradara o dun
0: o dun ri
1: woli olorun gan bo
0: yes sir
1: o fe yan oba nile jesu
0: yes sir
1: o ri eliabu to jade o ni oba nile
0: okunrin re
1: okunrin re o si gbole
0: o si gbole
1: ile itago okunrin meta ko meta atabo nile
0: ile dun ri ma yan kabiyesi
1: o fe gbe oro le lori
0: yes sir
1: oluwa ni se ojo mi o ti ro sori ile
0: ohun
1: to ni asayan ojo
0: yes sir
1: ko ti e se nile
0: kabiyesi olodumare
1: mo a owo ri olorun o gbo o ni e ma momo re to ku o ko omo meje jade
0: yes sir
1: oluwa ni se asayan ojo mi iro ninu gbo so yo mo tin dera
0: tabi e
2: si oko ro sori awon tin denu ile
1: un to pe lasiki
2: yes sir
1: asayan ojo to wa lori david
2: yes sir
1: lasiki oba
2: yes sir
1: asayan ojo oba
2: ninu gbo
1: oluwa wi fun mo pe
2: yes sir
1: ni lo se si ki david o wole
2: yes sir
1: to ba ti wole ko yan asayan ojo ko ni fi se ipo to ba wa o ni omo ti abikai
2: yes sir
1: olorun onu gbo ko si nbe gba tan pe ko si nbe gba tan gbe ba asayan ojo lo wa
2: o wa ri o wa ri o gba ri
1: o wa ri ninu gbo
2: yes sir
1: ipo to ye ka ko bi o gba
2: yes sir
1: agbele omo eyin
2: ka bi esi o ka bi esi
1: asayan ojo ni o je ki yere o si o ri egbe le re
2: yes sir
1: eyin te gbe le new side o ra won kan nigba ti asayan ojo wo ti de
2: yes sir
1: be ni igba ta ta cement ni 1200
2: yes sir
1: won mo ri le ko
2: o ri le ko
1: palette ni
2: yes sir
1: won ti wan ta cement ni 13000
2: yes sir
1: commercial
2: kabiyesi o
1: ko duplex
2: kabiyesi
1: won ko apartment
2: kabiyesi o
1: mo so aso tele si
2: e me mi mo
1: wa be bo ti wo ri
2: yes
1: ko ni fi se ijoba to wa lori oyo
2: yes
1: ki party kuku
2: yes
1: loruko jesus o ya lo ma sere
2: mi jesus
1: mo ni mo so aso tele si o
2: yes lord
1: gbo bi to tin wo mi
2: loruko jesus
1: mo ni ko ni fi se
2: yes lord
1: ipo kipo to ba wo
2: yes
1: laarin ebi yen
2: loruko jesus
1: sani ojo
2: yes
1: si fi ni ho fun ore la
2: fun ore
1: asanyoju
0: asanyoju
1: eyin obudo fisere
0: yes sir
1: asanyoju se
0: kabiyesi
1: o obudo fisere
0: kabiyesi
1: olorun
0: yes sir
1: don kariasi bi nibeli
0: yes sir
1: bo ba wo ilajo awon mo joseph
0: yes sir
1: manase ati efrem
0: ati efrem
1: manase legbo
0: yes sir
1: efrem
0: o la muro
1: gaga bi ofe ati ase ile wo
0: yes sir
1: bo ba fe buku egbo lo mo mu ilopo meji
0: yes sir
1: akobi lo mo mu ilopo meji baba
0: yes sir
1: akobi lo mo njogun baba awon to ku lo kan ba won to ku ni
0: yes sir
1: sugbon nigba ti jacob to fe sure fa
0: to jo fe ro
1: to jo fe ro
0: kabiyesi o
1: gbe ojo kuro lori mama mo so aso te
0: se
1: agbara ati maje
0: mi mi mo
1: ni o ya sare ojo to lu wa ti ni yo
0: jesu
1: fe lori ti e
0: jesu
1: n fe ka ku
0: jesu
1: mo ra se
0: yes
1: goru ko jesu
0: mi mi mo
1: lu wa ko lu
0: mi jesu
1: mo so aso te le
0: yes lord
1: mo ni o daju abi ama
0: mo jesu
1: fe pe
0: Lorugo Jesu
1: eleye
0: Lorugo Jesu
1: daju abi ama
0: mi mi mo
1: ase peja
0: mi mi mo
1: o ni asaye ojo
0: yes
1: ta pe lasik
0: Jesu
1: ni tori re o nbudo re
0: Lorugo Jesu
1: mo so aso tele
0: yes
1: Oluwa lule
0: mi Jesu
1: Oluwa ko
0: lule mi Jesu
1: Oluwa lule
0: mi Jesu
1: ani Jacob na wo re
0: yes sir
1: o ye ko na wo tu
0: yes sir
1: ko gbe lori Manase
0: yes sir
1: ko na wo si ko gbe lori
0: Efrem
1: ba ne sugbo ki lo se
0: Opa ojo da
1: de bada
0: opa ojo da
1: meru asatani inda o gbe owo tu o gbe lori efrem
0: yes sir
1: o tun wa cross your wounds
0: yes sir
1: o gbe lori manas
0: yes sir
1: o so aburo de gbo o so egbo da
0: opa ojo da
1: mo pa ojo da
0: loruko
1: jesu aso tele
0: yes sir
1: e kai ni yawo e o miran lewo
0: yes
1: alagbara wo
0: yes
1: o ni ma de mu ikawo
0: yes
1: o ni asaye ojo ti e
0: yes
1: o wa gbe fomo
0: yes
1: loruko jesu
0: yes
1: o mu ato
0: Yes,
1: iku power
0: mi Jesu.
1: Yeah, Oluwa mi pe.
0: Yes sir.
1: Mo je ka je wa la
0: yes. Yes sir.
1: Mo ni ta mi eleye.
0: Yes lord.
1: Ile baba.
0: Lorugo Jesu.
1: Ani aje.
0: Lorugo Jesu.
1: Ile ya re.
0: Lorugo Jesu.
1: Ani oso.
0: Lorugo Jesu. Yes.
1: E oni ka eniyan.
0: Yes lord.
1: To ni asaye ojo.
0: Yes.
1: Eyi to fe ro lori re.
0: Lorugo Jesu.
1: Mo su yi.
0: Lorugo Jesu.
1: Lo si odun yi.
0: Yes lord.
1: Ko yo mo hu.
0: Yes.
1: Lo fe dojo do si.
0: Lorugo Jesu.
1: Mo rai na si o.
0: Yes.
1: Lorugo Jesu.
0: Yes lord.
1: Oluwa yu eni na.
0: Ami Jesu.
1: Mo Oluwa yu eni be.
0: Ami Jesu.
1: Hey, enwe
0: yes sir.
1: Baye ba parojo.
0: Yes sir.
1: Mo ti ri bi si, mo ti ri bi ti awon ikaniyan wa. O ni pe mi e je ki tin ba gbo pe eleye lele.
0: Yes sir.
1: Ki nsu aso tele.
0: Yes sir.
1: Ka ye eleye ye baje.
0: Yes sir.
1: O ni itori mo ti ri ka ti eleye le se.
0: Kai.
1: Wo, won gba Saturday lowo eniyan.
0: Hey,
1: hey, now what's a tad?
0: Hey,
1: hey, one that's actually not winning.
0: Yes, sir.
1: One a bit of the mirror.
0: Yes, you
1: are not what to my fish. Yes, you go rather near.
0: Cabies,
1: yes, in Polish.
0: Cabies,
1: in Polish.
0: Yes, sir.
1: Oh, Dore,
0: in what to know?
1: Let go. And it's one fish. Yes, you do on the Lord.
0: Yes,
1: Talon, sure.
0: Yes,
1: so to your senior.
0: Yes,
1: Lord, nigga.
0: Yes,
1: or what about you?
0: I mean, yes,
1: I bet you. Tony and Tony, you are not
0: going to Jesus.
1: Tony, as I know, you are
0: going to Jesus.
1: Tony tomorrow. Who would have done all
0: you? Uncle Jesus,
1: so I saw tell
0: him.
1: No, look on Jesus.
0: Yes.
1: Mono, no, but you
0: are me, Jesus.
1: Oh, if I see more, no, no, no,
0: yes, sir.
1: Ben, oh, be real, come on.
0: Yes, sir.
1: What that do? Koroko ni.
0: Yes sir.
1: Mo bi oju oju arubo sori e. Koroko ni lati ojo to ti pe. Nigba to tun wa loko kan.
0: Yes sir.
1: Leya agbalagba bi over 50. O wa pada roko.
0: Yes.
1: O tun wa roko kan. Awon ni ti e je ki asaye ojo
0: roko.
1: Omo bi yen wa igba to ti pada roko.
0: Yes sir.
1: Eni ogo ye to ye o se pa wa ta.
0: Yes sir.
1: O ti wa simi.
0: Kabiyesi.
1: Kotori on bi mo bayi
0: yes,
1: won de pa okolori e
0: kabiyesi
1: o oni ti o

níbi tí Ọlọ́run yóò ti fowó lágbára rẹ̀ bómi paná ogun tó ń jóni lábẹ́ aṣọ. Mú kẹ́sì ọgbọ́n jìnnìjìnnì. Há yabayaba. Pẹ̀lú àkòrí dìde ńlẹ̀ kó gba ìwòsàn. Arise and be healed. Àwọn ipò àti ìrìjú tí Ọlọ́run yóò lò níbi àṣálẹ́ agbára yìí. Àwọn bí olùṣọ́àgùtàn. Ayọ̀ Ọlọ́run fún mi. Pẹ̀lú olùṣọ́àgùtàn Samson Abidemi Ajayi. Ìbápàdé pẹ̀lú agbára Ọlọ́run tí la parẹ́ láyé ẹ̀dálẹ̀. Pàdé àdúrà yìí o. Ọjọ́ Jímọ̀, ọjọ́ 15 oṣù kẹsàn-án, ọdún 2026. Friday, 25th of September, year 2026. Bí ìpàdé àdúrà tó gbóná jẹjẹjẹ yóò wáyé. Nínú ìjọ Vision Prophetic Global Ministry. Tó ń bẹ ní number 9 Stadium Road. Nínú Ìlọrin nípínlẹ̀ Kwara. Aago 5 ìrọ̀lẹ́ ni ìpàdé àdúrà yóò gbéra sọ. Gbogbo àìsàn, ìjákulẹ̀, àṣẹtì, àmúbọ̀ ni yóò wá gbígbà. Lábẹ́ àṣẹ mi mímọ́ látẹnu àwọn ikọ̀ àti ìríjú rẹ̀. Má jẹ́ kí wọ́n ròyìn ẹ̀ fún ọ. Nítorí ìwọ gangan lẹ̀rí kan.

Ètò tí ó kàn báyìí ni wákàtí ìrètí, èyí tí ìjọ onírètí bíbọ Jésù Kristi lẹ́ẹ̀kejì, ìpínlẹ̀ Kwara, Seventh Day Adventist Church, Kwara State, sanwó fún. Oníwàásù ni Olùṣọ́ Àgùntàn Adéwuyì Yàyà. A gbàgbọ́ pé Olúwa yóò lò wọ́n láti bá àìní ayé yín pàdé bí ẹ ti ń farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àmín.

0: dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. A sì ké wa káàbọ̀ sí wákàtí ìrètí nínú ètò yìí. Mo gbàdúrà pé Kristi yọba ayé ẹnìkọ̀ọ̀kan wa pàdé. À ń tẹ̀síwájú nínú abala èkejì èyí tí à ń gbé yẹ̀wò. Ìjẹ́ àwọn òkú wọ́n kú ní tòótọ́? Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run ọ̀rọ̀, a tún dé ní wákàtí yìí. Ẹ jọ̀wọ́ ẹ sọ̀rọ̀ yín sí ayé wa. Kí ògo àti ọlá kí ó jẹ́ tiyín. Kí ìmọ̀ òtítọ́ yín kí ó sọ gbogbo wa di òmìnira ní abẹ́ ìṣàkóso ẹ̀yin Ọlọ́run olùràpadà àti ẹlẹ́dàá wa, Jésù Olúwa wa. Àmì. Ìbéèrè tí a fẹ́ gbé yẹ̀wò báyìí ni wípé, ìjẹ́ àwọn òkú lè bá àlàyé sọ̀rọ̀ bí? Ìjẹ́ ó ṣeéṣe kí àlàyé kí ó bá òkú náà sọ̀rọ̀? Ìjẹ́ àwọn òkú lè bá àlàyé sọ̀rọ̀? Láti inú ọ̀rọ̀ Ọlọ́run kò ṣeéṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Jóòbù orí ìkẹrìnlá, àwọ̀ ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkọkànléníogún. Kí ni Bíbélì sọ? Bíbélì wípé, bẹ́ẹ̀ ni ènìyàn ṣubú lulẹ̀ tí kò sì lè dìde mọ́, títí ọ̀run kì yóò fi sí mọ́, wọn kì yóò sì jí, a kì yóò sì jí wọn kúrò ní ojú oorun wọn. Ọ̀rọ̀ Ọlọ́run ni àwọn ènìyàn ṣubú lulẹ̀, wọ́n sun oorun ikú, a kì yóò sì jí wọn títí ọ̀run yóò fi ré kọjá lọ, títí ọjọ́ àjínde yóò fi ṣẹlẹ̀, wọn ó sì máa sùn náà ni nínú ibojì. Ẹsẹ̀ ìkọkànlélógún sọ wípé, àwọn ọmọ rẹ̀ bọ́ sí ipò ọlá, òun kò sì mọ̀. Àwọn ọmọ rẹ̀ wá láti wá bu ọlá fún ọ̀rá fúláwà, ó gbé lọ síbẹ̀. Ẹsẹ̀ bẹ̀rẹ̀ gírándì ẹ̀rọ billions of naira, irú ẹ̀dá bẹ́ẹ̀ kọ̀ mọ ohunkóhun tó ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n sì rẹ̀ sílẹ̀, kò sì kíyèsí bí a ṣe rẹ̀ sílẹ̀. Ẹ gbé sínú kòtòkọmọ̀. Bíbélì sọ wípé kò ṣeéṣe fún àlàyé láti máa bó òkú sọ̀rọ̀. Ẹ jẹ́ lọ sínú ìwé Àìsáyà orí ìkẹjọ, kí a wo ẹsẹ̀ ìkọkàndínníogún, kí a gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Bíbélì sọ wípé, nígbà tí wọ́n bá sì wí fún yín pé ẹ lọ wá àwọn abókúlò àti àwọn sótínké tí ń sì ń kùn, kí a yẹ kí orílẹ̀-èdè kí ó máa wá Ọlọ́run rẹ̀ ju kí àwọn alàyè máa wá àwọn òkú lọ. Ọlọ́run pa wá láṣẹ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì pé nígbà tá a bá ní ká lọ bá àwọn òkú sọ̀rọ̀ wípé rárá ká má ṣe é, ṣùgbọ́n kí a máa wá Ọlọ́run alàyè ju kí a máa wá àwọn òkú lọ. Nítorí pé àwọn tá ń sọ yìí òkú ọ̀mọ kankan, ṣùgbọ́n àwọn ẹ̀mí búburú táka Bíbélì débẹ̀, àwọn ni wọ́n gbé àwa àwọn ènìyàn wọ̀ tá wọ́n ń rí wọn gẹ́gẹ́ bí àwọn òkú rárá. Kìí ṣe òkú àwọn ọ̀rẹ́ wa, àwọn bàbá wa, àwọn aládùúgbò wa là ń bá sọ̀rọ̀, rárá. Kò ṣeé ṣe fún wa láti bá àwọn òkú sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi yé wa. Tọ́ bá ka ìwé Oníwàásù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹfà, ó ní òkú kọ̀ mọ kóhun, kò ní òye, kò ní ìmọ̀. Nítorí náà, ẹni tí kò ní òye, tí kò ní ìmọ̀, bó ló ṣe fẹ́ bọ́ sọ̀rọ̀? Tí a bá wo ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkọkànlá, nígbà tí Lásàrù ọ̀rẹ́ Jésù ó ṣe àìsàn títí dójú ikú, lẹ́yìn ọjọ́ kẹrin Jésù ní ẹ jẹ́ ká lọ jí Lásàrù dìde kúrò lójú oorun rẹ̀. Àwọn ọmọ ẹ̀yìn wọ́n ní tó bá sùn yóò jí. Ẹ jẹ́ kí a gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ẹsẹ̀ Bíbélì yìí, nítorí pé gẹ́gẹ́ bí àṣẹ Kristi, ó pe ikú ní oorun. Ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú Bàbá, bẹ́ẹ̀ sì ni Bàbá wà nínú mi. Bí kò ṣe bẹ́ẹ̀, ẹ gbà mí gbọ́ nítorí àwọn iṣẹ́ náà pàápàá tí èmi ń ṣe. Jésù ló sọ̀rọ̀ níbí. Ìwé Jọ́hánù orí 11, ẹsẹ̀ 11 dé 14. Nǹkan wọ̀nyí ni ó sọ. Lẹ́yìn èyí ni ó wí fún wọn pé, Lásàrù ọ̀rẹ́ wa sùn, ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lè jí ìdìde kúrò nínú oorun rẹ̀. Nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé, Olúwa, bí ó bá ṣe pé ó ń sùn, ó sàn. Ṣùgbọ́n Jésù sọ ti kú rẹ̀, ṣùgbọ́n wọ́n rò wípé ó sọ ti oorun sísùn. Nígbà náà ni Jésù wí fún wọn gbangba pé Lásàrù kú. Ara nínú Olúwa, tí ènìyàn bá sùn, tí ènìyàn bá kú, Jésù sọ wípé ó sùn, àfikúwé oorun. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí Jésù fún wa, tí a bá wo ìwé Jọ́bù orí 14 ẹsẹ 12, bẹ́ẹ̀ náà ló ṣe rí. Tí a bá ìwé Pétérù 2 orí 3 ẹsẹ 10, kí ni Bíbélì ní sọ fún wa nínú ìwé Pétérù 2 orí 3 ẹsẹ 10? Bíbélì ní, ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ bí olè ní òru. Nínú èyí tí àwọn ọ̀run yóò ré kọjá lọ, tí àwọn ti ariwo ńlá wọn àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò ti inú ooru gbígbóná gidigidi di yíyọ, ayé àti àwọn aṣá tí ó wà nínú wọn yóò sì jóná lúlú. Ara nínú Olúwa, ohun tí ó ṣẹlẹ̀ sí ayé ni eléyìí. Ṣùgbọ́n kó tó ṣẹlẹ̀ sí ayé, gbogbo àwọn ènìyàn ní sí ní ayé mọ́ ní àkókò yìí. Nígbà tí a bá dénú ẹ̀kọ́ yẹn nípa bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì, a máa ṣàlàyé fún wa. Nítorí pé àwọn tí ó sùn, àwọn tó kú wọ́n sùn, a kò sì lè bá òkú sọ̀rọ̀. Ṣùgbọ́n gbogbo tá à ń gbọ́ lónìí, bó ló ṣe rí? Mo rí níbí, mo rí lóhùn, rárá. Àwọn ẹ̀mí òkùnkùn, àwọn lò ń rí, àwọn áńgẹ́lù búburú tí ó tẹ̀lé Sátani sọ̀kalẹ̀ wá sínú ayé yìí ni. Nínú ìwé Kọ́rintì 1 orí 15, a fi yé wa nípa àjínde àwọn ẹni rere. Nítorí pé àjínde yóò ṣẹlẹ̀ lẹ́yìn, àjínde yóò ṣẹlẹ̀ nígbà tí Kristi bá délẹ̀ kejì. Níwọ̀n ìgbà tí àjínde ọba ti ṣẹlẹ̀, gbogbo àwọn ẹni tó ti kú wọ́n sùn nínú ibojì wọn. Ìwé Kọ́rintì 1 orí 15 ẹsẹ 51 títí dé 53, kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé, kíyèsí, ó ìjìnlẹ̀ ni mo sọ fún yín, gbogbo wa kì yóò sùn, gbogbo wa kì yóò kú, ṣùgbọ́n gbogbo wa lápalárada nígbà tí Jésù bá dé lọ́gán ní ìṣẹ́jú ní ìgbà ìpè kẹyìn. Nítorí ìpè yóò dún, a ó sì jí àwọn òkú dìde láì díbàjẹ́, a ó sì pa wọ́n lárada. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé, nítorí pé ara ìdíbàjẹ́ yìí kò lè ṣàgbé àìdíbàjẹ́ wọ̀, ara kíkú yìí kò lè ṣàgbé àìkú wọ̀. Ara nínú Olúwa, má fòyà, má bẹ̀rù. Ìwọ sáà ti ní Jésù. Tọ́ bá wà láyé nígbà tí Jésù bá dé, a pọ̀ lárada. Tọ́ bá kú nínú Jésù, a jí ọ dìde kúrò nínú òkú. nítorí pé àwọn òkúnú kristi lákọ́kọ́ jí dìde. Bíbélì sọ wípé nítorí Olúwa ti ká lára rẹ̀ yóò sọ̀kalẹ̀ wá láti ọ̀rùn pẹ̀lú ariwo ńlá àti ìfẹ́ Ọlọ́run. Nítorí àwọn òkúnú kristi lákọ́kọ́ jí dìde, ìrètí wà fún àwọn òkú, àwọn tí ó bá kristi gbọ́, àwọn tí ó sùn, àwọn tí ó kú nínú Jésù. Ìrètí wa nítorí wípé ayé yìí Sátani parọ́ fún Adamu àti Efa, ó ní ẹ̀yin kì yóò kú ikú kíkú kan. Tẹ́ ẹ bá ju èso náà, à ń kú lónìí. Ìwà àti èmi ni ẹlẹ́rìí wípé ọ̀rọ̀ Ọlọ́run ó wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ní tí ẹ bá jẹ́ ẹ̀yin yóò kú. Ikú méjì gan ló wà. Ikú àkọ́kọ́ yìí, ọmọ Jésù, ọmọ Jésù á kú. Ikú ẹ̀kejì ni kú ayérayé tí Jésù kú fún wa. Ara nínú Olúwa, ìtànjẹ Sátani ó wà káàkiri ayé lónìí, ṣùgbọ́n tó bá mo òtítọ́, Sátani kì yóò tọ́ jẹ. Àwọn kan máa sọ wípé ọba Saul ó pe òkú Samueli jáde. Lọ ka Bíbélì yẹn dáradára, kìí ṣe Samueli ló fi ara wọn ba Saul. Àwọn ẹ̀mí òkùnkùn ná gbé àwọn Samueli wọ̀ tó wá dàbí Samueli. Samueli tí òun àti Saul tí wọn ò gbá tara wọn títí tí Samueli fi kú. Ṣé òun wá ni oṣù Edomu ni ó wà ní agbára láti lè pe Samueli jáde? Rárá o, kìí ṣe Samueli rárá. Tí a bá wèwe Matthew orí ìkẹrìnlá, orí ìkẹrìnlélógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún, Bíbélì sọ wípé kí a mọ́ tọ̀yìn jẹ ní ìkẹyìn ọjọ́, àwọn èké wòlíì yóò dìde, wọn ó ṣe ohun ńlá, wọn ó fi àmì àti iṣẹ́ ìyanu ńlá hàn. Wọ́n ṣiṣẹ́ ìyanu, wọ́n tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Tọ́ ọba mo òtítọ́, o ò ní bọ́ sọ́wọ́ ìtànjẹ Sátani. Mò ń rọ̀ lónìí, mo òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ọ má bà bọ́ sọ́wọ́ ìtànjẹ Sátani. Dábàá ìwé wòlíì Ẹ̀sáyà orí ìkẹjọ ẹsẹ̀ ogún, Bíbélì ní sí òfin àti sí ẹ̀rí. Tí wọn kò bá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Bíbélì, nítorí pé kò sí ìmọ́lẹ̀ nínú wọn ni. Gbogbo ẹni tó máa ń kọ́ ni wípé o lè bá òkú sọ̀rọ̀, wípé tí òkú bá ti kú, wọ́n ti lọ sí ìlú mi. Èké ni ìkọ́ni yìí kò ti bá ìlànà àti àṣẹ Bíbélì mu. O lè tún wo ìwé Àìsáyà orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá, nítorí wípé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò lè ṣe kọ́ mọ̀ wá sí ìmúṣẹ. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò yí padà. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó wà títí ayérayé. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ní agbára, ó ṣiṣẹ́ ìyanu, ó ṣiṣẹ́ ìgbàlà. Gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láàyè, nítorí pa sọ wípé àwọn tó wà inú òwe mímọ́ ní ojoojúmọ́, àwọn ará Bẹ́ríà, wọ́n ṣẹ̀jú àwọn ti Tẹsalónìkà lọ. Mò ń bì ọ́, mò ń rọ̀, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ka ọ̀rọ̀ Ọlọ́run, pinnu nínú ọkàn rẹ láti tẹ̀lé àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé tí ènìyàn bá kú ó sùn, èmi náà bá kó ro nǹkan kan nípa òkú Jésù Kristi. Nígbà tí Jésù kú, ṣé ìwọ rò wípé ní ọjọ́ Friday yẹn, ojú ẹtì yẹn, Jésù ti lọ sọ́run? Rárá, ó wà nínú ibojì, ó sinmi ní ọjọ́ Àbámẹ́ta, ọjọ́ Sátidé, ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Sunday ọjọ́ ẹ̀kú Jésù jíǹde nígbà tí Mary fẹ́ fọwọ́ kàn án ó ní rọra má ti fọwọ́ kàn mí èmi kẹ̀tí ìfarahàn bàbá mi tó bá ṣe pé Jésù ti lọ ọ̀run sọ wá ṣẹ̀ṣẹ̀ tó wá padà wá ni ṣé yóò wá ṣẹ̀ṣẹ̀ tó sọ fún Mary wípé èmi kẹ̀tí ìfọwọ́ kàn bàbá mi ni ara nínú olúwa òtítọ́ ni wípé àwa kò fìrètí wa sínú òkú ṣùgbọ́n nínú ọlọ́run àlàyé tí í ṣe Jésù Kristi ní ìrètí wa wà àwa náà ń pín wa lónìí wípé kó o fi ìrètí rẹ sínú Jésù ikú le dé lónìí ó le dé lọ́la kò sí ẹ̀dá kan tó mọ̀ gbà tí yóò dé Jésù pẹ̀lú gan le dé torí pé Jésù ń bọ̀ kò yí padà ogó rẹ̀ ó bọ̀ nínú ògo nínú ọláńlá rẹ̀ láti wá jí àwọn òkú dìde láì dìbàjẹ́ àwọn tí ó bá wà láàyè tí ó gba Kristi gbọ́ á pa wọ́n lára dá má ṣe jẹ́ kí ẹnikẹ́ni ó tọ̀ jẹ gba Jésù gbọ́ torí pé Jésù ní ọ̀nà ó ní iyè àti òtítọ́ kò sí ẹ̀dá kan tí ó lè lọ sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ Jésù kí la kọ sínú ìwé Lúùkù orí 20 ẹsẹ̀ 25 títí dé 36 ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí a gbọ́ ohun tí a kọ sínú ìwé Lúùkù nípa òkodoro òtítọ́ yìí torí pé Jésù pè wá Jésù pè ọ́ ṣùgbọ́n àwọn tí a kàyẹ láti jogún ayé náà àti àjíǹde kúrò nínú òkú wọn kì í gbéyàwó bẹ́ẹ̀ ni a kì í fi aya fúnni nítorí wọn kò lè kú mọ́ nítorí tí wọn kò bá nítorí tí wọn yóò dàbí àwọn áńgẹ́lì dọ́ nítorí tí wọn bá àwọn áńgẹ́lì dọ́ba àwọn ọmọ ọlọ́run sì ni wọn nítorí wọn ò di ọmọ àjíǹde wọn bẹ́ kọ́ gbọ́ bíbélì ẹsẹ̀ bíbélì yẹn dáadáa kí àwọn tí a jídìde kúrò nínú òkú ní ọjọ́ àjíǹde wọn kì yóò kú mọ́ títí ayérayé ọmọ ọlọ́run la máa pè wọ́n wọn yóò bá áńgẹ́lì dọ́gba àkókò náà kẹ̀tí tó àkókò náà ń bọ̀ ṣùgbọ́n ohun tá à ń sọ fún ọ lónìí ni wípé Jésù ni olúwa rẹ Jésù ni olùgbàlà rẹ Jésù ni olùdáǹdè rẹ Jésù ó ní ó kú ó jìǹde ó sì wà láàyè títí ayérayé jẹ́ kí Jésù kí ó jẹ́ ọ̀rẹ́ rẹ jẹ́ kí Jésù kí ó jẹ́ ẹni tí ó gbàgbọ́ tó sì tọ́ mọ̀ tọ́ tẹ̀lé ní gbogbo ojú ayé rẹ ṣé ó ṣe bẹ́ẹ̀ òní ọjọ́ ìgbàlà ni má fi ìgbàlà rẹ dọ́là nítorí pé ìrètí wà fún àwọn òkú tó kúnú Jésù nítorí pé alábùkún ni fún àwọn òkú tó kúnú Jésù iṣẹ́ ọwọ́ wọn tẹ̀ wọ́n ó tẹ̀lé wọn lẹ́yìn àkọ́ nínú ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 4 wípé ní ọjọ́ náà Ọlọ́run ọ̀run yóò nu omijé gbogbo nù kúrò ní ojú wọn àní Ọlọ́run yóò nu omijé gbogbo nù kúrò ní ojú wọn kì yóò sì sí ikú mọ́ hallelujah ọjọ́ ń bọ̀ tá a pa ikú tó ń pa lárun kì yóò sí ọ̀pọ̀ ẹkú o ṣe mọ́ ṣùgbọ́n tó o bá ní Jésù nìkan la tó lè pa ikú ayérayé run nínú ayé rẹ so ba Jesu po
1: se o si se o mo se o tele so se fere nitori pe Jesu ni Oluwa Jesu mi pada bo lati wa agbara lowo eku lati wa agbara lowo lati wa agbara lowo adanu ati ofu se o pa Jesu bo ma beru ku Jesu so mi pe ma beru awon to le para sugbon ti won ko le pa emi sugbon beru ani to le pa emi ati ara ni oro apadi ara ninu Oluwa Jesu pada bo lati wa mo wa lo si ile tari okan re ba nigbati a gbadura si Olorun Jesu olugbala awa mo wi pe eyin pada bo nitori pe eyin ti sagun ku e ti sagun arun e ti sagun ofo e ti sagun atanu ogun ati olani fu oruko mimo yin ninu ireti sagun ni awa yu ayo e sagun Jesu awa mo re ni yi e gba wala e so wa di asagun e munu wadu e so ayo wa di kuku enu omi je wanu baba e ka wa ye fun ile oko na kinu wa ki o le du ki ayo wa ki o le di kuku ki Jesu ki o buku fun aye re ki o bo pade loni ki o ta aro ati isoro to n ta la koja Jesu Oluwa wa amen.

0: gbàgbọ́ pé Olúwa ti bá yín pàdé nínú ọ̀rọ̀ ìyànjú yìí. Bí ẹ bá ní ìbéèrè tàbí ohun kan láti bá wa sọ, ẹ lè pè sórí ẹ̀rọ ìléwọ́ yìí 07036527016 07036527016. Ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò yìí lórí ètò wákàtí ìrètí. Kí oore ọ̀fẹ́ Jésù Kristì Olúwa kí ó wà pẹ̀lú yín. Àmín.
1: Ẹ̀yin lo àtọ̀rin tó jẹ tí gbèsè tó tún rinlẹ̀.

0: Àláfíà Ọlọ́run kó máa bá wa gbé níbi gbogbo tí ọwọ́ já ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbóhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlà bá yín.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Àbí nítorí pé ẹ̀yin ni ìkan lẹ ní agbára láti gbàlà. Ẹnì kan lẹ ń gba lọ́wọ́ ayé, lọ́wọ́ èṣù, lọ́wọ́ òògùn. Lónìí lẹ́ẹ̀kan sí ẹ̀ràn ọ̀rọ̀ ìgbàlà yìí sí wa. Ẹ jẹ́ ó ṣe ayé wa lórí. Jésù Olúwa wa, àmì. Lónìí mò ń bá sọ̀rọ̀ lórí wákàtí àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ la mọ̀ tó ń jẹ́ àdúrà, ọ̀pọ̀lọpọ̀ la ń gbàdúrà, ọ̀pọ̀lọpọ̀ wa ni a ti gbàdúrà. Ọ̀rọ̀ àdúrà kì í ṣe ohun tó yẹ titun sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kò sẹ́ni tí ò kí ń gbàdúrà. Lónìí mò ń sọ nípa wákàtí àdúrà. Torí pé àdúrà jẹ́ nǹkan pàtó nínú ìrìn àjò wa pẹ̀lú Ọlọ́run. Àdúrà jẹ́ ọ̀nà tí a fi ń gba nǹkan láti ọ̀dọ̀ Ọlọ́run, ọ̀nà tí a fi ń bá Ọlọ́run sọ̀rọ̀, ọ̀nà tí a fi ń bá Ọlọ́run sọ̀rọ̀ nípa àìní wa àti ohun tí a fẹ́. Lónìí a ń sọ nípa ìṣe pàtàkì wákàtí àdúrà, agbára tó wà ní wákàtí àdúrà, ìyanu tó wà ní wákàtí àdúrà. Mo sì ń gbọ́ Ọlọ́run gbọ́ pé èyí tí wàá gbà lónìí yìí yóò mú ìyanu wá, yóò mú ìgbàlà wá, yóò mú ìdáǹde wá ní orúkọ Jésù Kristì. Mo ń kà láti ìwé ìṣe apọ́stólì orí kẹta láti ẹsẹ̀ kínní rẹ̀.
2: Ǹjẹ́ Pétérù òun Jòhánù jùmọ̀ ń gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà?
1: Ẹ gbọ́, ó ní ǹjẹ́ Pétérù òun Jòhánù jùmọ̀ ń gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà. Àwọn ọ̀rọ̀ yìí ní ìtumọ̀ tó jinlẹ̀. Pétérù àti Jòhánù wọ́n jùmọ̀ ń gòkè lọ ní wákàtí àdúrà. Ohun àkọ́kọ́, a rí pé ìbákẹ́gbẹ́ nínú àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ẹni tó jọ ń gbàdúrà.

0: gbé sí ẹnu ọ̀n dáradára ṣùgbọ́n ipò tó wà kò dára a gbé sí ẹnu ọ̀n dáradára ṣùgbọ́n ayé rẹ̀ kò dára ìrírí rẹ̀ kò dára ipò tó wà kò dára ipò tó ọ̀pọ̀lọpọ̀ wà lórí nìyẹn ibi tí wọ́n wà ilé tó dára náà ń gbé ṣùgbọ́n ayé wọn ò dára iṣẹ́ tó dára náà ń ṣe ṣùgbọ́n ayé wọn ò dára ìlú tó dára náà ń gbé ṣùgbọ́n ayé wọn ò dára wọ́n ní ojú tó rẹwà tó dára lóòótọ́ ṣùgbọ́n ìrírí tí wọ́n là kọjá kò dára ayé wọn dàbí ìkérora àwọn ará jẹ́ríkò ìkérora àwọn ará jẹ́ríkò sí èlìṣà wọ́n ní olúwa mi wo ìtẹ̀dó ìlú yìí dára gẹ́gẹ́ bí olúwa mi ti rìn ìtẹ̀dó ìlú yìí dára ilé yìí ní àwọn ilé ńláńlá ó ní àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ wo ìtẹ̀dó ìlú yìí dára ṣùgbọ́n kan yọ wá lẹ́nu ẹni tó bá rí àrò wípé bá a ṣe ń gbèrú tó dáa báyìí bẹ́ẹ̀ ni ayé wa ṣe dára sí olú ṣùgbọ́n ilẹ̀ ṣá omi sì kòrò ìrírí tá à ń là kọjá nìyẹn o omi ilẹ̀ yìí kòrò wọ́n máa ní omi ilẹ̀ kòrò ayé wọn kòrò ayé wọn dín bàjẹ́ ayé wọn ò lójú ayé wọn ò ráyè ayé wọn ò ní àlàáfíà ayé wọn ò ní ìlera gbogbo wọn ṣe ń ṣe bẹ́ẹ̀ ló ń jábọ́ wọ́n ṣe ń ṣiṣẹ́ àjáde apẹ̀rẹ̀ ni wọ́n ṣe sí wọ́n ní ìtẹ̀dó ìlú ìdára ibi tó ń gbé dára lóòótọ́ ṣùgbọ́n ayé wọn kò dára ṣé kí n ṣe ipò tó wà nìyí ṣé kí n tó wọn náà là kọjá ni bó tilẹ̀ ní iṣẹ́ tó dára síbẹ̀ ìrírí ẹ̀ ò dára o ní àlàáfíà o ní bẹ́ẹ̀lì tó dára ṣùgbọ́n o ní ohun tó dára o ní bẹ́ẹ̀lì tó rẹwà bẹ́ẹ̀lì tímutímu tó jẹ́ olówó ńlá ṣùgbọ́n o ní àlàáfíà o ní ohun ìrọ̀rùn o ní ohun tó dára ṣé kí n ṣe kò tá yẹ wà ní o ṣiṣẹ́ tó dára lóòótọ́ ṣùgbọ́n o mọ ibi tó ń pawó sí o ń ṣiṣẹ́ bí erin o ń jẹ̀jẹ̀ ìrírí iṣẹ́ rẹ dára ṣùgbọ́n ayé rẹ ni ò dára lóòótọ́ o ní ojú tó rẹwà lóòótọ́ o fáìn lọ́mọ lọ́mọkùnrin o fáìn lọ́mọ obìnrin ṣùgbọ́n ayé rẹ ò dára wọn náà ló ń ṣẹ́yún wọn náà ló ń ṣoògùn bó ṣe ń gbé dúró lónìí bẹ́ẹ̀ ni ló ń ṣe gbogbo alọ́la ayé ò tẹ lójú ayé ò lẹ́wà kò sẹ́ni tí ò lè kọnu sí ẹ kò sí ọlá nínú ayé rẹ mọ́ there is no honor there is no dignity of humanhood kò sí ọlá tí olúwa fi wá ènìyàn kò sí lára ẹ mọ́ síbẹ̀ ojú ẹ fáìn ọkọ tó fáìn náà tó dá lójú ohun tó ń ṣe ní kọ yàrá rẹ ó burú lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ò ṣe é sọ ní òde ni àwọn nǹkan tó kò ṣe é gbé sí gbangba tí ó gbé tí ayé bá rí wọn ní tó bẹ́ẹ̀ ṣe rí báyìí ọ̀pọ̀lọpọ̀ náà ló ní orúkọ pásítọ̀ ni àpòrúkọ yín lóòótọ́ evangelist lápòrúkọ yín lóòótọ́ christian lápòrúkọ yín lóòótọ́ ṣùgbọ́n ìgbé ayé yín ṣe ó dára ní kọ̀kọ́ ṣé ìgbé ayé ń dára tí a bá wo ìgbé ayé yín nígbà tí ẹ travel tẹ́ ò sí nílé tí a bá wo ìgbé ayé yín ṣé ó gbé ayé tó dára ni ṣé ìwà dáradára wà lọ́wọ́ yín ipò tí ọkùnrin wà nìyí a gbé sí ẹnu ọ̀nà tó dára ṣùgbọ́n ayé rẹ̀ kò dára a gbé sí ẹnu ọ̀nà kò dára ṣùgbọ́n ayarọ ni kò lè rìn ipò tó wà ipò ìbànújẹ́ ni ipò alágbe ni ipò àwọn atọ́rọ́jẹ́ ni bẹ́ẹ̀ ibi tó ń gbé ibi ẹnu ọ̀nà tó dára ni ẹ tẹ̀síwájú.
1: Láti máa ṣàgbé lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ńpì.
0: Ohun tó ń ṣe níbẹ̀ yẹn láti máa ṣàgbé ni ó ń ṣàgbé lọ́wọ́ àwọn ènìyàn ní tẹ́ńpì ní ẹnu ọ̀nà tẹ́ńpì dáradára ohun tó ti ń fi ayé ẹ̀ ṣe níbẹ̀ yẹn ni láti máa tọrọ jẹ bóyá ipò tó wà nìyẹn lónìí ọlọ́run máa yí ìpín rẹ padà ọlọ́run máa yí ìtàn rẹ padà ọlọ́run máa yí ayé rẹ padà ayé rẹ máa sunre ayé rẹ máa bí ohun tó dáa ní orúkọ Jésù Kristì nítorí àkókò wa tẹ̀síwájú.
1: Nígbà tí orí pétérù ohun jọ̀ánù.
0: Nígbà tí ọkùnrin rí pétérù ohun jọ̀ánù.
1: Bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpì.
0: Bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpì.
1: Ó ṣàgbé.
0: Ó ṣàgbé bó ṣe máa ń ṣe náà ni. Gbogbo ẹni tó bá ti náà ló máa ń ṣàgbé lọ́wọ́. Gbogbo ẹni tó bá fẹ́ wá sí ilé àdúrà láti wá gbàdúrà. Òun ò wọ ní láti lọ gbàdúrà o. Ṣùgbọ́n ó fẹ́ ṣàgbé lọ́wọ́ wọn ni. Kò mọ bí a ti ń gbàdúrà. Olúwa máa kọ́ bí a ti ń gbàdúrà. Máa gbàdúrà lónìí ìyanu dẹ̀ máa bá ayé rẹ̀. Ó ní bí wọ́n ti rí wọn mọ́ ife wọlé. Ó ṣàgbé lọ́wọ́ wọn. Wí máa ṣe
1: Pétérù sì tẹ̀jú mọ́.
0: Pétérù sì tẹ̀jú mọ́.
1: Pẹ̀lú Jòhánù.
0: Pẹ̀lú Jòhánù.
1: Ó ní
0: pé.
1: Wò wá.
0: Wò wá.
1: Ó sì fiyèsí wọn.
0: Ó sì fiyèsí wọn.
1: Ó wọ́n retí àti rí nǹkan gbà lọ́wọ́ wọn.
0: Pétérù ohun Jòhánù tẹ̀jú wọn. Nígbà tí wọ́n rí ní ipò tó wà yìí. Àwọn náà ti ń retí pẹ́. Ṣùgbọ́n lónìí wọ́n tẹ̀jú wọn. Wọ́n ní wò wá arákùnrin tó jókòó sí ẹnu dáadáa torí wíwé fiyèsí wọn tó tẹgbẹ́ wọn tó rí kíni o ẹ tẹ̀síwájú sà.
1: Pétérù wí pé fàdákà àti wúrà èmi kò ní ṣùgbọ́n ohun tí mo ní ni èyí ni.
0: Ẹ̀dọ́ wọ́n ní bí ó ṣe fiyèsí wọn tí ojú wọn ṣe mẹ́rin. Ọ̀rákùnrin yìí ń retí pé òun máa rí owó gbà ṣùgbọ́n Pétérù wí pé wúrà òun fàdákà èmi ò ní. Wúrà òun fàdákà èmi ò ní. Wúrà àti fàdákà tó ti ń gbà láti ọjọ́ yìí kò yí ayé rẹ padà. Owó ló ń bèrè ṣùgbọ́n Pétérù wípé owó àti fàdákà èmi ò ní. Owó kọ́ ni mo fẹ́ fún ọ. Kí ni Pétérù sọ?
1: Ṣùgbọ́n ohun tí mo ní.
0: Ṣùgbọ́n ohun tí mo ní.
1: Èyí ni mo fi fún ọ.
0: Èyí ni mo fi fún ọ.
1: Ní orúkọ Jésù Kristì Nazareti.
0: Jésù Kristì ti Nazareti.
1: Dìde kí o sì máa rìn.
0: Dìde kí o máa rìn. Ó ní wúrà òun fàdákà èmi ò ní. Ṣùgbọ́n ohun tí mo ní ni mo fi fún ọ. Ó ń bèrè owó lóòótọ́ ṣùgbọ́n owó tó ti ń gbà kò yí ayé yẹn padà. awon eyan tin fun ni owo sugbon owo e ko mu iyaro re kuro ko mu e ko loju kan so ko yi igbe aye agbe to nse ko yi kuro won tin fun ni owo ni oto sugbon itan re o ti yi pada aye o ti yi pada ipo o ti yi pada wura won fadaka owo naira ati dollar ati pound sterling emi o ni o sugbon ti emi ni o ni owo loto owo ti ra bed fun won sugbon owo le ra orun fun e owo le fun ni itoju sugbon owo le fun ni iwosan ko le fun ni alaafia owo le fun ni moto sugbon owo le pa omo awon kan wa ti owo le se owo le fun ni iya ni pegun owo le gba e la lowo ese owo le fun ni iya ni pegun ko si fa bibele so pe irapada mo se yebiye ko si eni to le ra ko le fun ni igbala owo le fun ni idariji owo le fun ni idalare owo le fun ni isojomo owo le so e di omo olorun lai lai awon kan wa ti owo le ra awon ti owo le ra yen awon lo se biye ju peteru wi pe wura on fadaka emi o ni osugbo on ti mo ni mo fi fun o ni oruko Jesu Christi ti Nazareti the day ki o ma rin hen ore mi to gbo mi ni wakati wura on fadaka emi o ni mi o wa lati wa pin owo be ni mi o wa lati wa pin oje sugbo on ti mo ni o ni mo fi fun o on ti mo mo pe o ye ton isoro re on ti mo mo ko ni lo peteru wi pe wura on fadaka wo ni sugbo on to ni lo ani lowo on to ni lo to ma yi ipin ati aye re pada ona ni ani o di ni oruko Jesu Christi Nazareti di de ke o ma rin ni oruko Jesu Christi o ti kini Peteru ni o ni oruko Jesu kini Johanu ni won ni oruko Jesu ma le se gbagbe pe mo ti so fun o lori oruko to n gba ni la oruko ti a gbe ga gbogbo oruko lo a ko pe Olorun ti fun ni oruko kan ti o ga gbogbo oruko lo pe ni oruko Jesu ki gbogbo mu ki o ma wole ki gbogbo o ti ma je pe Jesu ni wa si ogo Olorun baba a ko pe ko so oruko miran ta fun eniyan labe orun yi ti a le fi gba eniyan la bi ko se oruko Jesu oruko Jesu o na Peteru oruko Jesu la fi Juan oruko Jesu no la fi fun mi oruko nla oruko to gaju oruko lo oruko to gaju esu lo oruko to gaju osu lo oruko to gaju aje lo oruko to gaju okunkun lo oruko to gaju aisan lo oruko yohun ki gbogbo aisan le ma je oruko kan wa to gaju won lo iriri ti o dara yohun ko le ma je mi o fe mo oruko to nje oruko ti mo mo ti a se fe fun mi o ni oruko Jesu oruko to nsise agbara oruko to nsise igbala oruko to yi aye ni pada oruko to yi ipe ni pada oruko ti gba to lomi o pe ni ojo ni o ni Jesu omo Davidi sanu fun mi oruko to pe to fun ni iriran oruko to pe to fun ni iwosan ati idande oruko nla ni oruko ti oso n gbo to sa ti iku n gbo to wole lo boya a ti n fi ala iku le kaakiri a ti n fi ala iku deruba boya awon kan te n yo elenu loju orun toro ti ma agbara to n be ni oruko Jesu ni oruko Jesu la n lo inu adura bi o ma se gba pe wakati adura ni odun kan wa ti iyanu yen sele sugbon a o ko sile osu kan wa ti iyanu yen sele a o ko sile ose kan wa ti iyanu yen sele a o ko sile sugbon a o se aima ko sile wakati ti iyanu yen sele wọ́n ní wákàtí àdúrà ni ìyanu bẹ ní wákàtí àdúrà ìyanu wà ní wákàtí àdúrà wákàtí àdúrà wákàtí ìyanu ni wákàtí ìdáǹde wákàtí ìtúsílẹ̀ wákàtí ìsọdọ̀tún wákàtí ìyípadà ọkàn ẹ̀mí àtàrà ènìyàn wọ́n dẹ̀ ń gbàdúrà fún ìwọ náà ní wákàtí yìí pé ní wákàtí ayé máa gba ìyípadà ayé máa gba ìsọdọ̀tún ayé máa yí padà kúrò lọ́wọ́ ohun tí ò da ìtàn ẹ̀ máa di ìtàn titun ìyanu tó bá arákùnrin náà máa bá ọ tó pé mo gbà pé ìwọ náà máa gbàdúrà wákàtí yìí wákàtí àdúrà ni wákàtí ìgbàlà wákàtí àdúrà ni wákàtí àdúrà wákàtí ìgbàlà ni bóyá tí wọn bí a ti ń gbàdúrà lónìí wa wọn bí a ti ń gbàdúrà a kọ pé ẹnikẹ́ni tó bá ké pẹ̀lú kolúwa òun náà ni a ó ṣá gbàlà mo fẹ́ kí o ké pẹ̀lú kolúwa lónìí bí o ti ń ké pé wà á rí ìgbàlà tó Peteru òun Johanu ó wí pé wúrà òun fàdákà àwa ò ní o wúrà òun fàdákà àwa ò ní ṣùgbọ́n ohun tí a ní òun ni a fi fún ọ irú èyí tí a ní ni a fi fún ọ Jesu Christi Jesu ò fún wa ní owó ó fún wa ní orúkọ rẹ̀ mo dẹ̀ kí o mọ̀ pé ohun tó mú kí orúkọ rẹ̀ ṣiṣẹ́ ni pé òun fúnra rẹ̀ wà láàyè òun fúnra rẹ̀ wà láàyè kò sí orúkọ ẹlòmíràn ní àgbáyé tó ń ṣe ìyanu àti orúkọ Jesu kò sí orúkọ lórí ẹ̀sìn náà tó ń ṣe ìyanu àti orúkọ Jesu Jesu nìkan ló ní orúkọ tó ń gbà lọ́wọ́ èṣù lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àìsàn lọ́wọ́ ikú lọ́wọ́ ìdíbàjẹ́ Jesu ló ní orúkọ yẹn òun náà ló sì fi fún wa pé ní orí kan òun kí a máa lọ wàásù ìrètí ìdájì ní orúkọ òun ni ki a ma pase fun esu ko ma jade mo si gbo lorun gbo wakati at the mention the name of Jesus bi a tin pe ruko Jesu awon ogun aye re yo jade wa ni yi para wa ni ominira wa ni dande tori ni kete ti ti peteru ohun Johanu so wi pe ni oruko Jesu Christ ti Nazareth the day ki o ma rin ki lo sele
1: o si fa ni owo
0: so o si fa ni owo so ke
1: o si gbe dide
0: o si gbe dide
1: ni oju kan na
0: ni oju kan na
1: ese re ati ekunkun koko se re
0: ese re ati ekunkun koko se re o si mokun
1: yes o si nfo soke
0: o si nfo soke
1: o duro
0: o duro
1: o si bere si rin
0: o di bere si rin
1: o si ba won wo inu temple
0: na o gbadura fun won ni wakati gbogbo ti o ti le se tele ni oruko Jesu Christ aye e ma bere si se won gbogbo ipo to ti wa ipo aile dide gbogbo ikorita to jaye ti wa ni oju kan so ti aye osun si waju ti aye o re yen gbogbo ikorita idibaje gbogbo ikorita ni olonlowo gbogbo ikorita idajoko idagunle gbogbo ikorita ta ti daye re gunle si ohun yo mo di mi daye e gunle opolopo lu e ko ti travel as bon ta da ogunle awon mi a pe won lati ojo okun wa ni pelu oro loni iye pada ba aye re bi oluwa ti n be ti emi re n be laye iyanu yoo sele a ma gbe aye re dide a o gbe ise re dide a o gbe ilera re dide o ma dide iwọ ti mo ni le dide o ma dide ise ma dide igbeyawo e ma dide aye re ma dide iran re ma dide o ma dide o ma rin o ma fo soke o ma yin oluwa ohun to yabile ni pe arakunrin nigba ti iyanu gba bibili sọ pe o si tẹle wọn wọnu tẹmpili iye tumọ si pe ohun iran e naa ni pe ko naa lọ tẹmpili ohun ọti fẹrẹ lọ tẹmpili ṣugbọn tori ko ni kini ko ni ẹsẹ yoruba pọ wọn wipe ijo n bẹ ninu arọ ẹsẹ ni o jẹ loni oluwa yoo fun ọ ni ẹsẹ ẹsẹ ni orukọ Jesu Kristi oluwa yoo fun ọ ni ẹsẹ iwọ naa wa dide oluwa yoo fun ọ ni ẹsẹ ẹsẹ lati rin ẹsẹ le jẹ owo ẹsẹ le jẹ eniyan ẹsẹ le jẹ iranlọwọ ẹsẹ le jẹ connection loni ohun to nilo lati dide bi oluwa ti n bẹ ti ẹmi rẹ n bẹ laaye yóò jẹ tirẹ ní orúkọ jésù bí a ti lọ gbàdúrà ní ìrọ̀lẹ́ yìí mo fẹ́ kí o pin lọ́kàn rẹ ṣé o mọ jésù ń ṣe àwọn tí wọ́n mọ jésù ní orúkọ jésù yóò jẹ fún má ṣe dàbí àwọn ọmọ stéfani tí wọ́n ní pé àwọn tí wọ́n ń gbàdúrà lórúkọ jésù tí pọ́ọ̀lù ń wàásù lórúkọ jésù tí pétérù ń wàásù tí bárámà ń wàásù ṣùgbọ́n tí wọ́n dá jésù mọ̀ wọ́n fẹ́ lé èmi ṣù jáde ní orúkọ jésù tí wọ́n mọ̀ ṣé o mọ jésù ohun àkọ́ni pé kò mọ jésù ohun àkọ́ni pé kò fi ayé rẹ̀ fún jésù tí o bá mọ̀ ọ́n ìgbà náà ni orúkọ rẹ̀ yóò jẹnu ayé rẹ̀ torí pé nígbà tá a bá pe orúkọ rẹ̀ àjínde àti iyè ẹni tó kú tó jíride tí ò lè kú mọ́ tó wà láàyè yóò farahàn láti iṣẹ́ ìyanu torí ó wà láàyè nígbà tá a bá pe orúkọ ọkàn lágbára nìkan ohun tó ń jẹ́ kí orúkọ rẹ̀ ṣiṣẹ́ ni pé bí a ti ń pe orúkọ rẹ̀ ẹ̀mí rẹ̀ wà láàyè láti mú kí ìyanu ṣẹlẹ̀ ẹ̀mí rẹ̀ ń ti ọ̀rọ̀ lẹ́yìn ní ìrọ̀lẹ́ yìí ẹ̀mí rẹ̀ yóò ti ọ̀rọ̀ lẹ́yìn ìyanu yóò bá ayé rẹ̀ ibi yóò kó wà ní ìrọ̀lẹ́ yìí ipò yóò kó wà ipò tí ò dára ni mo fẹ́ kí o gbàdúrà ní àṣálẹ̀ wá pe orúkọ Jésù oní sáwọn pé nígbà tí n bá ké pelu wa nígbà náà ni àwọn ọ̀tá mi yóò padà lẹ́yìn mi tó o bá ti ké koríko lu wa rí ní wákàtí ìwà ké koríko lu wa ké koríko lu wa pé jésù olùgbàlà gbàmẹ́ jésù olùgbàlà yí ìpín mi padà jésù olùgbàlà wá tún ayé mi ṣe jésù olùgbàlà wá gbé ayé mi dìde mo fẹ́ fún ní ìṣẹ́jú méjì láti gbàdúrà mi ò mọ bí tó wà kò síbi tó lè gbàdúrà ó wà ní mọ́tò ni ó wà ní ilé ni ó wà lọ́fíìsì ni ó wà ní rìn àjò ni kò síbi tó lè gbàdúrà o pétérù ńgbà tó tẹ̀lé jésù tó bẹ̀rẹ̀ sí lórí omi ó ké pé orí omi ló wà lórí pé jésù gbà mí wọn náà lè ké pé olùgbà lónìí pé jésù gbà mí yóò sì gbà ọ́ jésù yóò gbà ọ́ ké pé orúkọ olúwa iye àwọn tí ó bá ké pé orúkọ olúwa iye wọn a ó gbà wọn la olúwa fẹ́ gbà wọn la kúrò lọ́wọ́ àìsàn kúrò lọ́wọ́ orí burúkú kúrò lọ́wọ́ ìdágúnlẹ̀ sàtánì kúrò lọ́wọ́ ègún ìdílé kúrò lọ́wọ́ ègún ìdílé gbogbo jésù fẹ́ gbà kúrò lọ́wọ́ àìrójú àìráyè kúrò lọ́wọ́ pé à ń ṣiṣẹ́ bí erin à ń jìjẹ erin ó fẹ́ gbà ọ́ yóò sì gbà ọ́ nítorí ó bọ́lá fún orúkọ rẹ̀ náà nítorí orúkọ rẹ̀ ṣiṣẹ́ ìyanu gbà ọlọ́run sọ gbà ké pé jésù yóò gbọ́ pé jésù olùgbàlà gbà mí kúrò lọ́wọ́ àìsàn yìí gbà mí yóò sì gbà ọ́ bẹ́ẹ̀ ni yóò sì gbà ọ́ jésù olúwa wá àmì mo fẹ́ gbàdúrà fún ọ lónìí tó bá ní àìsàn ní ara gbé ọwọ́ rẹ síbi tí àìsàn wà tí àìsàn rẹ ò bá dẹ̀ ṣe é fojú rí gbé ọwọ́ rẹ sí orí rẹ tori pe oruko Jesu o sise iyanu oruko Jesu o sise iyanu o sise idande yo si yi ari re pada ni oruko Jesu Christ ma se ami ni oruko Jesu Christ olorun loruko nla agbe iga ni wakati ati owo yi oba to nse o teni keni le se nje mo gbe aye awon eyan to yin wa iye awon ti won ke oruko yi loni igbala yin ko ba won ibala kuro lowo esu ni oruko Jesu aye yi ko gba yi pada aye yi ko gba yi pada ipin ko gba yi pada ise yi ko gba yi pada o omo yi ko gba yi pada idile yi ko gba yi pada eyin ta ti si ona mo loruko Jesu mo kede ominira ona ko la fun yen ako pe Jesu lo ni kokon le se kadafiri o lo si ten keni o le ti gbogbo ta ti si mo yin loruko Jesu ona ko ma la ona ko ma la ona ko ma la gbogbo agbára ta fi ń ṣàkóso ayé rẹ lòdì sí àyànmọ́ rẹ gbogbo agbára ta fi ń ṣàkóso ayé rẹ ta fi ń mọ́tò ayé káàkiri lónìí mo ba agbára yẹn jẹ alágbára tó wà ní ìdí ayé rẹ mo ké pé orúkọ olúwa ní orúkọ jésù kó máa ṣubú níwájú rẹ mo ní kó di òmìnira ogun ní forúkọ olúwa jésù olúwa wa àmì mo fẹ́ kí o mọ̀ wípé ìyanu rẹ ti sọ̀kalẹ̀ sínú ayé rẹ à ń fojúsọ́nà láti gba ẹ̀rí rẹ a fojúsọ́nà láti yọ pẹ̀lú rẹ lórí iṣẹ́ ìyanu tó lùwá sínú ayé rẹ kí olúwa kó bùkún fún wa.
2: A gbàgbọ́ pé ọ̀rọ̀ ìgbàlàyé ti mú ìgbàlà bá yín. Ọ̀rọ̀ ìgbàlàyé ni ó tọ̀ yín wá láti iṣẹ́ ìránṣẹ́ Mission to Save Ministry International. Fún ìbéèrè, àmọ̀ràn tàbí àdúrà, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-4948-1728 lẹ́ẹ̀kan sí 070-4948-1728 ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì.

0: ìmìlọmọ èmi nìkan kọ́ lọ́bí o polygamous family nírú family wa number 17 dẹni mo jẹ́ àwọn orí gbádùn bàbá jẹ tí bàbá fi lọ ẹni tó wá jẹ́ ìyá fún wa tó wá bí wa àwa mẹ́ta lóbi fúnra wa àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni wọ́n wá ń kó jẹ́ iṣẹ́ òsì ìyá òun la fi lo ewé la fi gbé ìgbésí ayé àtẹni tí ń jẹun jẹ mẹ́ta lójúmọ́ àròwó lè san kódà àròwó lè wé san a máa ń sport káàkiri ni yàtọ̀ bí ká máa gbélé ẹnìkan lé ẹnìkan máa gbélé ẹnìkan lọ́la bá a ṣe gbé ìgbésí ayé wa nìyẹn.
1: ẹ wá ń wo àwọ̀sùn.
0: tó wá jẹ́ nǹkan tó máa ń kọ mí lóminú. gẹ́gẹ́ bí àtìgbà tí mo ti wá kékeré lèmi náà ti pinnu láti kékeré pé màá jẹ́ nìkan tó ṣe pé láwùjọ o màá wà láwùjọ àwọn tó yẹ pé àwọn náà rí ìgbésí ayé wọn ṣe tí wọ́n ní owó tí wọ́n ní ọ̀rọ̀. ṣùgbọ́n nínú nǹkan tí a kọ́ nígbà tí à ń dàgbà bọ̀ ni pé téèyàn bá lọ léwe lèyàn ó jẹ èèyàn wọ́n ní ká lọ léwe tàbá sì lọ léwe kákàwé wa dára tàbá kà dára apàrà jẹyàn a lọ léwe lóòótọ́ akàwé dára lóòótọ́ ṣùgbọ́n ìwé tí gbogbo nǹkan ṣe rí ní ẹkọ́nọ́mì yìí ó wá dàbí pé sàtífíkẹ́tì tá a gbéra ni kò fẹ́ wúlò mọ́ sàtífíkẹ́tì kọ́ ló mátà mọ́ láyé sìn sàbífíkẹ́tì ló para mátà.
1: ẹ kú làákàyè.
0: mo padà wá discover pé ìpele bíi márùn ni gbogbo èèyàn pín sí.
1: ìpele márùn.
0: ìpele kan à ń pé àwọn yẹn ní financial crisis. àwọn eléyìí kankan ò wọ́ọ̀kì fún wọn. wọ́n máa ń depend lórí àwọn ẹlòmíì láti fi gbọ́ bùkátà láti fi jẹun àwọn kan ni wọ́n máa ń retí látọ̀dọ̀ ẹnìkan ẹ̀gbọ́n àbúrò wọn máa ń retí tí wọ́n máa ń bù wọn lówó ni. àwọn eléyìí ò ní kankan tí wọ́n ṣe aláwọn kan tí wọ́n wà ní financial instability àwọn eléyìí níṣẹ́ lọ́wọ́ lò tọ́bọ̀ iṣẹ́ tí wọ́n ní òtó wọn jẹ salary wọn ò tó ná èrè tí wọ́n rí lórí wóróbo tí wọ́n tà ò tó ná. àwọn yẹn wà ní financial instability irú wọn ló máa ń sábà jẹ gbèsè láti fi gbé ìgbésí ayé tó wùn aláwọn kan tí wọ́n wà ní financial stability level àwọn eléyìí ní iṣẹ́ kan tó yẹ pé owó yẹn ó sì wà manageable wọ́n lè máa live life wọn lórí budget wọn kò lè ṣe jura wọn lọ ni.
1: wọ́n wà under manageable condition.
0: under management làwọn fi ń live wọ́n wọ̀n nígbà wọn gbọ́dọ̀ ṣe jura wọn lọ irú wọn ò lè máa nàka sí ẹbí irú wọn ò lè máa nàka sí ara irú wọn ò lè máa nàka sójú mọ̀ ibi ìpele mẹ́ta àkọ́kọ́ yìí ibẹ̀ la ti máa ń sábà rí àwọn tí wọ́n lọ léwe tí wọ́n ní certificate lọ́wọ́. a tún wá láwọn kan tá a wà ní financial independence level àwọn eléyìí tuntun kò ní pèlè àwọn lè nàka sí ìwọ̀nba ṣùgbọ́n ó ní limitation ibi táwọn ilé náà lè ṣe dé. àwọn aláwọ̀ kan tí wọ́n wà ní financial freedom level irú àwọn olélè owó kọ́ ni problem wọn mọ́ ohun tí wọ́n ń rò ní ìsinmi pé bó làwọn ṣe fẹ́ lo owó títí ń wọlé fáwọn tó ti pọ̀ yá báyìí bó làwọn ṣe fẹ́ lò láti fi tún ìgbésí ayé ọmọlàkè jíṣe ṣàwárí summit tá a gbé kalẹ̀ yìí bó la ṣe move àwọn èèyàn láti whichever category tí wọ́n bá belong sí tí wọ́n move sí financial freedom level
1: tí wọ́n fi lọ sí next level
0: táwọn náà fi wà ní financial freedom level. ẹ tá a sì kò ní gbà mí láti ṣe àlàyé púpọ̀ ṣùgbọ́n màá gbìyànjú láti ṣe kékèké so that àwọn èèyàn lè rí reason tó fi jẹ́ pé wọ́n gbọ́dọ̀ wà nínú summit tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń retí pé kíjọba wa save àwọn àbí ìjọba ni ó change situation àbí kíní kan ní sẹ́dí ìtẹ́mi nígbà gbọ́nu rẹ̀ ni pé kò sí ìlú kan tó le ju agbára àwọn èèyàn lọ àwọn èèyàn ni wọn ní tó láti fi live nírú ìlú bẹ́ẹ̀ bí ìlú wa ṣe rí nísìn ẹ rí pé àwọn kan wà ní the same ìlú tẹ́ pé wọ́n sì kọ́rọ̀ jọ wọ́n sì lówó wọ́n sì ṣe dáadáa láwùjọ ibẹ̀ la sì ti ráwọn kan tẹ́ pé wọ́n ní iṣẹ́ òsì ohun ìyá
1: làwọn fi lóbi sáyẹn kódà àti jẹun
0: ẹ̀kan lójúmọ́ ẹ rí pé inú ìlú kan náà lájọ àbọ̀ a ní different category of people bẹ́ẹ̀ ni kó láwọn kìnnìkan tó yé àwọn ẹni yìí tí ò yé àwọn tó kù irú àwọn òye yẹn la fẹ́ là kalẹ̀ fún àwọn èèyàn níbi àkànṣe ètò success pathway summit tí a fẹ́ ṣe yìí ṣe wá rí wọn sọ kínní kan wọn ní àwọn tí wọn bá ṣègbésẹ kò sí kankan tí ó change life wọn torí àwọn tó bá ṣègbésẹ nìrànlọwọ máa ń dé fún.
1: ìyẹn ò túmọ̀ sí pé heaven helps those who help themselves.
0: exactly olóòtú alákọ̀ọ́kọ́ nǹkan táwọn yóò jẹ́ láǹfààní tọ́lọ́mọ bá kára pé wọ́n wà nínú àwọn tí wọ́n wà selected láti participate nínú summit yìí wọ́n get nǹkan tá à ń pè ní health consultation session odidi oṣù kan ni wọ́n fi bá lọ́fẹ̀ téèyàn bá sanwó fún health consultation tá à ń sọ nípa rẹ̀ nípa bí owó ni ìlera ara àwọn èèyàn ó sì máa pín sí torí téèyàn bá lówó gan téèyàn ò lálàáfíà wọ́n lówó lówó lóní so owó ti 15,000 àfàwọn èèyàn lọ́fẹ̀.
2: tí wọ́n bá ní àǹfààní láti kópa níbi success pathway summit.
0: ó mọ ní access láti enrolu ara wọn yàtọ̀ sáwọn àtàwọn ọmọ wọn sí business academy wa. tí ẹ bá fẹ́ register sí business academy wa normally owó ti 20,000 registration fee nìkan pé mo kàn fẹ́ gba fọ́ọ̀mù fọ́ọ̀mù business kò eléyìí kọjá bí wọ́n ti ń kọ́ yàn ní ẹ̀kọ́ tí ò wúlò ibi láti kọ́ yàn bẹ́ẹ̀ yàn ṣe dominate ara yàn kò náà sọ̀rọ̀ pa
1: yẹn. kẹ́ tó mọ̀ bá a lọ ẹ dákun ṣé kìí ṣe pé summit yìí ẹ kó wóróbo láwọn èèyàn lọ́wọ́ bí oògùn bí ìpara pé ẹ máa kiri ẹ kí kẹ́ mọ̀ mówó wá.
0: rárá o sẹ́yìn ní tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn believe ni pé hardwork ni máa ń jẹ́ kéèyàn dolówó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe kéèyàn mọ̀ ṣiṣẹ́ kárakára ní sọ̀rọ̀ dolówó ìmọ̀ ní sọ̀yàn dolówó mindset ní sọ̀rọ̀ dolówó. sẹ́yìn ní ta fẹ́ ṣe ní summit yìí òní ká educate àwọn èèyàn nípa àwọn àṣírí táwọn náà lè lò láti fi kó ọ̀rọ̀ jọ láti fi dọlọ́rọ̀ láyé nǹkan ẹlẹ́kẹta tí wọ́n tún jẹ́ láǹfààní òun ni publicity ẹlòmíì ní business ẹlòmíì ní brand tó ń wá publicity fún tó wá kí káwọn kan bóun gbé business
1: yìí káwọn èèyàn tún mọ̀ sí káàkiri.
0: a ní public range tó wọ́ọ̀tì over 50,000 tàti lè help àwọn èèyàn láti publicize the brand wọn publicity yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́ọ̀tì 15,000 a tún wá fáwọn àwọn èèyàn ní babambari ẹ̀ẹ̀kan ní ìgbésí ayé opportunity tí wọ́n lè fi partner pẹ̀lú international business platform kan tó lè mọ sanwó fún wọn títí for the rest of their life ní ìgbésí ayé wọn. a tún fún àwọn èèyàn lórí opportunity yẹn ṣáwárí gbogbo nǹkan tí mo ti kà kalẹ̀ yìí ó ti wọ́ọ̀tì over 50,000.
1: bẹ́ẹ̀ni tabaka dada
0: ó ti wọ́ọ̀tì over 50,000. ṣáwárí ètò tí a gbé kalẹ̀ yìí ticket policy lèyàn fi wọlé
1: ticket policy
0: lèyàn fi wọlé so ticket yẹn instead tí wọ́n fi san adúrú owó tá a kà kalẹ̀ yìí tí wọ́n fi access gbogbo nǹkan tí mo fẹ́ fún wọn láǹfààní 5,000 péré ni wọ́n lò.
1: 5,000 naira
0: péré. 5,000 naira péré. làwọn èèyàn ó fi jẹ àwọn àǹfààní tí mo gbé kalẹ̀.
1: rẹpẹtẹ wọ̀nyí
0: ẹlòmíì wà nínú ilé tó ń gbọ́ mi lọ́wọ́ báyìí. 5,000 laye tinubu yi teyan ba se kini kan sai niyan.

0: le yo se kuro loju kan abi teyan wa mistake ta won yan ma saba se na ba yin ta lo fe do loro ta lo fe lo ta lo fe je yan o mo lawon awon ta lo ready lati pay price lati fi ko kini kan ti o change life yan
1: nkan to te so yan do lori re ti wa lo fe
0: ke wa lo fe
1: e si se fun ni
0: e ma duro wo ta won yan fi ran mo lo le iwe ti fi si se 30,000 se 50,000 bi yo se wa do mi ra to da multi millionaire o ni kan ta gbe kale ti ya ni ka won yan wa se this is the same opportunity ti mo ni leni I've made millions of naira in profit in my business ile ti mo n ko fun mo mi mo ti fe pari re
1: pelu
0: ogo olorun opportunity ti a fe fun awon eyan ni bi symposium yi emi lo lati ran yate mi lo si meka the same opportunity lati fi ran opolopo awon eyan lowo ni kan bi odun pan abo seyin la fi de yan 1000 1000 pesos la fi the same opportunity abi fawon yan ninu kawon eyan ma wa toro je abi kawon eyan na ma wa se fun yan ewo lero bi o ye kawon eyan mo lotu
1: e wo bi te ba deun e ba mi na book slot kan kale e dakun mo be yin ni
0: lati book slot a pe number kan lori eto awon eyan wa te atejise si number yen ti won fi show interest pe awon ni interest lati wa
2: fun success pathway summit
0: ta gbe kale yi se wa ri number ta fe pe ati atejise ti won te yes na ni won te ko le rorun fa awon eyan koko se ati atejise yes ni
1: yes
0: na ni kon te
1: lasun
0: koko te wa yes now nkan ti ma tu wa se
1: lori eto ni o te wa yes yon ta ye gba
0: se ri gbogbo eyan tolorun ba kara pe won te yes si wa aye gba won lati participate ninu ke won ti show interest pa won ready
1: to
0: lati pay price lati fi wa ni summit yen
1: to
0: be mi ase kini kan lori eto eyan 50 akoko ti yes ti won ba kokko wole eyan 50 akoko
1: eyan 50 akoko
0: ti a dota eyan ti yes ti won ba kokko wole lori number ta fe pe 1000 naira pere la won san
1: 1000 naira pere
0: awon to ni ma ba won san 5000 1000 naira pere la won san
1: sẹ́yìn tá à ń wí báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo ń gorí afẹ́fẹ́ wípé ẹ wá jẹ àǹfààní ni ẹ wá jẹ lọ́hùn kò sí yìí tá a fẹ́ sọ tẹ́ ẹ tí ì gbọ́ rí ṣùgbọ́n eléyìí tá à ń sọ̀rọ̀ ẹ lọ́wọ́ yìí ó yàtọ̀ sí gbogbo yìí tẹ̀sí gbọ́ sẹ́yìn tẹ́lẹ̀ torí pé ètò yìí nígbà tẹ́mi gan ṣàgbéyẹ̀wò ẹ̀ mo rí pé ó tó nǹkan téèyàn ń kówó lé lórí torí ètò tó ń sọ̀yàn dó lórí ire ni bí ìwọ náà bá wá definitely tó o bá kópa ń bi ètò yìí tá a pè ní
2: success pathway summit
1: dandan ni kò fàdúrà ránṣẹ sí mi gbìyànjú kò wà ń bẹ ẹ bá ń ju nọmbà náà sórí afẹfẹ.
0: nọmbà tí wọn tẹ àtẹjíṣẹ yẹ sí sí.
3: 08083157702 08083157702 08083157702
1: Bọ́dọ̀ ti wáyé ọjọ́ wo àti dédé aago mélòó.
4: Ọjọ́ Sátidé tí a dojúkọ yìí ti ń ṣe 19th oṣù tí a wà nínú rẹ̀ yìí ni ètò yìí máa wáyé ní NUT Hall tó wà ní Amsterdam ní ìlú Ìlọrin. Section 2 la máa ṣe aago 10 àárọ̀ àti aago 2 ọ̀sán.
1: Tó ẹ̀yìn ẹ̀yìn wa gbogbo àlàyé ìpátá lẹ́ti gbọ́ ìṣùgbọ́n ẹ̀ tí gbọ́ tán bẹ́ẹ̀ bá dé inú ètò tá a gbé kalẹ̀ tá a pè ní.
2: success pathway summit.
1: ẹ tún gbọ́ wìnrìnwìnrìn ẹ gbọ́ wúlẹ̀wúlẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tó lè sọ yín do lórí ire tó lè sọ yín do lówó àgbọ̀ǹgbẹ tẹ́yin náà kúrò nípò olùsì tẹ́ bọ̀ sípò olówó pẹ̀lú àṣírí ìdùnnúmarè bó
3: zero eight zero eight three one five seven seven zero two
1: kò jẹ́ bó ti lóun ó jẹ́ ẹ̀yin èèyàn wa ẹ já se gírí kájọ kópa níbi ètò yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti jàǹfààní ńbẹ̀ àwọn tí ò tí ì wá kópa rárá ń bẹ̀ torí tiwọn la se gbé special edition yìí kalẹ̀ mọ̀ dágun ńlá ó lè jẹ́ gbígbàdúrà sí tọkàn rẹ ti ń pòǹgbẹ fún tipẹ́ tí ogun àìrínà àìrí lò tí ó fi dohun ìgbàgbé nínú ayé tiẹ̀ náà títí ìgbà míì tẹ́ tún máa gbọ́ wa.
3: 08083157702 08083157702 08083157702
1: Ire o.

0: Diamond FM ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 PM to 8 PM every Sunday. Atọ́kọ̀ ètò ni olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wí pé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba àṣẹ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́.
2: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: Gbogbo anígboro ti mọ kí ló ń ààbùn.
2: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wá dẹ̀kun kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí ní fún mi bí àbí ní wá.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ṣé Ọlọ́run òwò tú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fiyín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Diamond 88.7 FM.

0: bẹ́ẹ̀ni o. Ẹ̀kẹ́ alleluia. Ẹ̀yin Jésù Kristì lógo. Ẹ̀yin lógo. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ọ̀sán òní, bàbá wa Reverend Isaac Adesiyan tí wọ́n jẹ́ neighborhood supervisor Kan Oko Erin Iriwolede, wọ́n wà láàrin wa. A gbóhùn lẹ́nu wọn láti apá ọ̀tún mi ń bí arákùnrin wa Alàgbà Aláo Ṣẹ́gun, arábìnrin wa Adébáyọ̀, Mama Deborah Bamidele,
1: Adéwùmí Káyọ̀dé,
0: Alàgbà Adéwùmí Káyọ̀dé ni wọ́n ti ń léwájú wa nínú orin. Arábìnrin wa
2: Adéṣiyan Wonderful,
1: Mrs. Kemi Paul,
0: arábìnrin wa Kemi Paul,
2: Akinola Sarah,
0: arábìnrin Akinola Sarah, ọ̀gá tó gbé kámẹ́rà dání, Alàgbà Adégbáyé Tolúlọpẹ́, Ayọ̀mídé Dayọ̀, Kórede Oyedele, Wonderful. Ah, wonderful lóòótọ́. Ẹ máa ń sọ̀rọ̀ òkè. Ẹ ṣeun, adúpẹ́. Bàbá wa Reverend Isaac Adesiyan, máa fẹ́ kẹ́ ẹ bá wa sọ ìdí pàtàkì tá a fi rí àjọ CAN lọ́sàn-án òní lórí ètò yín Dáfídì.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kọjú sí wa ṣe wá lóore.
0: Adúpẹ́.
1: Ó gbé ìsọjí ńlá kan kalẹ̀. Èyí tó bẹ̀rẹ̀ lónìí lónìí gan.
0: Òní gangan.
1: Òní ló bẹ̀rẹ̀. Ní agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Aago márùn-ún ìrọ̀lẹ́ òní. Níbo ló máa ti bẹ̀rẹ̀?
1: Nínú ìjọ sí Paris 9. Ní oko erin.
0: Ok.
1: Ìyẹn ìjọ Celestia of Christ.
0: Inú ìjọ sẹ̀lẹ̀.
1: Ibẹ̀ la fẹ́ lò.
0: Ni gbogbo ọmọlẹ́yìn Kristi ó ti péra kórajọ fún ìsọjí alágbára yìí. Ọjọ́ mélòó ni ìsọjí yẹn máa fi wáyé? Ọjọ́ mẹ́ta.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbáko.
1: Bẹ́ẹ̀ni.
0: Òní.
1: Ọlá àti ọ̀túnla. Níbi tí Ọlọ́run yóò ti mọ dábìrà ńlá.
0: Sunday, Monday, àti Tuesday. Àwọn ìránṣẹ́ Ọlọ́run wo lolúwa máa lò nínú àkànṣe ìsọjí yìí?
1: Sẹ́rí Reverend Elijah Akinọ̀sùn.
0: Ok.
1: Ni Ọlọ́run ti pèsè sílẹ̀.
0: Bàbá wa Reverend Elijah Akinọ̀sùn.
1: Reverend Elijah Akinọ̀sùn ni Ọlọ́run fẹ́ lò.
0: Yes sir.
1: Nínú ètò yìí. Àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run.
0: Jankan jankan.
1: Ti jankan jankan tí wọ́n wà ní oko erin Iriwolede neighborhood.
0: Ok ok.
1: Gbogbo wa la máa péjọpọ̀ síbẹ̀. Ti iṣẹ́ ìyanu ńlá yóò sì ṣẹlẹ̀.
0: Ó jẹ́ ìsọjí ìṣọ̀kan àwọn ọmọlẹ́yìn Kristi.
1: Bẹ́ẹ̀ni.
0: Yóò wáyé nínú ìjọ CCC Celestial Church of Christ.
1: Yes.
0: Oko erin.
1: Bẹ́ẹ̀ni, ní Parish 9.
0: Ní Parish 9.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dá aago mélòó ni ìsọjí ó máa bẹ̀rẹ̀?
1: Aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́.
0: Márùn-ún ìrọ̀lẹ́.
1: Ní iná ìsọjí yẹn yóò máa sọ̀kalẹ̀.
0: Ojoojúmọ́. All right, àwọn wo ni wọ́n lẹ́tọ̀ọ́ láti wá síbi àkànṣe ìsọjí?
1: Pátá ni Ọlọ́run gbé ìsọjí yẹn kalẹ̀ fún nítorí iṣẹ́ agbára tó fẹ́ ṣe. Torí nígbà tí Ọlọ́run ránṣẹ́ agbára Ọlọ́run tó gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí àkòrí ńlá, ó fi hàn wípé ohun ńlá tó kọjá agbára ènìyàn, òun ni Ọlọ́run fẹ́ ṣe nípasẹ̀ agbára rẹ̀.
0: Àkòrí wo lọ́lọ́run fún wa fún àkànṣe ìsọjí yìí?
1: Agbára Ọlọ́run.
0: Power of God. Agbára
1: Ọlọ́run. Yes, òun ló fẹ́ ṣiṣẹ́ ìyanu bẹ̀.
0: Àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa báyìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń gbèrò pé inú àwọn dùn táwọn gbọ́, inú wọn dùn tí wọ́n yí sí Diamond lọ́sàn yìí, tí wọ́n gbọ́ pé ìsọjí kan ń bọ̀ ní Iriwolede Oko Erin neighborhood. Ẹ bá mi súre fún àwọn tí wọ́n ń gbọ́ wa yìí ní gbólóhùn kan.
1: Orúkọ Jésù.
0: Amen.
1: Ó fẹ́ kí gbogbo ènìyàn kó mọ̀ wípé ìsọjí ńlá yìí ó pa gbogbo ènìyàn pọ̀. Irú ẹ̀sìn yóò wù téèyàn lè máa sìn. Mo fẹ́ gbàdúrà. Ìwọ sáà ti ní ìgbẹ́kẹ̀lé sí Ọlọ́run. Nítorí pé agbára Ọlọ́run fẹ́ rìn. Ní orúkọ Jésù. Ayérayé nínú àwọn ọ̀run Ọlọ́run alágbára. Ìwọ ni Ọlọ́run tó ni gbogbo agbára.
0: Yes.
1: Agbára tó dá ayé. Agbára tó mú ohun tí kò dáa tó sọ di dídá. Agbára tó pín òkun pípa níyà. Agbára tó lajú afọ́jú. Agbára tó ń ṣiṣẹ́ ìyanu tó kọjá ọgbọ́n ènìyàn. Òun ni ìwọ Ọlọ́run fẹ́ lò nibi soji yi mo gbadura loni lati sisiyin lo fun gbogbo awon ti won gbo mi ti won si fe wa si bi soji loruko Jesu agbara ton sise yanu ko ba le won
0: amen Jesu
1: agbara ton tu sile loruko Jesu ko ba le won
0: amen Jesu
1: agbara ton ja gbogbo ide to koja ogbon eniyan loruko Jesu agbara yi ko wonu aye
0: won amen Jesu
1: tori pe agbara olorun nibi ti agbara olorun ba sokale si gbogbo ko se se asimo di sise je nipa se agbara re loni on ti awon eniyan to ngbo mi ti won tin pete pero ti won tin rin kaakiri ti won ro na bayo nipa se agbara oro re loni bi mo tin soro lenu mi ni oruko Jesu oya agbara sise se ko ba le won
0: amen Jesu
1: loni oro to to ruju loju oro ninu aye re loruko Jesu ko be si yanju
0: amen Jesu
1: ko je ti eyin
0: amen
1: Jesu oluwa wa
0: amen amen amen loruko Jesu bi awon eyan ba fe bere nipa akose soji yi nju ni number kan ti won le pe ki atoma lo e ba mi pe awon number yen
1: so on lori ofe ati pe si
0: 080 080 35 35 94 94 74 74 07 07 eba wa tun pe
1: 080 080 35 35 94 94 74 74 07 07
0: fa won ti won se nwa bairo ati bi ti won tesi o ye tesori phone number ti e le pe si lati mo nipa akose isoji ti awon omo leyin Christy Khan okwerin re walede ni neighborhood ti won se agbekale re ti o si bere lago marun role oni ninu jo celestia to wa ni okwerin number yen ri le ko si o ya 080 080 35 35 94 94 74 74 07 07
1: yes
0: e seun adupe o oya o ki awon akorin kan ki won fun wa ni orin ka fi iyen ma te siwaju ki a fi pe awon alejo wa wole fun ti akose to tumbo ni no just say honest movement number 1 oya Adupe Daddy Reverend Isaac Adesinyo awon na ni e ti gbo won yen awon ni neighborhood supervisor Khan Okwerin Iriwolede neighborhood agbaladura wi pe ifamoroyan yin ko ni gbe loruko Jesu ile ologo ko ni bosonu lowo awa ati yin loruko Jesu oya akorin

0: Hansa Sprayers, Shahovish.com. The cherry bit. Onto you, the Hansa Sprayers, Shahovish.com. The Caribbean and Seraphim Movement Church, number one district headquarter in Loring, Kwara State, invites you to a power-packed revival tagged F-Fata. Be warned. Every closed door is set to be open. Come every third Thursday of every month, time 4 to 7 p.m. As the Lord is set to bless you in prayers, word, and spiritual songs. For inquiry, contact 0701-666-6636. Prayer is not for prayer warrior. Prayer is for all men.
1: Gbogbo àfonífojì la ó gbé sókè, gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀. Wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú. Ìjọ kírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú. Olùjọ ti ìlú Ìlọrin pe gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní Elfata. Ṣí gbogbo ẹni tí a ti dè láti ọjọ́ tó pẹ́ lọ́nà kan tàbí òmíràn, ó yá ẹgbà ìtúsílẹ̀. Ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọ kírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú Ìlọrin tí bẹ ní òpópónà Murítàlá nínú Ìlọrin. Bẹ̀rẹ̀ ní dédé aago márùn-ún ìrọ̀lẹ́. Àrùbọ̀ ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé. Má ṣaláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.

0: Unto you, the answers prayers shall always come. The Cherubim and Seraphim Movement Church, number one district headquarters in Loring, Kwara State, invites you to a power-packed revival tagged FATA. Be warned. Every closed door is set to be open. Come. Every third Thursday of every month, time 4 to 7 p.m. As the Lord is said to bless you in prayers, word, and spiritual songs. For inquiry, contact 0701-666-6636. Prayer is not for prayer warrior. Prayer is for all men.
1: Gbogbo àfonífojì la ó gbé sókè, gbogbo òkè ńlá àti kékèké la ó rẹ̀ sílẹ̀. Wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú. Ìjọ Kérúbù àti Séráfù onítẹ̀síwájú. Olùjọ ti ìlú Ìlọrin pe gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní Elfata. Ṣí gbogbo ẹni tí a ti dè láti ọjọ́ tó pẹ́ lọ́dọ̀ kan tàbí òmíràn, ó yá ẹgbà ìtúsílẹ̀. Ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọ Kérúbù àti Séráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú Ìlọrin tí bẹ ní òpópónà Murítàlá nínú Ìlọrin. Bẹ̀rẹ̀ ní dédé aago márùn-ún ìrọ̀lẹ́. Àrùbú ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé. Má ṣaláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.
2: Máṣáláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan. Ẹ jẹ́ kí n ṣe ojú òpó sílẹ̀ fún èèyàn kan tàbí méjì. 091-3655-6952. Àláfíà fún yín o.
3: Àláfíà fún yín.
2: Yes, sir.
3: Gómìnà adájọ́ rìn. Wọ́n kí ọmọ mi, ẹ jẹ́ bá mi kí ọkà san mi àtọ̀ tó kù síbẹ̀ yẹn.
4: Bàbá gbọ́dọ̀.
3: Ẹ bàtà.
4: Ìwọ́sí.
3: Ìwọ́sí.
4: Ìwọ́sí bàbá ẹgbẹ̀lẹ́ sà.
3: Mo bá fẹ́ mi mọ gbọ́dọ̀ because of my condition. Ẹ bá máa rí mi physically. But síbẹ̀síbẹ̀, the spirit is willing, but the flesh.
2: Ọlọ́run àwa pẹ̀lú
5: ọlọ́run
2: àgbà gbogbo ẹ ṣeun adúpẹ́ thanks for the love mímọ ọlọ́run kò ní fi ẹ̀yin náà sílẹ̀ 091-3655-6952 àláfíà fún yín o.
6: Ẹ̀kásán.
2: Orúkọ yín.
6: Mami
2: Ṣọlá láti Ṣàó.
6: Èmi lẹ̀ríkàn o.
2: Ta lẹ̀ríkàn. A máa retí mo gbọ́ mà.
6: Mo ní mo dúpẹ́ lọ́dọ̀ náà tọ́lọ́hun tó fìfẹ́ rẹ̀ tó sọ mi dòní. Mo wà níta wà nínú oṣù tuntun àtàwọn àtàwọn ọmọ wa.
2: Olùwàṣọ.
6: Ìpalára kó bá nìkan kan àti dúpẹ́ lọ́dọ̀ náà.
2: Olùwàṣọ olùwàṣọ ẹkẹ aleluya 1 2 3 go.
6: Aleluya.
2: A máa retí ní ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí. Ní aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́.
6: A wà.
2: Mọ́tò tó máa gbé yín lọ sí Ṣàó wà o. Àbí? Ẹ bá ń sọ fún wọn. Mọ́tò tó máa gbé yín.
7: Mọ́tò tí ó da yín padà lọ sí Ṣàó.
2: Ó wà.
7: Ó wà.
2: Ẹ̀yin ẹ ṣáà fáìndì wé yín kẹ́ẹ̀dé
7: sí. Tọ́ba ti dé chọ́ọ̀chì. Ẹ parí sí lago méje ọkọ̀ tí wọ́n lẹ̀ tí ó da yín padà lọ sí Ṣàó.
2: So gbogbo ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa ní Ṣàó àti gbogbo àwọn agbègbè káàkiri Ìlọrin mọ́tò tó máa dá yín padà sí àdúgbò yín ó ti wà níkalẹ̀ nínú church ní CNS number 1 ní kété tàbá ti ń parí ìsọjí ẹ má ṣòpò gbómi dání omi ti wà tí a máa gbàdúrà sí tí kálukú wa tá sì máa mú lọlé lọ́fẹ̀ẹ́ ẹ jẹ́ ń gba èèyàn kan wọlé sí i. Àláfíà fún yín o.
6: Ẹ̀lú
2: ìta. Ẹ̀lú ma.
6: Akúnfin yẹn níta.
2: Ta lẹ̀rí kan.
6: Èmi lẹ̀rí kan.
2: Orúkọ yín àti bìtẹ̀ tí ń pè wá.
6: Ọ̀pọ̀ ẹ̀mí láti F division.
2: Láti F division.
6: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àlàáfíà tó fi fún mi.
2: Olùwàṣọ. Olùwàṣọ. A máa retí ní ọjọ́ Thursday.
6: Yes, sir.
2: Then ṣe mọ́tò máa wà náà tí yóò gbé àwọn agbègbè tánkẹ̀.
7: Àpọ̀wọ́ tí ó da yín padà lọ sí.
2: Ẹjọ́ bá mi yọ̀ǹda nọ́mbà tí àwọn èèyàn lè pè nọ́mbà ẹ̀fà tàyẹ̀sà. 0701 0701 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 666 Amen Jesus.
7: Iga tutun.
2: Amen.
7: Ona tutun.
2: Amen.
7: E oni kabamo.
2: Amen.
7: Owo Olorun, owo re yi wa lara yin.
2: Amen Jesus.
7: Iku to yawo ni wole yin.
2: Amen Jesus.
7: Arun ko ni se yin lojo.
2: Amen Jesus.
7: Ogun wo ni fi yin sile.
2: Amen.
7: Diamond o ni baje.
2: Amen.
7: Awon osise be kon ni baje.
2: Amen.
7: Iye David yo ma gboro si.
2: Amen.
7: Ni ase ti baba.
2: Amen.
7: Jesu Christi Oluwa wa.
2: Amen. Amen.
5: You are the ninu o.
1: Gbogbo afunifoji la o gbe soke, gbogbo oke nla ati kekeke la o re sile. Wiwo la o so di titọ ati ọna palapala la o so di titẹju. Ijọ kerubu ati serafu onitẹsiwaju. Oluijọ ti ilu Ilorin pe gbogbo eniyan sibi isọji aragba yamuyamu ni. Ti a gbe agori rẹ ni Elfata.
8: Ṣi!
1: Gbogbo ẹni ti a ti de lati ọjọ to pẹ. Lọdan kan tabi omiran, oya ẹgba itusile. Eto naa yoo ma waye ni gbogbo ọjọ Thursday kẹta ninu oṣu. Ninu ijọ kerubu ati serafu onitẹsiwaju oluijọ ti ilu Ilorin. Ti bẹni opopona Muritala ninu Ilorin. Dede ago marun irole awugbo ojo ti se tan lati ba aye re pade mashallah si nibe tori iwo ni eri kan
9: nipa ojo balẹ ata sharashara Diamond FM 88.7 ni gbele Kwara oba gbogbo won la ase
10: e kaabo sori eto iranlowo lati oke wa eyi ti ile ise iranse Christ Apostolic Church otitolere World Outreach se onigbowo e baba wa ninu oluwa woli o fagbemi ni won ma ba wa so oro olorun lakoko yi fun ibukun aye gbogbo eniyan ki oluwa ki o bu fun yin ti lati pase oro olorun te gbotan yi
11: mo ma mo pe wa mo ma mo pe wa mo ma mo pe wa mo ma wa dupe je

0: à ń kíra wa pé ẹ̀tàn kò lè ẹ̀ka àsán ní ibi tẹ́tì lórí ọ̀fẹ́ àti àǹfààní láti tún máa gbọ́ ìkànnì wa ìkànnì yín diamond 88.7 fm nílò ti lọrin lórí ètò tá a pè ní ọ̀nà àbáyọ níbi tí a ti ṣe bẹ́ẹ̀ tí a ti tẹ̀síwájú pàápàá jùlọ ní orí ètò ọ̀hún tẹgbẹ́ òṣèlú ọlọ brother people democratic party pdp ẹ̀ka ti ìpínlẹ̀ kwara tí wọ́n ń sanwó fún níkànnì yìí ẹ bá gbàgbé o èmi a máa pé gbogbo ohun tẹ ẹ bá gbọ lẹnu aṣojú ẹgbẹ òṣèlú pdp lórí ètò yìí àbí látẹnu ẹyin tẹ jẹ tẹ ń pè wọlé tẹ ń fàtẹ̀ránṣẹ́ sọwọ́ èrò ọkàn tí yín ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìkànnì diamond 88.7 fm nílùú ti lọrin tàbí atọ́kùn ètò lọ́sàn-án tún ni atúndé ọlárẹ̀wájú ògùn ní ọ̀pá ẹ̀bìtì ló kọ tèmi malam ọláyínká ibrahim òtúkọkọ wọn wà pẹ̀lú mi ní yàrá agbára fún ti ọ̀sán tòní tí àtúnjọ máa fojú wo ọ̀kan àbí méjì nínú àwọn tó yẹ ká wò lórí ètò fún tòní bàbá mo kí yẹn bá mi káwọn ara lé kán gbóyìn.
1: ẹ ṣe atọ́kùn mo kí gbogbo etí tó ń gbọ́ wa láti ilé
0: adúpẹ́
1: pé a kú déédéé wọ̀nyí mo kí iléeṣẹ́ diamond fm
0: adúpẹ́

0: oníṣe pẹ̀lú àkànṣiṣẹ́ ti Coral Hotel. Ìyìn tó ń sọ láìpẹ́ ni pé àwọn kankan tó ń bóde pé ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà ni wọ́n ná láti ṣe àtúnṣe ilé ìtura Coral Hotel tá à ń wí yìí. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP ti ẹ̀ wá aṣojú fún lórí ètò àkọ́kọ́ ìhàwó níbi tẹ́ ẹ tù sí lórí ọ̀rọ̀ àkànṣiṣẹ́ yìí. Ǹjẹ́ ìjọba tiẹ̀ jáde láti sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí iye tí wọ́n ná láti ṣàtúnṣe bí wọn ò bá jáde ṣé lóòótọ́ yẹ wọ́n jáde bí wọ́n bá wá jáde ṣé kápẹ́ owó yìí pẹ̀lú bí ọrọ̀ ajé ṣe rí lásìkò yìí kò sí nǹkan tó burú ńbẹ̀ àbí kápẹ́ kẹ́yìn ìjọba kẹ́ ẹ lù wọ́n lọ́gùn ẹnu ẹ jájọ.
1: Ẹ ṣe atọ́kùn, mo kí gbogbo etí tó ń gbọ́ wọn lélẹ̀ nǹkan sí ajínigbé ara yóò máa jẹ́
0: mo lè
1: kí yín ẹ pé tó ẹ kúṣẹ́ takuntakun.
0: Adúpẹ́ o.
1: Kí n tó lọ bí
0: ìbẹ̀rù
1: ìbéèrè tẹ béèrè mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ iná pé ìbéèrè mélòó lẹ fẹ́ bí mí gẹ́gẹ́ tó bá ṣe pé rọrùn ni ẹ máa gbọ́ tó bá ṣe pé rọrùn ni bá ní kẹ̀kẹ́ sọ gbogbo béèrè mara mẹ́wàá ni mẹ́jọ ni
0: méjìlá ni ogún ni ọgbọ̀n ni ẹ lẹ́rán ti gbogbo ẹ̀ náà
1: ni ok bẹ́ẹ̀ ni
0: ẹ lẹ́rán ti gbogbo
1: ẹ̀ so that kí n lè tó bá wọnú ara wọn kí n lè máa àmọ́
0: torí àkókò kò lè ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú Coral Hotel yìí.
1: Ẹ ṣe ẹ rí i pé ìgbà tí ẹ fẹ́ parí ìbéèrè tẹ̀bi mi ẹ ní ṣé ó yẹ ká pàtẹ́wọ́ fún gómìnà
0: lórí iṣẹ́ ẹ ní
1: ẹ jẹ́ kí n fi dá yín lójú pé tí gómìnà bá ṣiṣẹ́ tó bá yẹ ká pàtẹ́wọ́ fún apá o.
0: Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò ẹ ní sọ pé
1: ẹ kò sẹ́ni tó máa wà lẹ́yìn àgbà tí ò ní nǹkan tóun náà ṣe tó bá ṣe pé wọ́n ṣe ń ta wò pé eléyìí
0: ó yẹ láti pàtẹ́wọ́
1: àpapọ̀ ká tó pàtẹ́wọ́ ṣe mọ̀ pé àwọn kankan la máa gbé yẹ̀wò ta máa wò pé ó kí n tí wọ́n ṣe yìí só lẹ́tọ̀ sàtẹ̀wọ́ lóòótọ́ àbí kò lẹ́tọ̀ sàtẹ̀wọ́ ṣe rí nínú ẹgbẹ́ òṣèlú PDP àwa yìí ṣe propaganda o.
0: Ẹ ṣe ẹ gbé irọ́ àgbélẹ̀rọ́ kalẹ̀
1: a lè gbé ẹ mọ rízi nǹkan tó ní jẹ́ ká lè gbé ni pé a mọ̀ pé irọ́ àgbélẹ̀rọ́ ilé tá a fi tọ́mọ ni
0: ìrìnì
1: ó gbọ̀n nù nítorí pé ibi tá a wà lẹ́nìí ní Kwara a rí pé mo tẹ máa ń bá Dr. Abubakar Bukola Saraki àtọmọ ẹgbẹ́ PDP dúpẹ́ lọ́wọ́ lọ́n torí pọ́jọ́ ẹ̀ ní bí àná yìí ní 2019 tí àwọn èèyàn gbóríṣiríṣi propaganda wa tí wọ́n gbóríṣiríṣi irọ́ àgbélẹ̀rọ́ wa against Dr. Saraki báyìí ló ṣe ń ṣe nítorí jẹ́ ká mọ̀ ni pé lójú ayé ẹ̀ tó wà láyé táwa náà wà la sì dáwọn èèyàn tó ń padà wá tó ń sọ pé atúbà o àparọ ni.
0: Báwọn wá tọrọ àforíjì
1: bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe mọ̀ pé ìyẹn ó kọyàn lọ́gbọ́n pé a kì í fi itọ́ ọmọlékè rí máa wò yóò jẹ́ kéèyàn mọ̀ pé irú àgbélẹ̀rọ̀ yìí ṣe nǹkan tá a fi ń ṣèjọba so nídìí eléyìí ọ̀rọ̀ tí mo bá sọ lérí ìbéèrè tẹ bí mi ṣe mọ̀ pára lé àwọn èèyàn ń gbọ́ wa nílé
0: bẹ́ẹ̀ni
1: kì í ṣe ti kórìíra gómìnà ti ìfẹ́ ìlú ni torí pé ìlú là ń ṣe gbogbo èyí tó wù kéèyàn máa ṣe nínú ìjọba
0: ọmọ ìlú náà gbogbo wa
1: ọmọ ìlú ni àǹfààní rẹ ti gbọdọ̀ wà lọ́dọ̀ ará ìlú. Ẹ jẹ́ kí n fìdí ẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kan sí atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wá síbí mo máa ń sọ pé tíjọba bá fẹ́ ṣètò ní Kwara nìkankan ní gbogbo ibi gbogbo irú policy tó wù kó gbé kalẹ̀ gbogbo irú program tó wù kó design gbogbo irú àwọn amòye tó wù kán máa bá a ṣètò tá a bá gbọn ètò yẹn yẹ́bẹ́yẹ́bẹ́ n tá a gbọdọ̀ rí láàrin ẹ̀ ni pé àǹfààní wo ló ṣe fún àwọn èèyàn tá à ń ṣe ìjọba
0: lórí tó jẹ́ àǹfààní faraàlú tí ó lapa lára wọn.
1: So bàbá fẹ́ measure impact iṣẹ́ àkànṣe àbí project ibi tá a máa ti gbà wo ni pé kí ni impact iṣẹ́ yẹn lórí àwọn ará ìlú tá à ń ṣèjọba lé lórí bó bá ṣe ṣàǹfààní fáwọn èèyàn tó òun ló jẹ́ ká mọ̀ pé gbogbo orí owó tó wù kéèyàn ná sórí project 50 billion ni 10 ni bó ṣe wù kó tóbi tó yẹn tá a bá fà á lọ sọ́tún tá a gbọ́n lọ sósì tá a bá rí i pé ó láǹfààní tó ń ṣe fáwọn ará ìlú ṣe mọ̀ pé kò ní kàyàn lára ìdí ni pé owó ará ìlú náà ni tẹ́lẹ̀ ará ìlú náà retí ká ná fún ṣùgbọ́n tá a bá rí owó òbítíbitì tó bá pọ̀ èyí tá a kọ́kọ́ fẹ́ ṣẹ́ẹ̀kì ni pé báwo ni válù ti ará ìlú rí ń dìráìvù lórí kínní yẹn atọ́kùn mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà mo ti sọ bí mo tuntun sọ mo ní ká ṣe iṣẹ́ àkànṣe àbí ká ṣe project kó máa taná yìnyìnyìnyìn òun kọ́ làwọn àkàn fẹ́ fi measure impact.
0: Ìyẹn kọ́ ni ó jẹ́ kẹ́ ẹ wò pé ipa wo ló là lára aráàlú
1: mo dẹ̀ ń sọ fún aráàlú náà sí pé ká ya fọ́tò nǹkan kíná tàn táwọn èèyàn ń pè lóríṣiríṣi orúkọ bóyá tanátaná wàrí bóyá kinní kan kíná pọ̀ lára rẹ̀ yẹn kó ṣe yìnyìnyìn àbí ká ṣe ilẹ̀ kó mọ́ tintintin bó ṣe dáa tó bó ṣe dùn lójú tó yẹn ìyẹn tá a fẹ́ fi gbé ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ ni pé àǹfààní wo ni ará ìlú ni nǹkan tá a ti gbé kalẹ̀ yẹn ti ń ṣe láràlú fún ará ìlú tá a fi wá mẹ́jọ owó ará ìlú tá a ná lérí ẹ̀. Ẹ jẹ́ ká wọ̀rọ̀ Kwara Hotel.
0: Ok.
1: Ọ̀rọ̀ méjì mẹ́ta máa sọ lórí Kwara Hotel.
0: Bí ìbéèrè mi.
1: Ẹ̀ o.

Akíwakú ìsinmi ọjọ́ òní. Àdúrà wa náà ni wípé bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a ṣe ọ̀pọ̀ rẹ̀ ní ilé ayé lórúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ó mọ gbọ́ lákòókò yìí, òun ló wá láti olú ìjọ wa, Kérúbù Sáráfò nítẹ̀síwájú District Headquarter Ìlọrin. Orúkọ mi náà ni Olúwa Kómiyọ Oyenirun. Ẹ jẹ́ ká gbàdúrà. Agbẹ́yìnga Ọlọ́run wa, fún àánú àtòrí ọ̀fẹ́ tí a rí ní àkókò yìí, a sọ pé ṣe fún ìrànlọ́wọ́ yín. Jésù ọmọ Ọlọ́run, ẹ gba ọ̀pẹ wa. A ó mọ̀nà nínú ọ̀rọ̀ yín, ẹ̀mí mọ́, oyè darí wa. Ẹ fún wa ní ìtọ́ni, òye ọ̀rọ̀ yín, ẹ jẹ́ kó yé wa. Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ kí ọ̀rọ̀ náà kó so èso òye láyé wa. Ògo ni fún orúkọ mímọ́ yín, Jésù Olúwa wa. Àmì. Ohun tí a ó mọ gbéyẹ̀wò lónìí, òun ni wá sí òkè Sioni. Wá sí òkè Sioni. Wá sí òkè Sioni. Tí a ó sì mọ kà láti inú ìwé Obadiah, ìwé wòlíì Obadiah, orí kínní, a wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ìkẹtàdínníogún, Obadiah 1:15-17. Nítorí ọjọ́ Olúwa kù sí dẹ̀dẹ̀ sórí gbogbo àwọn kẹfìrí bí ìwọ ti ṣe, bẹ́ẹ̀ lè a ó sì ṣe sí ọ, ẹ̀san rẹ yóò sì yí padà sórí ara rẹ. Nítorí bí ẹ̀yin ti mú lórí òkè mímọ́ mi, bẹ́ẹ̀ ni gbogbo àwọn kẹfìrí yóò máa mú títí. Nítòótọ́, wọn ó mú, wọn ó sì gbé mi, wọn ó sì wà bí ẹni pé wọn kò tíì sí, ṣùgbọ́n ìgbàlà yóò wà lórí òkè Sioni, yóò sì jẹ́ mímọ́. Àwọn ará ilé Jákọ́bù yóò sì ní ìní wọn. Mo gbà aládùúrà wípé Jésù ọmọ Ọlọ́run yóò bù sí kíkà ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù. Fún àtẹnumọ́lẹ̀ kan sí àbí àwọn tó ṣe ń darapọ̀ mọ́ wa, ohun tí a mọ̀ wò lónìí ni wá sí òkè Sioni. Wá sí òkè Sioni. Ọlọ́run pé àwa ènìyàn rẹ̀ kúrò ní ibi ìbẹ̀rù, ibi ìgbèkùn àti ibi ìdádúró sí ojú kan sí òkè Sioni. Ẹ mọ́ gbàgbé wípé ní ọ̀sẹ̀ tó kọjá, ẹ̀kọ́ tí a gbéyẹ̀wò ni sọ̀kalẹ̀ kúrò ní òkè Sinai, tí mo sì ní àǹfààní àti ṣàlàyé fún wa wípé Sinai jẹ́ ibi ìbẹ̀rù, Sinai jẹ́ ibi ìdájọ́, Sinai jẹ́ ibi tí àwọn ènìyàn ti gba òfin. Mo sì ní àǹfààní láti ṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tó kọjá wípé iṣẹ́ ìránṣẹ́ òfin òun ni wípé mo ń fi ẹsẹ̀ hàn wá. Sò tí ìwé Rómù orí 5:20 sì sọ fún wa wípé nígbà tí òfin bá gbilẹ̀, ó ní ẹsẹ̀ mọ́ ń pọ̀ sí ni. A jẹ́ wípé òfin kìí gbani kúò ní inú ẹ̀ṣẹ̀. So òkè Sinai tí Ọlọ́run pè wá sí, ó ń pè wá jáde kúrò ní ibi ìbẹ̀rù, ó ń pè wá jáde kúrò ní ibi ìgbèkùn, ó ń pè wá jáde kúrò ní ibi tí ìpọ́nlójú àti ìnira tó ti ń ni àwọn ènìyàn lára. So ó wá ń pè wá sí ibi ìgbàlà, ó ń pè wá sí ibi ìfọ̀kànbalẹ̀, ó ń pè wá sí ibi ìdáǹde. Nítorí Sinai ní àkọ́kọ́ tí mo sọ fún wa, ó jẹ́ ibi ìbẹ̀rù, ibi ìgbèkùn, ibi ìdádúró sí ojú kan, tí Sioni sì jẹ́ ibi ìtúsílẹ̀, ibi ìsọdi ọmọ, ibi ìsìn láti sin Ọlọ́run, àti ibi tí a ti fi ìjọba Jésù lọ́lẹ̀. So Sioni ó jẹ́ ibi ìtúsílẹ̀, tí màá sì ní àǹfààní pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run tí a wo àwọn ẹsẹ̀ bíbélì kọ̀ọ̀kan. Ẹ já lọ sínú ìwé Ébérù orí 12. Ébérù orí 12, ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 22 rẹ̀ kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé èròǹgbà tó wà ní ọkàn mi. Ṣùgbọ́n ẹ̀yin wá sí òkè Sinai,
àti sí ìlú ọlọ́run alàyè sí Jerusalem ti ọ̀run àti sí ẹgbẹ́ àwọn áńgẹ́lì aláìníye sí ìjọ ńlá àti ìjọ àkọ́bí tí a ti kọ orúkọ wọn ní ọ̀run àti sọ́dọ̀ ọlọ́run onídàájọ́ gbogbo ènìyàn àti sọ́dọ̀ àwọn ẹ̀mí olóòótọ́ ènìyàn tí a se ní àsepé àti sí ọ̀dọ̀ àwọn àti sí ọ̀dọ̀ Jésù alárinà májẹ̀mú titun àti sí ibi ẹ̀jẹ̀ ìbùwọ̀nì tí ń sọ̀rọ̀ ohun tí ó dára ju ti Abeli lọ. Kíyèsí kẹ má se kọ ẹni tí ń kìlọ̀ nítorí bí àwọn wọn ni kò bá bọ́ nígbà tí wọ́n kọ ẹni tí ń kìlọ̀ ní ayé mélòó mélòó ni àwọn tí yóò bọ́ àwọn tí ó pẹ̀yìn dà sí ẹni tí ń kìlọ̀ láàrin ọ̀run wa. Ẹ jẹ́ ká dúró ńbẹ̀ yẹn nítorí àkókò wa kí a ó ní àǹfààní láti ká dé 28 tó bá padà yá. Bọ̀ mo sáré fẹ́ sàlàyé ọ̀pọ̀ nǹkan tó ń bẹ ní inú ọkàn mi fún wa gẹ́gẹ́ bí èmi Ọlọ́run ṣe fi sí mi lọ́kàn. So òkè sí òní jẹ́ ibi ìtúsílẹ̀ gẹ́gẹ́ bí ìwé Obadiah tí a kà yẹn lẹ́ẹ̀kan wípé òkè sí òní ni òkè ìtúsílẹ̀ ibẹ̀ ni ìtúsílẹ̀ gbé wà. Ìtúsílẹ̀ tí Ọlọ́run sì ṣèlérí fún àwọn ọmọ rẹ̀ ní Sioni ó jẹ́ ìtúsílẹ̀ kúrò ní inú ẹ̀ṣẹ̀. So ìgbà tí ènìyàn bá sọ̀kalẹ̀ kúrò ní Sinai tí ènìyàn bá gun òkè Sioni lọ ènìyàn lọ sí ibi ìtúsílẹ̀ kúrò ní inú ẹ̀ṣẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ẹ já wo ìwé Jòhánù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógójì ẹ wo nǹkan tí bíbélì sọ fún wa. Ó ní nítorí náà bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira nítòótọ́ nítorí náà bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira nítòótọ́. So òkè sí òní jẹ́ ibi ìtúsílẹ̀ òkè sí òní jẹ́ ibi tí ènìyàn ti ń rí ìtúsílẹ̀ òkè sí òní jẹ́ ibi tí ènìyàn ti ń rí ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn kúrò nínú ẹ̀ṣẹ̀. So èyí tí mo kọ́kọ́ mẹ́nu bá ni ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ohun ìkejì ni ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn. A ó rí yẹn nínú ìwé Kólósè ìwé Kólósè orí kínní a rí ẹsẹ̀ ìkẹtàlá àti ìkẹrìnlá. Ó ní ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ó sì sí wa ní ipò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ó sì wa ní ipò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. So òkè sí òní tá ń sọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ ibi ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn ìgbèkùn. Àkọ́kọ́ ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ ẹ̀kejì ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn. So kí ni ohun ìkẹta tí a rí gẹ́gẹ́ bí ohun ìtúsílẹ̀ ní òkè Sioni yìí ni wípé Sioni jẹ́ ibi ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀rù ẹ̀rù. Mo ṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tó kọjá wípé Sinai jẹ́ ibi ẹ̀rù. Bíbélì sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì sì sọ fún Mósè wípé Mósè àwa ò nílò láti gbọ́ ohun Olúwa wípé ohun gbogbo tí Olúwa bá ti sọ fún ìwọ mọ sọ fún wa àwa ò mọ gba ọ gbọ́. So òkè Sioni nígbà tá ti sọ̀kalẹ̀ kúrò ní Sinai tá ti gun orí òkè Sioni lọ ó jẹ́ ibi ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀rù. Ìkejì Timothy orí kínní ẹsẹ̀ ìkeje ó ní nítorí wípé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ẹ̀mí agbára àti ti ìfẹ́ tí àti ti ọkàn tí ó yè kooro. Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti ọkàn èyí tó yè kooro. So ìtúsílẹ̀
kúrò nínú mẹ́ta yìí gẹ́gẹ́ bí ohun àkọ́kọ́ tá a rí tí ìwé Obadiah sọ fún wa wípé ní orí òkè Sioni ni ìtúsílẹ̀ wà tí a sì ń wo àwọn ìtúsílẹ̀ tó wà ní orí òkè Sioni yẹn tí mo sì mẹ́nuba ohun mẹ́ta ni mo fẹ́ ṣàlàyé nípa ìtúsílẹ̀ yẹn. Ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀, ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn àti ìtúsílẹ̀ kúrò nínú ìbẹ̀rù. Ohun mẹ́tẹ̀ẹ̀ta iná sì jẹ́ ohun tí mo mẹ́nuba ní ọ̀sẹ̀ tó kọjá nípa òkè Sinai wípé Sinai jẹ́ ibi tí ẹ̀ṣẹ̀ ti pọ̀ sí. Ẹ mọ́ gbàgbé wípé mo ṣàlàyé fún wa nínú ìwé Rómù 5:20 wípé ibi tí òfin bá ti gbilẹ̀ ẹ̀ṣẹ̀ máa ń pọ̀ níbẹ̀. So Sinai jẹ́ ibi tí òfin ti wá tó ń fi hàn wá irú àìṣedédé àti ẹ̀ṣẹ̀ àti ìgbé ayé tí à ń gbé. Ó jẹ́ ibi ìgbèkùn, ó jẹ́ ibi tí ẹ̀ṣẹ̀ ti kó wa ní ìgbèkùn, ó jẹ́ ibi tí òfin ti sọ wá sí inú ìgbèkùn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó jẹ́ ibi ẹ̀rù tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n orí òkè Sioni ibẹ̀ ni ìtúsílẹ̀ ti wà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìdí nìyẹn tí ìwé Rómù 5:4 fi sọ fún wa wípé ó ní ẹ̀ṣẹ̀ kì yóò nípá lórí yín mọ́ nítorí ẹ̀yin kò sí ní abẹ́ òfin bí kò sí ní abẹ́ orí ọ̀fẹ́. Nítorí òkè Sioni yìí ẹni tí a fi ṣe àpẹẹrẹ Sioni yìí fún wa ó jẹ́ ẹni tí ó rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀. Jòhánù 1:29 bíbélì sọ fún wa wípé ní ọjọ́ kejì nígbà tí Jésù ń kọjá lọ Jòhánù onítẹ̀bọmi sírí ó sì wípé ẹ wò eléyìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. So ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀, ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn àti ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀rù. A sì rí nínú ayé àwọn ọmọ Ísírẹ́lì wípé wọ́n jáde kúrò nínú ìgbèkùn Íjíbítì lọ sí ilẹ̀ ìlérí èyí tí Ọlọ́run pèsè fúnlẹ̀ fún wọn. Ilẹ̀ ìlérí tí Ọlọ́run sì pèsè sílẹ̀ fún wa òun ni òkè Sioni èyí tí à ń pè ní Jésù. Nítorí nínú Jésù òun láti lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, nínú Jésù láti lè bọ́ lọ́wọ́ ìgbèkùn, nínú Jésù láti lè bọ́ lọ́wọ́ ẹ̀rù. Ìwé Rómù 8:15 sọ fún wa wípé ó ní ẹ̀yin kò gba ẹ̀mí láti máa bẹ̀rù mọ́, ó ní bí kò ṣe ẹ̀mí ìsọdi ọmọ. So gbogbo ẹni tó bá ti gun òkè Sioni wá èyí tí à ń pè ní Jésù, a fún wọn ní ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀, a fún wọn ní ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn, a sì fún wọn ní ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀rù. Ẹ jẹ́ ká wo nǹkan mìíràn tí a rí ní òkè Sioni yìí gẹ́gẹ́ bí ìwé Obadiah tí à ń wò yẹn. Ó ní ní orí òkè Sioni ni ìtúsílẹ̀ yóò wà, ó ní àti ìwà mímọ́, àti ìwà mímọ́. So Sioni jẹ́ ibi ìwà mímọ́. Ẹ jẹ́ ká wo Hebrew 12, Hebrew chapter 12. Ẹ jẹ́ ká wo 4 ńbẹ̀. Ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ ní àìsí èyí ni kò sí ẹni tó lè rí Olúwa. So ìgbà tí ènìyàn bá jẹ́ ẹni tí ó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀, ó rí ọ̀fẹ́ ìwà mímọ́ àmọ̀ọ́rí gbà, ó rí ọ̀fẹ́ ìwà mímọ́ ó wà ńbẹ̀ fún wa. So ìwà mímọ́ yìí inú Ọlọ́run ló wà èyí ta pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù. Ọlọ́run kò kàn gbà wá ènìyàn rẹ̀ sílẹ̀ kúrò nínú ìgbèkùn, ṣùgbọ́n ó yí wa padà láti jẹ́ ẹni mímọ́. Ọlọ́run kò kàn tú wa sílẹ̀ kúrò nínú ìgbèkùn èyí tí òfin àti ẹ̀ṣẹ̀ sọ wá sí, ṣùgbọ́n ó yí wa padà sí ẹni mímọ́. Ẹni mímọ́ sì ni wípé nígbà tí ènìyàn bá yara ẹni sọ́tọ̀ fún Ọlọ́run, nígbà tí ènìyàn bá ń fi ìwà Ọlọ́run hàn, ìṣe àti ìwà Ọlọ́run hàn. So ìwà mímọ́ yìí òun ló sì máa ń pèsè wa kalẹ̀ fún ìgbé ayé èyí tó tẹ Ọlọ́run lọ́rùn. Ìwà mímọ́ yìí òun ló pèsè wa kalẹ̀ fún ìwàláàyè Ọlọ́run, fún ìwàláàyè Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ sínú 1 Peter 1:15-16.
O ni ṣugbọn gẹgẹ bi eni ti o pe yin ti je mimo. O ni be ni ki eyin na si je mimo ninu iwa yin gbogbo. Se ri nkan ti oro Olorun so be yen. O ni ṣugbọn gẹgẹ bi eni to pe yin ti je mimo. Be ni ki eyin na si je mimo ninu iwa yin gbogbo. Nitori ti a ti ko pe e je mimo nitori ti mo je mimo. So nigba ta ba ti ni anfani lati gba Jesu gege bi Oluwa ati Olugbalawo yi to tumo si pa ti gun oke si oni lo now ohun ti o gbodo je apere wipe ni toto awa ni ori oke si oni oni igbe aye iwa mimo oni igbe aye iwa mimo so aje wipe ko ye ki ajewo Jesu gege bi Oluwa ati Olugbalawo ki igbe aye ana ko si tun mo farahan ninu aye wa Bebeli so fun wa wipe ki a bo ogbologbo okunrin ni sile. A je wipe nigba ti eniyan ba gba Jesu gege bi Oluwa ati Olugbalare, eniyan gbodo le yara re soto fun Olorun. Eniyan gbodo le yara re soto fun Olorun. Eleyi ni a npe ni iwa mimo. Be ni eniyan si gbodo le mo fi iwa Olorun han. Eleyi la npe ni iwa mimo. So, a ko wa ni orin kan nigba ta kere wipe ni Sunday school the things

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí, èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìléjà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin àti agbègbè rẹ̀. Láti jẹ àǹfààní ètò yìí, ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira naira. Lẹ́yìn náà ni ẹ ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú, gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá. Níbi tí ètò yìí ti ń wáyé ni Ọlálómi Hospital tó wà ní agbègbè Stadium Road nílùú Ìlọrin. Aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377. Àjọ Benjamin Franklin Eye Foundation ni olùkéde.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: The time is 6 o'clock.
1: Ago mefa ti lu.
2: Ìdílé onígbàgbọ́.
3: Láti iléeṣẹ́ Diamond 88.7 FM. Ìlọrin ètò tí ọpọ́ sùkà báyìí ni ìdílé onígbàgbọ́. Pẹ̀lú màmá wa, Ajihinrere Abimbola Adekeye ti ìjọ Prayer Faith and Miracle Ministry. Orí òkè agbára, Asada Road, Ìlọrin. Ẹ máa bá wa ká lọ.
4: Radio lo-
2: Onigbagbo, idile onigbagbo, idile onigbagbo.

0: ṣàfihàn bí àwùjọ yóò ṣe rí.
1: Ìdí nìyí
0: tí ìrètí Ọlọ́run lórí ìdílé kó wa wá sí ga fí ofí ojú èrò ènìyàn lọ.
1: Kí wá ni ọ̀nà àtọ̀
0: láti mú kí gbogbo ìdílé wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ètò Ọlọ́run.
1: Wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì
0: tó ṣe kókó
1: lẹ́ ò mọ bá pàdé
0: lórí ètò ìdílé onígbàgbọ́
1: àkànṣe ètò
0: tí yóò mọ ṣàtúntò
1: tó ń tàtúnṣe
0: àwọn ibi tí ògiri ìdílé kọ̀ọ̀kan ti lanu
1: léyìí tó fàyè gbé iṣu
0: tó ń ti alàgàtà
1: láti rí ìdíjókòó tẹ kán
0: sohun tó wù wọ́n nínú ìdílé
1: ìdílé onígbàgbọ́
0: ní gbogbo ọjọ́ ìsinmi Sunday
2: ní dídí agogo mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ní gbogbo ọjọ́ ìsinmi Sunday 6 PM to 6:30 PM
0: ètò yìí yóò mọ wáyé o
1: lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin
0: níbi tẹ́ ò ti mọ pàdé màmá wa nínú Olúwa
1: ajínrere Abímbọ́lá Adékẹyè
0: ìdílé onígbàgbọ́
1: ìrètí Ọlọ́run ni kí gbogbo ìdílé kó wà lálàáfíà
0: ẹ jẹ́ àjọ gbọ́.

0: ogo ni foruko olorun alaye olorun oni majemu ti ki gbagbe majemu ada gogo ogo pada si odo re loni tori pe fun wa ni ori ofe lati tun le wa lori eto idile onigbagbo ti oni adupe abo fun ipamo re lati jejo otun mu wa wa lojo ti oni bakan na la dupe lowo iyan olorun fun ori gogo awon ti won gbo eto yi tori pe o je ki awon na ko ki won ni ori ofe lati tun gbo eto ti oni ogo ni fun oruko oluwa ele mo ki gbogbo wa ni nende bi ta tin gbo eto dile onigbagbo pe aku isimi oni eku irole o aku isimi na bi jesu o ba ti de a o se opo isimi bayi laye ati laye wa loruko jesu christi ile yin oni daru be ni ona yin oni daru o loruko jesu mo tun fi eleyi mo fi ki ile ise diamond fm na pe ile ise yi o ma tesiwaju fun ogo olorun wahala idamu idarudapo kan oni wonu ile ise loruko jesu christi bákan náà ẹ̀yin oníyàwó ọ̀sẹ̀ tó kọjá akínyín ẹ̀kú ìnáwó ẹ̀kú ìnára ilé tẹ bẹ̀rẹ̀ yẹn ò ní bàjẹ́ o àánú ọlọ́run yóò sì tó fún yín agbára tẹ́ ò fi lè tó ilé yín bí ìfẹ́ àti májẹ̀mú ọlọ́run ọlọ́run á fi fún yín lórúkọ jésù gbogbo ẹ̀yin tí ẹ̀sìn wojú ọlọ́run bá ti máa ń gbà náà nìyẹn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ tẹ́ ń wojú ọlọ́run fún ọjọ́ rere báyìí ọjọ́ ayọ̀ yín á dé o èṣù ò ní bọjú ẹ̀yẹ náà jẹ́ yóò sì fún yín ní orí ọ̀fẹ́ kí nǹkan ayọ̀ yín kó lè ṣojú yín lórúkọ jésù kristi ẹ lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ yín láti lè máa one life báyìí ẹ darapọ̀ mọ́ wa lórí facebook kẹ search fún page mi at abimbola adekeye ẹ lè máa one life báyìí orí ọ̀fẹ́ ọlọ́run yóò tó fún gbogbo wa lórúkọ jésù kristi èmi ni arábìnrin yín lórí ètò ìdílé onígbàgbọ́ èmi náà ni abimbola adekeye ẹlẹ́ṣin ńlá láti inú ìjọ prayer faith and miracle church orí òkè agbára ọlọ́run májẹ̀mú abánimulẹ̀ mádani ní asadam road torí nọmba ní pẹ̀lú mi náà níbí gẹ́gẹ́ bí ìṣe wa bàbá orí òkè agbára náà wà níbí wòlíì ọlọ́run ọ̀lànrẹ́wájú adékẹ́yè ẹlẹ́ṣin ńlá so bàbá orí òkè ẹ gbàdúrà fún wa
1: orúkọ jésù
0: àmì
1: orúkọ jésù
0: àmì
1: ọlọ́run adúpẹ́ fún orí ọ̀fẹ́ a gbé orúkọ rẹ ga ọlọ́run ẹ gbọ́ pẹ́ wa
0: àmì
1: a wà ní orí ètò ọlọ́run gbàṣàkóso
0: àmì
1: gbogbo ọkàn tó ń gbọ́ wa èyí tó ń gbọ́ wa nílé lórúkọ jésù àánú kò darapọ̀ mọ́
0: yín àmì
1: bàbá ògo ní forúkọ yín
0: wa alleluya
1: jésù olúwa wa
0: àmì ẹ ṣeun adúpẹ́ sà lórí ètò ìdílé onígbàgbọ́ ẹ rí pé àwọn ẹ̀kọ́ tí ẹ̀mí ọlọ́run mú wá bá ṣe ń kọ́ tẹ̀lé rán ní ṣiṣẹ́ tẹ̀lé mo gbàdúrà pé bá a ti ń gbọ́ ẹ̀kọ́ yìí agbára tá ò fi ṣe tá ò fi jẹ́ olùṣe ọ̀rọ̀ yìí ọlọ́run á gbé wọ̀ wá o torí kì í ṣe olùsọ tàbí olùgbọ́ ni ọlọ́run lòun ó dá láre bí kò ṣe ẹni tó ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà gbogbo àwa tá à ń gbọ́ ètò yìí gbogbo ìdílé kọ̀ọ̀kan àbí ọlọ́dọ̀ oníkankan là ń gbọ́ ètò yìí agbára ṣíṣe rẹ̀ ọlọ́run á fi fún wa yóò sì jẹ́ kó rọ̀ wá lọ́rùn lórúkọ jésù gẹ́gẹ́ bí èyí tí a tún ti ń ṣe bọ̀ láti bí upper sunday àti wá wọnú pé kí ni àwọn àbájáde tàbí kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ sí kí èèyàn kọ ìlànà àti òfin ọlọ́run ẹ̀kọ́ ọlọ́run sílẹ̀ fún ìgbé ayé ara rẹ̀ fún ìdílé rẹ̀ kí ni àwọn àbájáde tí ó lè ṣẹlẹ̀ sí ènìyàn that is what are the consequences of rejecting the instructions and ordinances of God ẹni pé nígẹjọ a sọ wípé kíkọ ìlànà àti ẹ̀kọ́ ọlọ́run sílẹ̀ fún ayé ènìyàn ó máa ń yọrí sí ikú ti ara àti ikú ti ẹ̀mí ohun tá a ṣe nígẹjọ nìyẹn ní ti òní a tún wá ń tẹ̀síwájú pé kíkọ ẹ̀kọ́ kíkọ ìlànà ọlọ́run kíkọ òfin ọlọ́run sílẹ̀ ó máa ń yọrí sí pé kí ọlọ́run náà kó kọ ènìyàn sílẹ̀ rejection of God's teaching and instruction leads to total rejection from God ẹni tó bá ti kọ ọlọ́run tó kọ òfin ọlọ́run tó kọ ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ ọlọ́run náà máa ń kọrú àwọn èèyàn bẹ́ẹ̀ sílẹ̀ ọ̀nà kan tí ènìyàn lè gbà láti fi lè kọ́ ara rẹ̀ nínú ọgbọ́n ọlọ́run tí ó fi ṣe rere lórí ilẹ̀ alàyè láyé yìí tí ó tún fi ní ìyà ìnípẹ̀kun òun ni wípé kó máa examine ara rẹ̀

provides the wisdom and instructions. Àwọn aṣiwèrè yẹn ló ń gan bá àti ẹ̀kọ́ Ọlọ́run torí ìbẹ̀rù Olúwa ni ìpìlẹ̀ṣẹ̀ ìmọ̀. Ẹni tó bá ti ń gan bá àti ẹ̀kọ́ Ọlọ́run aṣiwèrè nílùú ẹni bẹ́ẹ̀ níwájú Ọlọ́run. Bó dẹ̀ ni ọ̀nà aṣiwèrè ṣe lè ṣe rere? Bó laṣiwèrè ṣe lè rí ayé ara rẹ̀ tò débi tí ó tó ilé rẹ̀? Bíbélì tún sọ fún wa nínú ìwé Psalm 119 yẹn pé báwo ni ọ̀dọ́mọkùnrin yóò ṣe mú ọ̀nà rẹ̀ mọ́? Báwo ni ọkùnrin, báwo ni ènìyàn ṣe lè mú ọ̀nà rẹ̀ mọ́? How can a man cleanse his way? It's only by taking heed to the word of God. Bí kò ṣe láti pé ó ń pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. À ń sọ pé nípa kíkọ ìlànà àti òfin Ọlọ́run sílẹ̀, ó ń yọrí sí pé Ọlọ́run gan kó kọ ènìyàn sílẹ̀. Ká tó lọ sí pé kí ni Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa nǹkan tí topic yìí. Àwa náà la mọ nǹkan tó ń pè pé kán kọ̀ nǹkan sílẹ̀, kán dì sóhun èèyàn. Tán bá ní pé òbí pé ó dì sóhun ọmọ pé òbí kọ ọmọ sí, ó kọ ọmọ rẹ̀ pé ó kọ lọ́mọ. Bóyá ìyá kọ ọmọ, ó kọ ọmọ rẹ̀ lọ́mọ, bàbá kọ ọmọ rẹ̀ lọ́mọ. Àwa náà mọ nǹkan tó le, a mọ ìtumọ̀ rẹ̀. Kí ló lè fà á tó lè mú kí òbí kó kọ ọmọ tàbí kó kọ kí bàbá tàbí ìyá kọ ọmọ wọn sílẹ̀? Ọmọ téèyàn bá gbí tí ò bá ti wùwà bàbá àti ìyá, tó bá ń gan ìmọ̀, tó ń gan ẹ̀kọ́ bàbá àti ìyá rẹ̀, tó ń sọ bàbá rẹ̀ díẹ̀ ni tó ń fi tí ó sọ wọ́n di aláìmọ̀rọ̀ sọ aláìmọ̀ọ́ṣe. Despising and mocking the instructions of of their parent. Irú àwọn báyìí, irú òbí bẹ́ẹ̀, irú inú rẹ̀ ò lè dùn sírú ọmọ bẹ́ẹ̀. Òbí tó ń do ọmọ tó ń dojú ti òbí rẹ̀ tó ń wùwà ìtọ́ káàkiri, ṣé inú òbí lè dùn sírú ọmọ bẹ́yẹn? Àwọn nǹkan tó lè mú kí òbí kó sọ pé gbogbo ọmọdé mo kọ́ ọlọ́mọ nìyẹn. Tíyàn bá tó ọmọ bá ń wùwà tó lòdì sí ìṣe ti òbí. Wọ́n ní pé kì í ṣe ọmọ tá a bá bí fálẹ̀ nìkan lọ máa lè. Ọmọ tí ò bá ti wùwà bí tó tí ò bá ti ṣe gẹ́gẹ́ bí bàbá àti ìyá rẹ̀ ti fẹ́, tó tí ìwà rẹ̀ yàtọ̀ gédégédé sí bàbá àti ìyá, ọmọ àlè náà ni wọ́n ń pè. Tó bá ti ń wùwà tó lòdì sí tiwọn. Tí ìwà ti ṣe rẹ̀ ọ̀bá ti bàbá àti ìyá mu. Tó jẹ́ pé ó ń tako bàbá àti ìyá, tó di ọ̀tá bàbá àti ìyá rẹ̀. Kódà ọmọ míì kan tiẹ̀ tún máa lépa ẹ̀mí bàbá àti ìyá rẹ̀. Irú ọmọ báyìí lòbí á sọ wípé mo kọ̀ lọ́mọ. Tabade ri omo ti obi ba ko omo ko omo ti obi ba ko po nko lomo ejo se ro omo yen ojo ma ni eto si ogun baba yen mo abi ogun iya yen gbogbo nkan to ye ko je ati ri baba to je po to so ipo nko omo re lomo to si lo to de ni ko yo oruko e ko ninu will o to ni ko ni ipa ti pin sinu ogun baba yen mo tori baba lo ti ko lomo ni ti baba ta ye niyan melo melo wa ni ti olorun to lo ba so ipo nko wa. Kí ló máa fà tọ́lọ̀ máa fi nípò nǹkan ọyàn náà ni pé tó o bá ti kọ ìlànà àti òfin Ọlọ́run sílẹ̀ tí ò jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó ní ìtumọ̀ nínú ayé rẹ? O kórira ọ̀rọ̀ Ọlọ́run, ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀, ò ń gbọ́ ṣùgbọ́n kò ní kò ń ṣe nǹkan tó lè ṣe, o sì lo ọmọ Ọlọ́run. Béèyàn bá ti kọ, tó bá ti kórira ọ̀rọ̀ Ọlọ́run, tó bá ti kọ Ọlọ́run, automatically o ti di ọ̀tá Ọlọ́run nìyẹn. Ọlọ́run sì sọ pé òun yóò kọru ẹni bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé Hosea sọ, the book of Hosea chapter 4. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa àwọn tí wọ́n gan ọgbọ́n àti ẹ̀kọ́ Ọlọ́run, nípa kí ni nǹkan tọ́lọ́run sọ nípa wọn? Hosea 4:6-7 ó ní, a kí àwọn ènìyàn mi kúrò nítorí àìní ìmọ̀, nítorí ìwọ ti kọ ìmọ̀ sílẹ̀, èmi ó sì kọ́. Ó ní ọkọ̀ ìmọ̀, ìmọ̀ wo dá sọ pé a kí àwọn èèyàn kúrò torí wọn ò ní ìmọ̀ Ọlọ́run ni, ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọlọ́run wá ní pé torí tí ìwọ ti kọ ìmọ̀ mi sílẹ̀, tó ń tẹ̀lé ìmọ̀ ti ara rẹ, ó lé mi náà ó sì kọ́. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lónìí lórúkọ Jésù Kristì. Ohun tó ń ṣe àbí ìgbé ayé tó ń gbé lọ́wọ́lọ́wọ́ tó lè mú kí Ọlọ́run kọ àbí tí Ọlọ́run tiẹ̀ ti kọ́. Mo gbàdúrà pé ẹ̀mí Ọlọ́run á ṣe ọ níye láti lè padà sí orí ọ̀nà tó jẹ́ pé ó fi rìn ní ìlànà ti Ọlọ́run tó fi kúrò nínú àrékédeke Sàtánì. Ẹ̀mí Ọlọ́run á ṣe wa níye. Ó ní tí ìwọ kò kì yóò ṣe àlùfáà mímọ́ níwọ̀n bí ìwọ ti gbàgbé òfin Ọlọ́run rẹ, èmi pẹ̀lú ó gbàgbé àwọn ọmọ rẹ. Lórúkọ Jésù Ọlọ́run ò ní gbàgbé wa. Ẹ wo nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ níbẹ̀ yẹn. Sàgbà 7 ní, bí a ti mú wọn pọ̀ sí tó, bẹ́ẹ̀ náà ni wọ́n sì dẹ́ṣẹ̀ sí mi tó. Nítorí náà, èmi ó yí ògùn wọn padà sí ìtìjú. Ọlọ́run ò ní yí ògùn ayé mi àti yín padà sí ìtìjú. Fún àwọn tó bá ti gan ọgbọ́n àti ẹ̀kọ́ Ọlọ́run, ọ̀rọ̀ Tọ́lọ́run sọ, ìdájọ́ Tọ́lọ́run lòun ṣe, òun nìyẹn fún wọn. Ẹ jẹ́ ká tún wo ìwé Sámúẹ́lì kínní yẹn, orí ìkejì. 1 Samuel 2:30. Ó ní, nítorí náà Olúwa Ọlọ́run Ísíráẹ̀lì wípé èmi ti wí ní tòótọ́ pé ilé rẹ àti ilé bàbá rẹ yóò máa rìn níwájú mi.

àkókò àlùyọ breakthrough half hour. Ìwé Philippi oríkẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín nìkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garaja Sadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Ìtẹ́lẹ́pà. Àkókò àlùyọ ọ̀rẹ́ nìyí lórúkọ.

bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì diamond 88.7 fm nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 p.m. to 8 p.m. every sunday atọ́kùn ètò ní olùṣọ́àgùtàn ẹkọ́nọ́wò olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn ak ogunyemi láti cac òkè ìmọ́lẹ̀ tó wà ní òpópónà unity nílùú ìlọrin gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlò mọ́lá tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi john bat foundation ni onígbọ̀wọ́ ètò yìí bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkàn àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́

0: olùṣàgùtàn ekonogu tí ṣe atọ́kùn ètò òye ìjìnlẹ̀ láti inú bíbélì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó máa ń darapọ̀ pẹ̀lú wa nígbà gbogbo tá a bá wa fẹ́ ṣe ètò yìí tá a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé yóò tún darapọ̀ pẹ̀lú wa lónìí bẹ́ẹ̀ náà ni ọpẹ́ wa lọ sọ́dọ̀ onígbọ̀wọ́ ètò yìí John Bad Foundation a sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí gbogbo àwọn tí ń fún wa ní ìmọ̀ràn tó péye àti gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọ́wọ́ àgbàládùúà pé olúwa yóò gbé ìrànlọ́wọ́ dìde fún gbogbo yín o níwájú mi ní ni olùṣàgùtàn ekè ògúnyẹmí wà láti dáhùn sí àwọn ìbéèrè tá ó béèrè lórí ètò òye ìjìnlẹ̀ tí ò ní olùṣàgùtàn ekè ògúnyẹmí mo máa kí yín pẹ́ kó àbọ̀ sórí ètò yìí o.
1: ẹ ṣeun bàbá gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ètò yìí la kíjákìjádò gbogbo ibi tí a fẹ́fẹ́ ètò yìí fẹ́ dé à ń gbàdúrà pé lónìí a ò ní sì wí ẹ̀yin náà ò ní sì wá gbọ́ ẹ̀mí mímọ́ yóò gbàkóso a tún wà lórí ẹ̀rọ facebook fún ẹ̀yin tí ẹ máa ń gbọ́ wa láti òkèrè léré à ń gbàdúrà fún yín iná ò ní tán owó yín ire ọlọ́run ò ní dágbére fún yín o ẹ káàbọ̀ sórí ètò náà o.
0: ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà olúwa ọlọ́run wa fọpẹ́ fún ọ bàbá gbọpẹ́ wa nítorí pé wọ́n bá wa pé lórí ètò yìí nígbà gbogbo tá a bá wá sórí ètò yìí tá a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé ó tún wà pẹ̀lú wa lónìí ó sì tún bá wa ṣe ètò náà bàbá gbọ́ ọpẹ́ wa ọpẹ́ àti ìyẹn náà olúwa ṣe ní ìtẹ́gbà à ń lọ lórí ètò yìí olórúkọ jésù kristo olùgbàlà ìwọ ni ọba ìbẹ̀rẹ̀ àti òpin lórúkọ jésù ní ìbẹ̀rẹ̀ ní àárín àti òpin ètò yà fẹ́ rí ọ olùwàjárí ọ darapọ̀ pẹ̀lú wa má wá ṣe ètò náà bí a bá ti ń lanu wa gbòòrò olúwa máa kun má jà ṣìwé o má jà ṣìsọ àwọn ọ̀rọ̀ tí ó bí ẹ̀yàn ọlọ́run wa nínú má jọ tẹnu wa jáde àti àwa àti olùgbọ́ ní orúkọ jésù ká fìjọba ònúṣeré jẹ ògo ni forúkọ rẹ torí a fi ìgbàgbọ́ béèrè lórúkọ jésù kristi olúwa àti olùdáǹde wa. ní ọ̀sẹ̀ tó kọjá ni a parí lórí àdéhùn yíyí àdéhùn àti mímú àdéhùn ṣe gbogbo yẹn ni àti àpẹẹrẹ àwọn tí ó pa àdéhùn mọ́ tí wọ́n dalẹ̀ májẹ̀mú àti àwọn tó dalẹ̀ májẹ̀mú gbogbo wọ̀nyí ni a ti jẹ́ kó di mímọ̀ fún gbogbo wa ní ọ̀sẹ̀ tí ó kọjá tàbí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn a sì ní ìgbàgbọ́ pé gbogbo wa a ò ní dalẹ̀ májẹ̀mú bí torí pé a ti jẹ́ kó di mímọ̀ fún wa nǹkan tó gbẹ̀yìn àwọn tó dalẹ̀ májẹ̀mú gbogbo ẹ̀ la ti jẹ́ kó di mímọ̀ a sọ̀rọ̀ púpọ̀ lórí àwọn nǹkan wọ̀nyí torí àwọn tó dalẹ̀ májẹ̀mú wọ̀nyí àti àwọn tí ò dalẹ̀ májẹ̀mú gbogbo ẹ̀ la ti gbọ́ lónìí a tún fẹ́ bọ́ sórí ọ̀rọ̀ mìíràn topic mìíràn látún yàn lónìí tí ó dàbẹ́ ni pé ó yẹ kí ká ní ìmọ̀ lórí rẹ̀ ká ní ìmọ̀ lórí rẹ̀ ó dàbẹ́ ni pé a ò ní ìmọ̀ lórí rẹ̀ òun náà ló jẹ́ kí olúwa fi sí wa lọ́kàn báyìí ká ṣiṣẹ́ lórí nǹkan tá ń pè ní ẹ̀sán àti ìgbẹ̀sán ẹ̀sán àti ìgbẹ̀sán ẹ̀sán a fẹ́ mọ nǹkan tá ń pè ní ẹ̀sán àti ìgbẹ̀sán a sì fẹ́ mọ ìhà tí àwọn èèyàn gan kọ sí ẹ̀sán àti ìgbẹ̀sán yìí a fẹ́ mọ òtítọ́ tó wà nínú ẹ̀sán àti ìgbẹ̀sán tí ẹ bá gbogbo àwọn nǹkan wọ̀nyí la fẹ́ kí ẹ ṣàlàyé ní kíkún fún wa o ká mọ dájúdájú kó jẹ́ pé a ní máa gbẹ̀sán mọ́ tá a mọ̀ pé gbígbẹ̀sán yẹn ó léwu fúnra wa ká a fẹ́ kẹ́ jẹ́ kí a mọ̀ pé ọlọ́run nìkan ni ọba ẹ̀sán òun ni ọlọ́run ẹ̀sán òun nísìnyí gbẹ̀sán orí àwọn aṣebi nítorí náà olùṣàgùtàn ekè ògúnyẹmí bàbá ti débi iṣẹ́ la máa ṣe o oyá o kí ni à ń pè ní ìgbẹ̀sán àbí ẹ̀sán àti ìgbẹ̀sán ẹ jọ ẹ ṣàlàyé ní kíkún fún wa.
1: ẹ ṣe ń bàbá ẹ tún fẹ́ mú arìnrìn àjò bí ọ̀sẹ̀ mélòó
0: sí bẹ́ẹ̀ ni
1: torí ọ̀rọ̀ ńlá tún leléyìí jẹ́ ẹ̀sán ó yàtọ̀ fún ìgbẹ̀sán
0: bẹ́ẹ̀ ni
1: boya ko yi awon eyan be
0: awon na da fe ke laye wa
1: e je ka lo sinu we Rome ori ke la ma ka ese ikokan de ni ogun iwe Rome ori ke jila ese ikokan de logun oro Olorun ka bayi pe olufe e ma se gbesan ara yin ma se gbesan fun ara yin e ma gbesan laro omo ni keji yin ma gbesan enikan se ti oda fun o enikan se o enikan pa o lara ma gbesan fun ara re ma se gbesan fun ara yin e ma se gbesan fun ara yin

0: ọlọ́run lọ́wọ́ sí
1: mo ṣe ṣe ìdájọ́ àwọn èèyàn wọ̀nyẹn ó dàbẹ́ ni pé wọn ò fẹ́ gbọ́ nǹkan tí mo ṣe wí nìyẹn wọn ò fẹ́ gbọ́ òfin mo ṣe gbọ́ pátápátá
0: ẹ rí pé jésù olúwa kọ̀ dẹ́gbẹ̀ òfin yẹn ẹ̀yin ti gbọ́ bí a ti wípé ojú fún ojú àti ẹyin fún ẹyin ṣùgbọ́n èmi fún yẹn mọ̀ ṣe kọ́ ibi torí aburú ni
1: àwọn yẹn ò fẹ́
0: wọn ọlọ́run dẹ̀ sọ gangan nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ fẹ̀sánlẹ̀ fún mi á dé bẹ̀ ìgbékalẹ̀ ènìyàn wà òfin tọ́lọ́run náà wà so ti yẹn so therefore. Ẹ ti fẹ́ nu ba díẹ̀ lára kókó ta fẹ́ kíyèsí. Ìkíní ni ìbéèrè yín pé kí ni ẹ̀sán tàbí ìgbẹ̀sán ìyàtọ̀ wà nu méjèèjì. Ẹjẹ́ amúlẹ́yọ kọ̀ọ̀kan.
1: Kí
0: ni ẹ̀sán? Ẹ̀sán jẹ́ èrè fún ẹni tó ń wà dáadáa tó ṣiṣẹ́ dáadáa tó gbégbé ayé dáadáa.
1: Irú èèyàn bẹ́ẹ̀ yóò gba èrè.
0: Ẹgbẹ́ náà pè lẹ́sàn.
1: Òun náà lẹ́sàn.
0: Bẹ́ẹ̀ni.
1: A san ẹ̀sán iṣẹ́ rẹ̀ fún.
0: Bẹ́ẹ̀ni.
1: Ok.
0: Ó ní ìwé Gálátíà orí kẹfà. Ẹsẹ̀ kejì àti kẹjọ. Ó ní kí ọ má ṣe tẹ̀yìn jẹ. Ará a kò lè gan Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni.
0: Nítorí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn
1: ni ó sì ká.
0: Èrè nìyẹn tó bá ṣe bọ́já burú ló ṣe. Ó gbèrè rẹ̀
1: bó sì ṣe
0: bìdẹ rere ló ṣe ó gbèrè rẹ̀ kò sí nǹkan kan tó gbé àbíòye yìí
1: kò sí nǹkan tó gbé
0: ẹ̀sán jẹ́ ìdápadà oore fún ẹnìkan bóyá fún iṣẹ́ tó ṣe bóyá fún ìwà tó wù bóyá fún ọ̀rọ̀ tó sọ bóyá fún ipa tó kó.
1: Ẹgbọ́nà
0: yálà láwùjọ tàbí inú ayé ẹnìkan tàbí nínú ìjọ.
1: Èyí tẹ́ ẹ sọ yìí ṣé ìdápadà iṣẹ́ tí
0: ènìyàn bá ṣe
1: tó bá ṣe òun ni èrè rẹ̀
0: òun náà lẹ́sàn án lérè.
1: Ọkùnrin tí ó gba ètè àti gbogbo ìdílé rẹ̀ láyé ọjọ́ wọn ṣé iṣẹ́ tó ṣe yẹn ló mú kó gba èrè yẹn
0: ṣé
1: èrè rẹ̀ ló ń gbà yẹn.
0: Náà la ń sọ ó jèrè iṣẹ́ rẹ̀ Yorùbá mọ́gán mọ́ sọ́lọ́ pé ó jèrè ìwà rẹ̀ àní ò sáṣe gbé ẹfẹni tó yẹ òye yẹn lẹ̀ ọlọ́run rẹ̀spẹ̀tì ọba ìlú ọlọ́run rẹ̀spẹ̀tì gómìnà ọlọ́run rẹ̀spẹ̀tì ààrẹ kan ọlọ́run rẹ̀spẹ̀tì àlùfáà kan tí ò ṣe dáadáa tó gbogbo ayé dáadáa.
1: Díàfọ̀ ọlọ́run ò rẹ̀ yẹ kó
0: ọlọ́run rẹ̀spẹ̀tì ọkọ kan kò rẹ̀spẹ̀tì ìyá kan.
1: Gèhásì tó gba nǹkan lọ́jọ́ yẹn.
0: Kílógbè yín rẹ̀.
1: Ó sì wá gbẹ̀.
0: Ṣé bá bí ọ̀gá lọ wà.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ọ̀gá lọ́hùn ọ̀gbà nǹkan. Ìwọ yọ kọ́rọ́kọ́rọ́ kí ló lọ ṣe yẹ ojú kòkòrò ni ọ̀rọ̀ ọlọ́run sọ pé ìwọ kò gbọdọ̀ sójú kòkòrò.
1: Òótọ́ sì ni ojú kòkòrò ló
0: ṣe. Ṣé òun ló mú Námánì lára dá.
1: Òun kọ́.
0: Òun ló mú lára dá.
1: Àlọ́ òun kọ́ jèdè ọ̀gá
0: rẹ̀ ló ní
1: kó lọ wẹ̀lé tí odò.
0: Kí wá ni tiẹ̀.
1: Ọmọ ọ̀dọ̀ ọ̀gá ni.
0: Ọmọ ọ̀dọ̀ ọ̀gá. Sọ̀gá rẹ̀ ṣé ọ̀gá wá rán.
1: Ó sì yẹ kó
0: o lọ parọ́ mọ́ ọ̀gá.
1: Ó fẹ́ gbèrè tí ẹni
0: pé
1: òun jẹ́ ọmọ ọ̀dọ̀ ọ̀gá kò sì yẹ kó orí kankan gbà
0: ní. Ok ṣe kọ̀ wá rí ọgbà ọgbẹ̀tẹ̀ náà.
1: Ọgbà.
0: Ṣé ọwà gbére ni? Instantly kò níjọ́ kejì.
1: Ṣé èrè nìyẹn?
0: Èrè nù sà.
1: Ẹ̀tẹ̀ máa dẹ́ pé.
0: Àlérè ló jẹun àbí wà ṣé kò jèrè wa rẹ̀. Ṣé kò jèrè wa rẹ̀.
1: Ó wá sọ fún wa báyìí pé ẹnikẹ́ni tó bá ṣe nǹkan búburú yóò gba èrè búburú.
0: Bẹ́ẹ̀ni ẹ bá sì ṣe rere yóò gba rere.
1: Yóò gba rere.
0: Àbíòye
1: mẹ́rin. Gbogbo ẹ mo fẹ́ kí gbogbo èèyàn ó tẹ́tí sí yín.
0: That is number one.
1: Gbọ́n nǹkan tẹ́ ẹ
0: sí yín. Ẹ̀sán jẹ́ èrè àti ìdápadà iṣẹ́ oore tí ẹnìkan ṣe fún ẹnìkan yálà nípa ìṣe nípa iṣẹ́ nípa ọ̀rọ̀ tàbí nípa ìwà. Ọlọ́run àti òfin orílẹ̀-èdè fọwọ́ sí ẹ̀sán láti ọ̀dọ̀ ẹnìkan sí ẹnìkejì.
1: Ọlọ́run fọwọ́ sí.
0: Bẹ́ẹ̀ ni kásẹ̀ san nítẹ́nìkan ṣe.
1: Ìjọba náà sì fọwọ́ sí.
0: Ìjọba náà fọwọ́ sí. Ẹ rí pé wọ́n máa ń fún àwọn kan láwọ̀.
1: Bẹ́ẹ̀ ni.
0: Abíòye yín.
1: Wọ́n máa ń fún wọn.
0: Fún ipa tí wọ́n kó iṣẹ́ tán ṣe ninu orilede tabi lawujo tabi ninu ijo o sele ninu ijo kokan o sele ninu society kokan o sele ladugo kokan lagbaja gbianju ladugo yi eje ka fun wo lawo eh tan pe lawo na lere eje ri word e na lesan number 2 esan je isore fun enikan to se wa lore
1: isore fun eni to ba ti wa lore
0: beni olorun reti ki gbogbo eyin omo ke ese san fawon obi yin olorun reti ki ke gbe san se ti ri yato
2: kan so jo
0: fun kan be ni ke so ire wa la obi eyin omo se te ko ese ire foga eyin ta duro labi awon alagbato ese ire fawon alagbato eyin omo lewe ese ire fawon oluko to se daada si yin nigbati e ba pari te pa ni ko tona ba la fun yin
1: o to se lo ro re
0: se en gbo sa
1: ani o to lo ro e
0: eh ta n wi ni yin sa
1: ah mo wa ni bi igbeyawo ko lojo kan bayi la awon omo to je omo ilewe mi ti won ti jade
0: okay
1: ti won se wa ni bi ise to lagbara
0: okay
1: bi won ti ri mi ba ni won do balen won se fun mi lowo
0: okay
1: ah
0: ere nte se ngba yen niyan ni se gbogbo oluko lo gba
1: be ni opo ni le egun ni won gun fun aya
0: opo eh pe yo ge mark omo yo pe o ni lo nbi bayi
1: o to ni
0: you will never pass here to the failure lo to
1: eh
0: o failure yo jade ko school yen o failure yo jade ko school yen o consider dada yo jade ko la bere o consider dada yo jade ko la bere bo pass here dada ojo kan wa ti o ku o so se bi o de ko o so se wo ge o ku nbe olorun le fi ku yo ku nbe
1: ah o to loro yin yen o
0: eh
1: mo ri omo ileewe
0: olorun si le mo fi ku yo koye pa isan olorun fi yo
1: eh ri
0: to pe lodo eni ti o se daada si odo re no wa ru olorun o je medical doctor se yo wa in charge bi ru olo
1: eh gbo mi omo kan oga re se o se ni wahala ko je ko rona lo o wa si jade kuro ni odo re o wa si yo an sise on taja ko le wa dojo kan ni oga yen wa sibe lati wa ra oja ni ile shop re
0: okay
1: lo wa si so fun baba re pe wo oga yen bi o ye ki won na gbesan lori re nkan to ye ko ra ni iye bayi ko je ko ra be
0: o wa fi wo le fun
1: o fi le fun te pa te pa lo to fi so
0: o jere wa re
1: lo wa so fun pe eh nigba to n wa ni odo re labere ni jopo
0: to ni mi o ni rona lo
1: o ni mi o ni
0: emi
1: ni
0: emi re o
1: ni to tun
0: wa so mo gbe bibeli o bibeli o ja mo to sele nigba ti joseph di olori ni egypt ni to sele laarin idile potifari ati tori mo ro pe se iyawo potifari ati potifari se won o ni igboya lati lo ba joseph awon fe ra nje
1: ai ro wọ́n aná èèyàn ni
0: okay
1: wọ́n á ní kí èèyàn
0: kan ẹ kókè wọ́n fẹ́ yàn
1: bọ́ tú wọ́n á ní kí èèyàn kan kó lọ bá wọn ra ẹyẹ ọjà tí wọ́n níbẹ̀
0: nítorí pé ọba máa gbà lọ́fẹ̀ẹ́ wọn lè súnmọ́
1: wọ́n ṣe lè súnmọ́
0: ta ló bá tara
1: wọn jẹ nígbà tí wọ́n pa tí wọ́n purọ́ mọ́ tí wọ́n sọ pé
0: ọjọ́ ṣe nǹkan
1: tí wọ́n ṣe
0: oh my god
1: ẹ̀sán burú o
0: ọgbọ́dọ̀ san ẹ̀sán ẹ̀yin ọmọ ọ̀rọ̀ ọlọ́run wá kìlọ̀ kan nínú ìwé òwe orí 17:13
1: kí ló wí níbẹ̀ jáde
0: ó ní ẹni tó bá fi ibi san oore ẹnìkan ṣe ọ́ lóore ọwọ́ á fi ibi san fún ọ̀rọ̀ ọlọ́run sọ pé ibi
1: kò ní kúrò ní ilé rẹ̀ irú èèyàn bẹ́ẹ̀
0: ẹnìkan sí ọ lóore ẹnìkan sí ọ láàánú ọdẹ kó dààmú bá ọdẹ kó wàhálà bá ọdẹ kó ìpọnjú bá káì mo máa retí ẹsán èrè ni wọn pè bẹẹ o
1: èrè
0: that is number one number two kí wàá ni à ń pè ní ìgbẹ̀sán ìgbẹ̀sán ni ìdájọ́ ó jẹ́ ìdápadà àwọn iṣẹ́ búburú tí ẹnìkan ṣe ìdápadà àwọn ìpalára tí ẹnìkan ṣe fọmọnìkejì
1: àwọn àdápadà lórí ẹ
0: bẹẹni ìgbẹsán ìkejì ó jẹ fífi oró ya oró
1: owuro kan fi ya oro
0: be ni sugbon olohun o wa yonda fun eniyan lati gbesan baba si san esan olohun fe olohun o fe ki o gbesan fun ara re olohun ni temi ni fi ile fun mi
1: o eh ara nkan ti mo so le kan na niyan o olohun ni e ka ma gbesan Mose se ni oju fo oju kan ni
0: ani Mose pa mo so pe awon nkan kan wa eyan ni Mose ki sangeli
1: eyan ni
0: o na ni tan pe ni nature my nature o le push mi lati se nkan ti o da tolorun gan o fe alolorun lo so wi pe e fe san le fun mi
1: be ni o so be
0: bo olorun fun olofin okay e ja lo nu we levitiku pe an ti mo so yi ka wo pe se olorun lo tobi ju ni abi mose lo tobi ju olorun lo
1: olorun lo tobi ju mose wo ni
0: oro eniyan
1: ibiyan lasa
0: ko gbewon to oro tolorun levitiku 19:18 e ja wo oro olorun be so bi baba le ba pe oju foju oro ti mo se nu ke se oro tolorun iru eyan wo ni mo se nature wo ni mo se ni so e ja kiyesi yen e ja kiyesi yen 1918 we leviticus oro olorun gbo iwo ko gbodo gbesan Olorun fa won mo se ri lo fi o gbodo gbesan. Bi mo se ba won ni o gbesan emotionally speech ni.
1: O ri oro Olorun koja nu.
0: Emotion
1: wa fi o.
0: So dele lori.
1: Awu to ma ni.
0: Ah se e je gan gan fun yin. Yin se pe baba wa ni awon ni ai mo ye agba won ni ti o ni bi kan kan jode.
1: A ro pe okuta to.
0: E mo ye gan gan fun se jode amo ye awon se ti o ni bi kan jode. Olorun respect enikeni ta lo to bo ba lo tobi tobi jo Olorun Olorun la tobi tan
1: so saju enikeni
0: iwo le ja tobi ju sugbon o sa tobi tan o tobi tan iru ipo to nko di mu laye o tobi tan ke wa ni wahala ta ni le so to baba kan baba Olorun respect enikeni Olorun soro enikan soro ta lo ga
1: Olorun.
0: Igba mo se koja aye re, Olorun o ya mi si mimo. To na oni de le leri.
1: Ko si debe.
0: Wo la o ke piska aya wo.
1: Ko debe.
0: Bi mo se leri nu, but wo ko lo ko debe, mo ju ru pe wo lo ko debe ni.
1: Ko si ko won debe.
0: Ko si ko debe. So bo so ri ni ye. Ti ba se anu Olorun ge se bi Satan be claim oku mo se na.
1: Nbe ni.
0: Ko ani.
1: Won se o pe alaye lori o.
0: Ko o ke. Se e je ronu dada Olorun respect baba kan Olorun respect mama kan Olorun respect oloye kankan gbogbo wa pata labi asa isakoso wa agbara re lawa Olorun bi oba ni gbadana jade toto ko yawere lodun meje ni
1: o ya
0: Olorun ti ko laarin ilu ni selu daru so le de daru se yo ba daru iya le ni pe je ba selu kan bi oba si o ayo wa
1: ah yo wa
0: ngba te o ti si o saye o si se wo lo daye ni se wo lo lakoso aye ni ki wa ni hale e ja gbe ale ro ti jo
1: iro
0: ijo lo tobi jadu fa lo alufa o tobi ju jo lo sa
1: be ni
0: o orilede lo tobi ju are lo aro o tobi ju orilede lo sa
1: be ni
0: state tobi ju governor lo governor o tobi ju state lo sa
1: be ni
0: ilu lo tobi ju oba lo oba o tobi ju ilu lo sa
1: be ni
0: ke won ni ale e wo e je ki awon eyan ki ye wo o si ki gbogbo agberaga kan re ara won sile Olorun ni omo se nkan eleni kan so pe wa ji ya re laye wa tun je Olorun Olorun le gbodo gbesan so igbesan je fifi oro yaro iketa e ti gbesan je o je ja ma jo pe baba fun oro yaro oro oni tan
1: o tan ni o
0: se e gbo
1: o ko le tan o
0: e nikan lo ma so pe ko fi le fun lo e gbo sa
1: oro o le tan o
0: se gosa
1: ba fi yara won
0: se gosa se gosa en je pera yin lo mo le ten gbalẹ lowo awon yan ile to baba yin tita e gba lowo yi e se nko
1: won gba o
0: olohun se dajo yin
1: ah won gba o
0: e lagbara ja won to ra le lo si gba lowo wa olohun se dajo
1: ani won gba lowo wa
0: o gba se lowo enikan olohun se dajo
1: won gba o
0: ko o le ko si enikan o le escape we ile wo lo ni Oluwa so pe oro Olorun so pe ti Oluwa ni ile.
1: Oluwa ni ile. Aye ati.
0: Ile to mu wo gan je ile o. To ye pe wa lo ni ile. Se le le mu oje. Ile to ye pe yo mu oje ti o je o tegun tegun. Ile wo le ni. De yo pe lajo ko se Olorun da orun ati ta lo laye.
1: Olorun.
0: E ri ka pere la laye. Oro ti oro ti obogbon mo.
1: Oro ni.
0: Iwo la laye.
1: Bo lo ti la laye.
0: Iwo na la lorun.
1: Iro o.
0: Ta lo laye? Ta lo lorun?
1: Olorun.
0: Ta lo lo ti be nnu re?
1: Olorun.
0: Kini ti a? Ye pe lasan? So igbeso je idajo. Olorun nikan ti lo wa ni in charge. Olorun nikan lo wa ni in charge. So Olorun lo di si se idajo lo wa re ni. Jungle judgment. Self judgment
1: bi ru awon to ri o le bayi ti won kan du a ya sonu re ta se son
0: ni ki lo sele leyin re mo even en ti o je ngba mi a tun san en ti o me mo won me se yo tun fara gba nbe ngba to olopa ba ya saju wo to ba re si ko awon eyan
1: o to ni
0: bi agbo furo ba ya sadu won ta ba re mi la ko awon eyan
1: gbogbo eyan na ko
0: ngba ti meni kan ni o mo ka won to ku
1: be de
0: lagbaja na wa be lagbaja na wa be lagbaja na wa be
1: be de
0: ti o ba mura dada on lo e won ni ye
1: tori
0: olorun o fi fun eni keni lati gbesan igbesan je ti olorun mo ti kawe robu lekan
1: be ni
0: ori 19 mo ti kawe levitical lekan ori 19 Eto aja ka Revelation 22 11 and 12.
1: Ye ko le o lagbara.
0: So ki isa wa la ma gbesan. Isa ri kan nu to lo fi sanu wa lo le de pe orilede awon to mo oro Olorun po. To je olusin Olorun po sa.
1: Ta se gba adura gidi.
0: Ya to fun ta adura ni to mo Olorun. It that is why opoloko ti ba ti do orilede ru ti ba ti dogun le e ja fi on le fo Olorun. Iyẹn si lagbara sa iyẹn lagbara sa nko wo araalu jẹ wọn fi ọlẹ fọlọ mọ awogbo ẹyin ẹran dọrọ ẹdọ lọ máa bá yàrá kú owó kò ní wúlò fún ọ kò ní wúlò fún ìdílé rẹ
1: bẹẹni
0: ẹsìn lọ́wọ́ padà bá kó láyé ọ̀hún wọ́n bá rí kú ìbá tó sàn.
1: Àìsàn ni ó fowó náà wòlò.
0: Àìsàn wà ní lọ.
1: Bẹ́ẹ̀ni kò ní lọ.
0: Lọ́gbà gbà kó sí ọ láyà.
1: Kò ní lọ.
0: Revelation iwe ifihan ori 22 ese ikeje ati ikejo olorun oro olorun ka ba pe kiyesi emi nbo kankan
1: ede mi se nbe
0: e ja lo si ese nkan kokanla
1: ese
0: kokan oni eni ti se alaiso to
1: ko ma se nso
0: ki o ma se nso ati eni ti se elegbe
1: ko ma se nso
0: ki o ma se elegbe nso ati ani ti se olododo
1: ma se
0: ki o ma se olododo nso ati ani ti se mima
1: ko ma se
0: mima ki o ma se mima nso e mo gbo bo so nka
1: be ni
0: agberaja mo agberaja nso o le mo ja nso
1: ma ja iso
0: o jibiti mo ru nso
1: ya agbere ati panjaga ma se nso
0: e mo so se nso abateni je mo se nso eyin ajini be mo se nso eyin bandi je mo se nso ati je sagbode gba te tara njini gbe ro wa mo senso
1: eyin yahoo
0: e mo senso owo ti se ti e
1: o gba lowo
0: mo senso oro lo so le se keje kiyesi behold
1: kiyesi
0: kiyesi
1: kiyesi
0: emi bo kankan
1: emi bo kankan
0: ere mi si be pelu mi
1: hey
0: olodumare ni soro be
1: hey hey
0: ere mi ida mi idajo mi ibinu mi iya mi ti ma fi je o nbe pelu mi ipoju mi aisan mi ofo mi ti ma fi se o
1: gbogbo e lo wa lowo ni
0: owo olorun be ni sa gbogbo e lolorun ni
1: ko se ti o se
0: ko si e jo oni gbogbo
1: oni gbogbo do
0: oni tutu oni lolorun
1: eh olorun awa ma ride
0: ere mi si nbe pelu mi lati sa fun olukuruku gegebi ise re yo ti ri
1: mo ba se dede yo san
0: yes sir mo se bi yes sir ba te yan je o se gbe
1: iwo to gbowo lowo to lu yan ni ji
0: o se gbe
1: eh awo yahoo
0: o se gbe
1: iwo tin pa yan
0: oyawo cooperative ogbero o se gbe
1: oyawo lowo eni
0: ele oyawo ship ogbero n ko gbogbo awon staff mo si wahala o se gbe ẹgbẹ yẹn to ja lori omodo mo re
1: eh owo to ye ko so
0: fun omo jibiti lu o se gbe
1: o se gbe o gbe lo se gbe
0: o se gbe o se gbe
1: ah o n gba gain
0: re o se gbe
1: o gba interest lori e o si sanwo yen fun awon
0: ojo aya to ba oji ya o ti ta o se gbe
1: o ti si ta
0: o ti ta tomo tomo o se gbe
1: ah
0: dojo ale
1: ah
0: e to ro pe is my life is my love ngbo ba jeun ti o je lara re to ba re si omo to ba ko omo ti e ko Nigeria ni da mu ba o o se gbe o sukun ni romi
1: o mi o ni stade loju e
0: o ba toko re je ode ko lo sa loke okun ipoju nbe loke okun epeloko tan foko le tan sa lo sa jabe kiri ki logbe yin won ti won ti deport won wale
1: be ni
0: won tan sa lo America ko won ti deport won wale e tun mo reti idajo ati san olorun
1: awon to lo si South Africa Ghana won ti deport won wale
0: e ka kan kan e tun mo reti idajo o to ka dun mi ni pe en ti o je ama san
1: eh eh kan to buru niyan
0: iwa igbesan ki se fun eniyan ikefa labe un ti a npe ni igbesan o ni bi adie ba da mi logun
1: eh won o fo leyin
0: but olorun o fe
1: okay
0: olorun o fe agbodo ran ti pe o ti enikan se fun wa to pa wa lara
1: to dun wa
0: o le mo je pe o mo mo se it might not be intentional
1: eh
0: it is have godo gbesan o
1: eh
0: eni o jale te mu ko jale it might not be intentional o bene kan no ko re
1: o ta ni o
0: o nji su re wa o nji ege re wa it might not be intentional boya baba ti e na jale lo fi to e olorun o si gbesan ba re ti kuro to e si bi ba mi e tu bi bo e ba mi se wo a bi ru ka wa la gba ko mo wo gbogbo wo ri radio lo ni ba e so
1: ero mo ronu nkan ti nkan ti ju mi na to ti ti o dun mi o fe gba omi je loju mi
0: gbogbo ti eh
1: sugbon ni eyin re bayi mo wa wa nja anfani re
0: okay
1: to wa ya mi lenu
0: to it might not be intentional
1: o gbase lowo mi ni ni
0: it might not be intentional okay
1: o gbase lowo mi o si bo si ipo je
0: te ba wa bi be ka ye pe ko radio kwara lewa e le ma ra a plot of land te fi ku
1: be ni
0: ki a lo olohun se
1: o se iyen mo wa ronu si ti mo fi
0: o ni eyan bi joseph so won
1: eh
0: ayan mo re gan le ti awon eyan lati se si o nti wo fe
1: ah o se
0: abi egbo sa
1: ah
0: o ye joseph pe awon egbo mi ko lo se leyi nigba to bara re mi to bara re to ba ta mi n ba si wa nke
1: be ni ba ko ba ki o le de po ba
0: ke why to fe gbesan en to ti o ni sin o ti o sibi ti olorun ti mu ki aye re o da
1: ni
0: binu re ki lesan
1: e wo eni yen ti mi si be lo to
0: okay ki o lesan
1: mi o gbesan
0: en ke why
1: mo le oga to fun mi ni iwe gan pe ki nkan bai bai lo sele
0: do a be ni risin to ri fe
1: o do ni o le mo dada ni o o lo si soro mo ni kin mo fe so
0: olorun ti eni kan aji le oku ninu ile re
1: eh
0: ki wo na le di landlord
1: be ni
0: wa binu si landlord yen ko se o mi a ni o se o wa lo da o ni ide to ba tun se yoba lo ba tun ko lolohun to lolohun ran o
1: be ni
0: olohun ran o gboro aje ba da logun ki wo na fo leyin ko mo o le mo that is why e kon ni jesus mo gba ti jesus gba aye re fa awon ju o gba ti e fa
1: Ben
0: ja lo sinu we Matthew
1: won o ba ti e
0: Matthew ori kanu ka kala se 38 so any ti kilo soy to ba fe san le fo lohun o tu jiya ilopo Samson iba peida ko mo gbesan esan lo gbagbagbagba to ba ye je to fi kuku ya
1: Samson
0: ah today be
1: Samson
0: ben ni sa
1: o
0: gbesan Olorun de ran lati besan. Tori toro Olorun ran lati lo fe yawo mi o ti lo fe yawo. Awon obi e de so fun.
1: Okay.
0: Da tan wa fun lo mama. O wa gbesan. Lo fo ko won jona.
1: O tan ni.
0: Ki lo pada gbe ye. Lo fa tan fi wa mo en ti o mu.
1: Se
0: mo mu abo ori mu.
1: Iyawo to fe fa e fa awon 100 yabi gbe ija lo mu ti lo fi dana.
0: Ala awon fe pa ni pe ko ku.
1: Eh.
0: No fini ko lo wa efa be wa.
1: Efa be. Ah,
0: so ki lo wa lo be. En to wa ni ko wa fi emi eyan, ko wa fi se idana yawo. So ye ko mo Olorun lo be. So ye te je be ru Olorun lo be. Tori eni te fa efa be re, gbogbo awon yen oku ni won.
1: Oku ni.
0: What are you say?
1: Oku ni won.
0: So Olorun to pe won ko gbodo pa na se na si Olorun leto lati pa yan ni. Of FM, if they demand for something that against the word of God, go back. It's not the will of God for you. Say bossa. Say fi Olorun. Fe gbe oko Olorun ni fe gbe oko Olorun ni. To ba ti ko Olorun ti e ba ona nu.
1: Titi aye.
0: Ti e ba onu.
1: Eh.
0: Olorun ba gbesan lara ti e na, lona to lagbara. Olorun to lagbara. Ana to lagbara ta ba wo ese yi a wa da do nbe o to ba de ojo mejo a tesi wa jo nbe so iwe Matthew ori kanu ese 38 eh ma ese ma down bere yi nte ni mo se so Jesus down re
1: okay
0: ese 38 o ni eyin ti gbo bi a ti wi pe oju fun oju
1: eh o
0: ati eyin fun eyin
1: eh
0: sir apology for anybody tele ba Olorun wa dele na pe ni sere alo it is against the law the will of God en ko ba fo eloju won na yo oju re so wa intentional ni a tu dada tori Olorun pase ilu abo ko lo wa awon agbesan eje
1: be ni ori kan
0: if you are mistaken eh so en to ba pa yan ti ko willing lati pa
1: be ni
0: accidentally e wa ni ka pon na that is the sere alo
1: eyan mo pe eyan lo wa ninu igbo bayi o yinbo o si pa eyan yen
0: okay mistakenly
1: ko mo pe eyan ni
0: o fun mu se mu
1: ko lo wu
0: but Olorun o lowo si
1: Olorun o lowo
0: Olorun je Olorun oluforiji alaanu eya fi gbugbu ele
1: fo Olorun
0: an tan ko je jo ko je bo no ko lo ko le koko je aye yi ko le ko Olorun to ba lese mefa Olorun do se lore e wo be ti bo se fi ya ji ara ni awon mekunu mo tun dele epo lo ni mo tori pe epo tun ti lewo ko lo tun de lenu ale ane gba ni ki lo le to bayi e ja fi le fo lo Olorun olugbesan o mo gbogbo re sugbon emi wi fun yin e ma se ko ibi sugbon enikeni ti o ba gba o li ereke otun to ba gba o leti gbosa mo gba ti e to ba fe ke mi re oye to roju Olorun atobi junu to ba gba ti e pada o le yin ban fun o
1: eh beni
0: lo ba fe mi esu
1: iwo
0: si lo da re lola iwo lo di gomina lola iwo lo di oba ilu yen lola mo jo fe mi esu fu mo wo sorry sir abi egbo
1: ewe ton ka yan ko so pe ke yan tun ko to sisi
0: ina la to ba wa ni ko to sisi ko fe se fe
1: ko fe se fe
0: eh
1: ko ju ma ri mi ni
0: eh
1: ese fe jiji logun e
0: oko gba ole ti wa o to gba ole ti wa oloku si lorun to ba ku yo fe mi na o
1: to ma ni
0: o pe ra lu e to ma ti tori re ran lu e won odun mewa owon odun mewa sinu day and night ni o ka 5 years to ba pada wa le na ba to wa en gbe
1: elomi jo alabe 5 years
0: ni
1: o pada si
0: to ma pa fun yan lewon ogun odun 10 years nu
1: ah
0: se bi day and night ni o ka baba
1: e lo day and night ni won ka
0: day and night ni o ka
1: ki se ojo kan
0: ba o ke se 24 hours so 12 hours make one day
1: eh be ni o agba to si ah ojo kan fa ah
0: ah
1: eh eh
0: so to ba ti le won to de o ti ba
1: be yan
0: o ti ji ya
1: te be yan na ba kowo ijoba na je na to gbe lo
0: se won na se ba so ko gboro
1: wa tu wa ma fu wo je
0: se amen ni ko ni gbowo yan le o ti lo gbo won bi kan ani o je won na lo ma ba si gbabi won fun ni e won odun mewa that is 5 years lo ba tun de yan baba tun yoju lori oke
1: eh
0: be ni
1: yo ba ko golu se jire eyin amatan na
0: o na ba da ba fun fi jp
1: jp be ni abi aye o ti jp
0: do la the prof
1: yo prof
0: do the doctor
1: yo ji aji ala
0: e ja kesi nti mo like si olorun si ni pe o nikan lo mejo da bi oruko ma nkan ni lu mi olorun lo mejo da
1: olorun lo mejo da
0: tori iyawo re ko ti sanwo moto le won ti iyawo re ni ha ba ku fine a mo ra ise to pa o pe osu kan gerege moto ti o ti sanwo re na ba gbe moto de la mo re ba ni ah o mo moto ah o ni se meji ti o wa lo ta moto ki lo fe mo se se lo fe mo se moto merin lo ra le kan na ba ni yawo pe to n ba ti e fi yawo sogun o se laarin osu kan na lo wa da o wa ti yawo na la won jo lo saru ta won jo order fun moto ka won fi se transport lo ba ko olorun lo mejo da
1: sara moto
0: be ni ni ba fi na gboro ki be ba soro
1: olorun lo mejo da oba dake dajo
0: e ma se dajo lo wa ara yin won ti ni ka pe akoko e ti oju opo le baba fun awon ara bi olorun lo mejo da ki lo wa la lafia
1: olorun da da
0: je ki adugo wa la lafia je ko le do wa la lafia olorun mejo da
1: olorun lo mejo da
0: ani gbo olorun ni ja alegbe awon boko haram tan payan won bani tan payan e ja fihan le ko lo titi idajo olorun fe de
1: idajo olorun
0: a de gbogbo eyin oni to te nfo mo olorun ngunse idajo olorun de
1: dai pe lai
0: o sa se gbe
1: a fe ati pamo te ba fe pe wa ipe wa sori ero yi 091 0961 3655 5569 5252
0: studio line yẹ o
1: bẹẹ ni ẹsan bọ
0: o tiẹ ti n de
2: ẹdun ẹ kó lẹgbẹ rédíò yín o
1: ẹ kalẹ
3: bàbá mi méjèèjì yóò dára fún yín
1: yóò dára fún yín ní aládé owó
3: fọnìṣọ aládé owó pint àbájáde gbogbo tá a mọdù látòkè délẹ àti
0: ọlọrun ọlọrun sí wọn
1: àdúgbò o
3: ìmọ̀-ẹ̀yìn ò ní jọba
1: àmì
3: lágbára ọlọrun á gbádùn yín títí
1: àmì
3: lórúkọ jésù olúwa wa
1: àmì ẹ ṣe púpọ ajì àlà ọlọ́run ó gbẹ̀san
0: òun ló sọ bẹ́ẹ̀
1: yọ
0: gbẹ̀san
1: ọlọ́run ó gbẹ̀san
0: ó fọ́ mọ́ pẹ̀lú ọ̀fẹ́ mọ́ ẹ lóòó ọtí wọlé o orúkọ yín àti
3: pẹ̀lú
0: ẹ kalẹ̀ o
1: ẹ ṣe
3: láwọn
1: ìlọsọ láti dálẹ̀ àlọ́ ẹ
3: jọ rádì ẹ̀kọ́ talẹ̀ ó yé mi dáadáa
1: ókè
3: ẹ̀kọ́ rẹ̀ òbéèrè tó máa ń fẹ́ béèrè kì í ṣe ní ẹ̀kọ́ talẹ̀
0: ok
3: yé mi ẹjọ mo pa báìbù débì kan nígbà tí wọn fẹ àwọn ẹgbọn joseph fẹ pa joseph bú bẹẹ ní ẹmọ ìgbẹ apá kan lo ni gba ti we wa sa se pelu baba re to wa le wo ye pe en do ge mo pa mi o to wa gbe ge to gba se pe be sele
0: o ti se yen ki gbogbo yen o to sele sa scenario yen ti koja to gbogbo won na ti mari
1: be ni
0: before the time ton fi lo ta Joseph
1: be ni
0: owo olorun na ni o si lo si fi si eni olokan kan mo pa eje ataka pinwo re ehn won yu ke ye bi pare o ya yo kan we si ni eje ata ba won ton re ru ya re ka pinwo re elo e ti won oruko yin o e ku le gbe radio yin e da ku tabi ke yin le sa oruko yin sa
4: online
1: that dey go so la diga ma yi baba
4: ogo te so elolohun obi mo abo bi esan
1: eh
0: yo ba ni so be
4: ataye lolo le lo mi tin gbe esan baba
1: hmm
4: ataye lolo tin gbe esan
1: hmm
4: eh are esan baba are esan teyin na nje ni are ti baba yin ti da kale ni
1: hmm
4: teyin na nje pe pe na gbe esan gege nu e lo fe esan re ti ba won mo o
1: hmm
4: olohun de pa yin
1: amen amen ese ese ese
0: san
1: hmm ma se gbe san
0: olohun o se san be yan ran ti olohun ran ti e
1: olohun ran ti o
0: ran ti a se san
1: olohun ba be yan
0: baba elo e ti wole oruko yin ati kija tin gbo wa elo sa
3: e ku se
0: olo a se san
3: gbara do tun
0: ami oruko yin sa
3: olohun gangan fun re lo lo pere na oba e so gangan lo bo wu
1: oba e
3: to gbogbo nkan ti eyan ba se ko gbọdọ dọ ki n se ọkun ni ki bi se fi gbogbo bi ni o si le esan yen ewe n tẹri bẹ agbẹrẹbẹ sọ pe nipa eyan to ti ti wa to fi n tọ to ti si wa boya baba ẹni to baba ẹni yẹn naa bi o ti ti ti o ti ti ti se bẹẹ
0: bẹẹni to ti fọyan loju ri
3: ko le soju awon omo yen mo so olodun je ma n gbe eyan o jo wo gbe lode eyan kẹrin ṣùgbọ́n ẹ̀yà síbì kan títí àlàwọn aláṣẹ ọlọ́run ló mọ̀ bí èyí ń ṣèdájọ́ aláṣẹ òun ló fi wọ́n síbẹ̀ nípa pé bóyá epo wà bí ipò wà bí ìyẹn mú ọlọ́run ló mọ ipò àṣẹ lágbára gan kò ní ipò àṣẹ nígbà tó yẹn wọ́n gbà gan kí ẹ̀rọ ìyẹn ò gbà mọ̀ ìtumọ̀ yìí.
0: Thank you sir.
3: So ẹ fi àwọn aláṣẹ àti ọlọ́run.
0: Gbogbo èèyàn náà lọ́lọ́run ká fi lẹ̀ a lè gbèsè a lè lò fún lọ́wọ́ ara wa torí àwọn aláṣẹ ọlọ́run ló yàn wọ́n ọlọ́run ló mọ̀ bí ó dẹ̀ ṣe ṣe ìdájọ́ tí ó ṣe gbẹ̀san wọn ó ti rí o ẹ bá tún rí mú ó ti rí yẹn ti rí o.
3: Ẹ̀lọ́
0: o ti wọlé orúkọ yín àti
4: ìkẹtìwé
0: ẹ ti wọlé ẹ ká lẹ́ o.
4: Ẹ kú ètò.
0: Thank you sir.
4: Ẹ̀dọ̀ ọ̀làwẹ́ láti òbí bí.
0: Ok sir.
4: Bíbélì ni bí ẹnikẹ́ni kó mọ̀ sí ìdájọ́ lọ́wọ́ ara rẹ̀ káàkiri mọ́gbẹ̀ ẹ̀sán àti pé o ti wọ́n fẹ́ bèrè pé ẹ̀sán kan lọ́wọ́ yín.
0: Ok.
4: Mo gbọ́ látàrí lórí Facebook bákàbákà pé wọ́n ní ẹnìkan ó bú ọlọ́run ǹjẹ́ àlègbèjọ́ ọlọ́run bí ǹjẹ́ àlègbèjọ́ ọlọ́run ẹni tó bú ọlọ́run ṣé ọlọ́run tó dára rẹ gbèsè àlègbèjọ́ ọlọ́run.
0: Ta ni ẹni tó yẹ kó bú ọlọ́run?
1: Kò sí.
0: Ọlọ́run lè bu ọnú ẹnìkan pé kó ṣèdájọ́ rẹ̀. Àwọn olùgbèjà wà a ní àwọn agbófinró láti gbèjà nígbà mí a nílé ẹjọ́ láti gbèjà nígbà mí. So a sì láwọn tí ọlọ́run gbé jáde wọ́n wà nù bíbélì náà a pè wọ́n ní agbẹ̀sán ẹ̀jẹ̀.
1: Bẹ́ẹ̀ni agbẹ̀sán ẹ̀jẹ̀ wà.
0: So ọlọ́run ní àwọn kan tó pé tó bá ṣe ń tí ọ̀dà ìdájọ́ ọ̀rẹ́ lè wà lójú ẹsẹ̀ pé kọ́ lọ́ọ̀dẹ̀ wọnú ẹnìkan ẹ lọ pa ẹni ọ̀dẹ̀ dẹ́sẹ̀ wájú ọlọ́run. Èèyàn lè gbèjà ọlọ́run èèyàn lè gbèjà ọlọ́run ṣùgbọ́n èèyàn lè action before half of God wà nù bíbélì. Tó tọ́ bá ń kìlọ̀ ìwà tí ò dára.
3: Èèyàn gbọ́dọ̀ ṣọ́ra a dára fún yín. Ẹ kú iṣẹ́.
0: Thank you sir.
3: Ẹ̀mí mo tún fi pàdé láti òkè
0: sùn. Ọ̀rẹ́ sẹ́.
3: Bóyá ṣe wá ìlú kí ni wọ́n ní Yorùbá ní alẹ́ ní gbọ́rọ̀ ní ọmọ ara yín. Ṣé mo ní ẹgbẹ́rún bàbá àgbàlagbà tó wà bẹ́ẹ̀ wọ́n láwọn jẹ́ lórí ló pa
1: ìwé
3: yìí tó wọ́n dẹ̀ gbàṣẹ lọ́wọ́ mi tó wọ́n dẹ̀ bínú wọn ò jà tó wọ́n tó fẹ́ dé ọdẹ bẹ́ẹ̀. Kí a wá sọ pé ọ̀tá gan wà lára kadara
0: ti Olorun ma nlo be ni Olorun ota wa
1: be ni
0: ireti ota gan nse ngba mi te ba wo onu oro Olorun daada
1: be ni
0: je o ba ni adani loro
1: o fa agbara ko ni
0: e se ri eni ti la Lord re gan o ba le ngba mi
1: be ni
0: ko di le
1: ko de ko ni ko si
0: so amo te jo ngbe tan ni olara tan na la ke tun se la Lord gan but awon alajo gbe o mu ki elomi o si pe jo mu ma se le da lo le ka lo mi olora le half a plot
1: be ni half a plot o se ko lori
0: ale ni boro emi e ti wa le oruko yin o
1: alaafia alaafia bo mi baba ni mu bo
0: thank you baba
3: mo fe ka won yin wa mo fe ko boro ko sa eyan to ba pa yan won so pe ko ma pa o to ba pa yan directly olorun ko pa ni bo e to ba se si pa yan mi se kili o ni olorun so e pe ko ma pa ko sa lo si le je
0: e sin baba
3: to pa yan ke pa so ko ma pa yan
0: e ki
3: pa yan olorun ko pa ni
0: ki wa se enikan ni o da ofin ye se lo wo ara re ani awon alase ani joba
1: awon agbofinro wa
0: awon agbofinro a se ni ile ejo se mo ndajo ku fun yan ile ejo abi
5: Hello.
0: Hello. Oruko yin sir.
5: Ajumojula Togide.
0: Okay, I'm going sir.
1: Okay, I'm
5: going sir. Antolom.
0: Osi.
5: Ndani bana o fi e olo. O ka ba bi de re ni. Opolopo lo ni ti ba wu wa wu. Ti ba do ju e kan yo ma sa fe sa. Olorun o ti tan ji. Jo gba I to sala.
0: Mo ni o sa lo.
1: Ibo lo fe sa lo.
0: Last caller for today. Last caller. I'm not you.
1: Ne o si wa nso fun wa pe o ni bi atile fi o ese kokan le logun ni o ni bi
0: atile fi owo so owo
1: eniyan
0: buru
1: ko ni lo lo lai jiya sugbon iru a omo olododo ni a o gba la
0: oro naa lo so be
1: o ba se buburu o jiya re
0: baba de waju e
1: ni lati duro fun saa toni to ba di ojo mejo e to ma gbo wa lori esan ina ni ati ba sise lori
0: e ati igbesan
1: ati igbesan e gbo wa lojo mejo loni baba deni keni to ni ibere to ta koko to se fe ibere lowo wa o ma sala ipe wa lori awon ero won
0: 080 080 55 55 84 84 20 20 46 46
1: at
0: 080 080 35 35 03 01 21 94 94
1: afi akoko idupe lowo olorun to ba wa se toni a se ni igbagbo ati dani doju pe yo tun ba wa se ti ojo mejo loni a se dupe lowo iranse olorun ti a pe wa sori eto ni olusaguta ye ki ogun yebi eku atotonu lataro
0: thank you very
1: much fi ogbon imo ati oye to peye lo fi kun ogbon yin e se pupo eku atotonu ka to lo
0: Olorun to ni aye ati orun ati gbogbo to nbe ninu re eleda gbogbo eniyan Olorun to ni Nigeria Olorun to ni Kwara Olorun to ni Ilorin a be o pe ke pase alaafia ki e si ji gbogbo awo kan lati odo olori di omo leyin pada loruko Jesu Olorun wa se be gba akoso okan wa gba akoso okan wa eru re da sinu wa ma ja se lodi si o ja beru re ka le gba ire ka ma ba gba idajo ka ma ba ri ibinu re ni keyin olorun ja bo ijoba o ile ise mo je ojona o John Beth Foundation e ni deni le o e o si ni jabo eyan engineer adara fun yin eyin na o ga e si je eyan laye ni jo mejo a o pade alaafia
1: amen
0: su oluwa wa
1: amen

yàtọ̀ ẹ̀yin èwe wa ẹ má bínú pé ètò àlọ́ àti àwọn bàbá alálọ ẹ ní gbùrọ̀ wọn lálẹ́ òní ẹ má bínú tó bá di ọjọ́ mẹ́jọ ẹ gbádùn wọn lẹ́kùnrẹ́rẹ́ àwọn bàbá alálọ ìyá alálọ àti àwọn ìwé akẹgbẹ́ yín á jọ pé lórí ètò lọ́jọ́ mẹ́jọ fún ìdí kan tàbí èkejì ni wọn ò fi láǹfààní àti yọjú lónìí tó bá di ọjọ́ mẹ́jọ ẹ gbádùn wọn lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ àjọ máa gbádùn àwọn orin

wẹ kí o mọ rẹ́ẹ̀kọ́ná rẹ jẹun tó dára lásìkò máa jẹun jù. Yorùbá ò kọ jù bẹ́ẹ̀ lọ, wọ́n sì bá lu wọn, kòkòrò ò ní lè ríbi dúró sí àrùn tàbí ẹgbọ́n rẹ kékeré yìí. Ọmọ tó mọ̀ yára lójú o, ó ṣí yóò tọmọ náà pa. Orin náà kọ àwọn ọmọ wọn yẹn. Ọmọ tó mọ̀

0: pọ̀ lórí rẹ̀. Bàbá tó jìyà pọ̀ lórí rẹ̀. Ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú o. O ṣí yóò tọmọ náà pa.
1: Àbẹ́ẹ̀ rí orin kékeré tí Yorùbá máa ń kọ yìí. Wọ́n rí ni o, orin ọmọdé, wọ́n á fi kọ́ àwọn ọmọ wọn. Àwọn ọmọ a máa kọrin yìí, inú wọn a máa dùn, inú wọn a máa dùn, inú wọn a máa dùn. Ṣùgbọ́n bọ́ ti ń dàgbà sí i, òye orin ìyá wa bẹ̀rẹ̀ sí ní. Ìyá àwọn òṣì ló máa ta ọmọ náà pa tó bá mọ ìyá. Kí ni tí mo mọ ìyá rẹ̀ lójú? Ọ̀rọ̀ yẹn jìjù bẹ́ẹ̀ lọ, kì í ṣe pé kankan kó ṣẹ́jú mọ báyìí nìkan ni. Ìyá kọ́ o, mímọ ìyá ẹni lójú yìí, ọ̀rọ̀ ńlá ni, ọ̀rọ̀ tó lóyún ni, ọ̀rọ̀ gíríkì ni.
2: Rédíò wo ló dára láti máa gbọ́? Diamond FM ló dára jù. Rédíò wo ló dára láti máa gbọ́ sétí? Diamond FM ló dára jù. Kápolówó ọjà káyé bù bá jẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́. Ìtúlọ́tọ̀.

0: nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà
1: fún nínú. Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

Ṣáájú Ayọ̀ Babalọ́lá ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni Ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dè ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: aya fi alaafia Christi ki wa bipe e ka le o ni gbogbo bi ki bi tesi layo lanfani lati ma gba ikan yi Diamond 88.7 FM Tafika le silu ilorin bi akeyin o bipe e ko ojo isimi oni bi Jesu ba fa bibo re seyin a o si opolopo isimi ni aye amen kiki wa lati no joko supposed to the Church of God Fire and Thunder Ministry tatumo si God of 1930 eto yin eto wa ibapade olohun 1930 na odun de sisi gbo yin eto ti gbogbo yin ti mo bi eni mo wo ni ti bi ti olohun oba to tin lo eto yi lati tu ide jaide lati nu baba wa noluwa evangelist victor ebenezer wo la bi jp ben won wa nule pelu wa na lale yi sugbon ga to bo hun uko mi oyi pada olamide omo lawo julu uko ti mi te fe pe ni mc olaus
1: Olorun 1930 ti se tan lati ba opade ninu adura owuro ti Olorun gbe kale lati owo iranse Olorun alaye Evangelist Victor Owolabi JP papade Olorun 1930 God of 1930 divine encounter ni akori ipade owuro na ni gbogbo ojo Thursday ni ago meje aro ni a o ma parapo lati ba Olorun pade si Olorun yo si ma duro di o lati wa gba ise ara ti se iyanu bi Olorun yo se ma lo baba wa Evangelist Victor Ebenezer Owolabi JP lati ma soro ase sinu aye olukaluku ijo Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry to wa leyin Nebo Studio ni egbe Mainway Filling Station Testy Ground Songo Area Ilorin ni ipile Kwara ni adura yi yo ti ma waye o fun adura ati itoni e le pe si ori number yi 08063742508 ma gbagbe omi re sile o wa ba Olorun igbala re pade
0: Ega bo pada sori eto baba wa nulu ejo wonu iwasun
2: hallelujah
3: hallelujah
2: hallelujah
3: hallelujah
2: ni fun oluwa loke
3: hallelujah
2: mo pase sinu aye awon to gbo won ilale e o gba kokoro
3: amen
2: mo ki gbogbo awon omo na lo sale be ni mo ki yin pelu oruko olorun awon omo ogun bi e tin gbo won ilale yi o ohun ayo o fo si yin
3: amen jesus
2: ose te fe lo wo yi e ma ri ore la
3: amen
2: e ma gba ore la
3: amen
2: asegun
3: amen
2: ori be
3: amen
2: o ji pada
3: amen
2: jesus oluwa wa
3: amen
2: mo ki olorun apostle ayo baba baba olorun to pe mi fun isoji ikeyin mo si ki olorun baba mi amo adio Olorun to lagbara to ba ma je won okuku je lori iseda mi mo ki Olorun baba mi pade ola Olorun to ni ma je mo ti kin dale re mo ki Olorun mo mi bona re afiyin ba ogun je mo satani lowo mo ki Olorun baba mi ojo ade omo gba yigide ru ogun mo ki Olorun baba mi baba mama mo si ki Olorun baba mi owo labi David o ma fadura ba le ogun je le satani eyi ti a gbo yin lana yo awon Olorun baba mi ti mo pe o ma ba ogun aye yin je
3: amen jesus
2: o de yin lo se yo Olorun awon baba mi ti mo pe yi o ma lana
3: amen
2: tori Olorun alaye ni o Walari opa
3: amen
2: ose yi lo ma pa olorun
3: amen
2: o wa nu osu emi mimo ore mimo titun owo re o gba
3: amen
2: lo wa lo nu ore ba wa soro
3: amen
2: wo la fe ri jario
3: amen
2: jesu oluwa wa
4: amen
2: o do lo wa ni ba wa soro lale ni ani pe nje o da jesu mo opolopo ni o nlo sile oluwa opolopo ni o nlo sile woli opolopo lo nlo sile pastor sugbon oluwa ni ki n ble mi ati yin lale pe se ada jesu mo nje o da jesu mo beni o le ma lo church ko ma da jesu mo beni o le ma lo sibi adua ko ma da jesu mo o le ma gba we ko ma gba adua ko ma da jesu mo oluwa ni pe nje ki bere lowo awon ti o so pe ko si olorun nje iwo gogo nje o da jesu mo o lo oluwa fi wa mu mi lo sinu we mu mi lo sinu we mark Iwe Mark 8:27-30. Iwe Mark chapter 8 verse 27 to 30. Kilo winde.
4: Yesu si jade.
2: Soros okay.
4: Asi awon meyin re.
2: Tu bere.
4: Yesu si jade.
2: Yesu si jade.
4: Asi awon meyin re.
2: Awon meyin re.
4: Lo si awon ile to kesari fili.
2: Won lo si awon ile to ko. Yes.
4: O si bi awon meyin re lewe.
2: O bi awon me o ni Oluwa fi ni wa bere lale yo. Gbogbo iwo to complain wo ni si owo. Iwo to ti se gbe yawo to ti ro omo bi. O de wa nu church awon kan wa fi church bu e won na wa so be mi o fe lo church mo. Se Jesu da omo. So da Jesu mo. Yes.
4: Wi fu won pe. Tani awon eniyan fi mi pe.
2: Tani e fi mi pe eyin te tele mi. Awon ti won tun tele Jesu ni Jesu gbere o. Ati so awon ogoro eniyan. Yes.
4: Won si da wi pe.
2: Amo ye pastor ti o da Jesu mo ti nlo ifopa, ti nlo londe, ti nlo ado. Yes.
4: Johanu Baptist.
2: Awon kan ni Johanu Baptist.
4: Elomiran si wi pe Elijah.
2: Elekan le Elijah.
4: Mo awon elomiran wi pe okan ninu awon woli.
2: Awon kan ni okan ninu awon woli. Yes.
4: Won pe
2: o ba da Jesu mo o lori owo re. Yes.
4: Ṣugbọn tani eyin fi mi pe.
2: Tani fi mi pe.
4: Peteru da o si wi
2: pe. Peteru yen ma nfa o Peteru yen emi e o lagbara leyin Jesu. O se Jesu ṣugbọn emi e lagbara. Emi e lagbara gan. Emi to da emi aseyori. To ba le sami lale wa gba emi aseyori.
3: Amen.
2: Yes.
4: Iwo ni Kristi na.
2: Iwo ni Kristi.
4: O si kilo fun won wi pe ki won ke ma se so ohun fun enikan.
2: Ti e ba ta lo le dada e ri pe nu Jesu dun si Peteru. Tori e lo fi so di apata. Tori e lo fi ko apa lo fi se ohun to dara lori Peteru, lori Peter. Nitori pe Peteru da Jesu mo. Eni ba ti da Jesu mo o lori aye wa. Ba mi wo luwe John 6 yen. John 6:26.
4: Jesu
2: da won lohun si wi pe. Jesu John in John chapter 6 verse 26. Jesu da won lohun wi pe.
4: Lota ni mo.
2: So da Jesu mo. Lota ni mo wi fun yin.
4: Eyin wa mi.
2: Awon mi wa Jesu. Awon mi wa Jesu nitori onje. Awon mi wa Jesu nitori ise iyanu. Yes.
4: Ki se nitori se eyin bi ise ami.
2: Ko se ni
4: Ṣugbọn nitori eyin je eso akara won ni.
2: Ko se ni awon aye ta so aye ti Jesu ti e tun complain pe ko se tori ise ami ṣugbọn tori bread te wa je ati akara ni. So je araye ta wa wa yi nisin. Ko da ko si ise ami dola. Ko pe ise dola. Awon eyo ti ni Jesu. Yes.
4: Eyin si yo.
2: Eyo.
4: E ma se sise fun ounje ti se gbe.
2: E ma sise o ba ti da Jesu mo. O se gbe niyan. Oto lo nje oto ni ya ni kilo nje ya ni waju Jesu. Iyanu to lagbara ju ni pe ko da Jesu mo. Yes.
4: Ṣugbọn fun ounje ti wa si di iya eni pekun.
2: Ounje to wa to je pe o ma wa ti o ni tan mo titi di iya eni pekun o ni Jesu Kristi. Da Jesu mo. Yes.
4: Eyi ti ame eniyan yo fi fun yin. Nitori pe ohun ni. Ani Ọlọrun Baba si fi edidi di.
2: Ọlọrun Baba ti fi edidi di. Hallelujah.
3: Hallelujah.
2: Hallelujah.
3: Hallelujah.
2: Oto ni ka mo pe omo Ọlọrun, oto ni ka mo pe o ni omo idala. O le mo je omo Ọlọrun ko si mo de jobo orun. Ko le bi mo se so je to se dada. A le mo pe o ni omo Ọlọrun ko mo de jobo orun. A de le mo pe o ni omo Ọlọrun ka pe o ni olu ka pe o ni omo idala. O si de jobo orun. Awon omo igbala ni de jobo orun ki se pe omo Ọlọrun. Omo Ọlọrun o dabi igba ti eyan ba je singom lenu pe mo de le kole aladodo. O yato si eni to lo nko to nko gangan pelu owo ara re. O yato si eni to fenu ko beni. O le mo pe rare ni omo Ọlọrun ko si mo je omo Ọlọrun. Ka awon eniyan wa ma fi Ọlọrun bu o. Tori e lo fi lawon opolopo lori social media loni. Elomi alohun si Ọlọrun mo ohun lo fe lo ma se nkan bayi. Elomi alohun si Jesu mo. Awon eyan be lo ti ri pastor mi alo ti se pastor fun 15 years. Olohun si Ọlọrun mo. Awon to pe awon ni omo Ọlọrun ni won se ni igbagbo. To ba be lowo omo ni igbagbo ti mo se ogbon to sele si Paul to sele si Saul ni to di Paul. O ni kini yo wa iya mi ko ninu ife Kristi. Bẹ́ẹ̀ni àwọn tí agbàlàdì yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run ló ń pe rẹ̀. Ọmọ Ọlọ́run yàtọ̀ sí ọmọ ìgbàlà o. Bẹ́ẹ̀ni anybody ló lè sọ wípé òun jẹ́ ọmọ bàbá Adéboye, ṣùgbọ́n bàbá Adéboye dé ọmọ rẹ̀ mọ̀. Àṣírí ńlá ni mo sọ báyẹn. Anybody ló lè pe ara rẹ̀ ní bàbá Adéboye. Ẹlòmíì ni sọ pé òun jẹ́ ọmọ bàbá mi Àdìo. Ìwọ tó o fẹ́ jẹ́ ọmọ bàbá Àdìo ò gbọ́dọ̀ mọ́ parọ́, ò sì gbọ́dọ̀ mọ́ ta omi o, ò gbọ́dọ̀ mọ́ tòróró o, ò dẹ̀ gbọ́dọ̀ ṣe mọ́nà wọ̀nà o. Bẹ́ẹ̀ni o ni mo fi ń là á o. So ìwọ tó o bá ń pè ní ọmọ Ọlọ́run àlèpí ọlọ́mọ náà, ṣùgbọ́n tá a bá dárúkọ rẹ níjọba ọ̀run tá a bá lórúkọ rẹ kọ́, torí pò sí nínú ipò ìgbàlà. Àwọn ọmọ ìgbàlà, àwọn ni yóò jogún Ọlọ́run, àwọn ni yóò jogún ilé Ọlọ́run. Ó ń ṣe àwọn ọmọ Ọlọ́run ẹ tètè mọ́ sí ọwọ́ báyìí. O lè pọ̀ nínú chọ́ọ̀chì kó wà nínú èrò 2000. Kó má kó kẹ̀kẹ́ máa pe Ọlọ́run bẹ́ẹ̀. Ẹ lè pe percent tí ò lè pe Ọlọ́run tó bá àjẹ́ lè pé, èmèrè lè pé. Ṣùgbọ́n àwọn ọmọ ìgbàlà, àwọn ni Jésù ó wá fún tó bẹ́ẹ̀ ta ẹ̀jẹ̀ rẹ̀ fún. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù lálẹ́ yìí, wà á dá Jésù mọ̀.
0: Àmì Jésù.
2: Oh, mo ní wà á dá Jésù.
0: Àmì.
2: Báwo olúwe John 5 yẹn ti lọ. Yes.
4: Lẹ́yìn nǹkan wọ̀nyí, àjọ àwọn Júù kan kó.
2: Yes.
4: Jésù sì gòkè lọ sí Jerusalem.
2: Yes.
4: Alágbo omi kan sì wà ní Jerusalem.
2: Yes.
4: Lẹ́sìbodè àgùntàn.
2: Yes.
4: Ṣé à ń pè ní Bethsaida.
2: Yes.
4: Ní èdè Hebrew.
2: Yes.
4: Tí ó ní ìloro márùn-ún.
2: Yes.
4: Nínú wọ̀nyí ni ọ̀pá bí ènìyàn gbẹ́dùn.
2: Ọ̀pá bí ènìyàn bẹ́ẹ̀. Yes.
4: Àwọn afọ́jú.
2: Àwọn afọ́jú.
4: Àrọ̀.
2: Àrọ̀.
4: Àti àwọn gbígbẹ.
2: Yes.
4: Wọ́n sì dúró dé.
2: Ṣó dá Jésù mọ̀. Yes.
4: Nítorí áńgẹ́lì àmà dígbàsọ̀kalẹ̀.
2: Áńgẹ́lì màmá dígbàsọ̀kalẹ̀, mo ti débi tí wọ́n kà yí o. Sọ̀rọ̀ kan bá sọ fún ọ wípé Jésù Nàṣkà má da wọn lówó. Ọlọ́run náà mọ̀ gbé mi lọ Jerusalem lẹ́ẹ̀mejì ló tún gbé mi lọ lọ́rọ́ báyìí. Èmi àti màmá bọ́ láàrin amúra lọ́rọ́ báyìí. Bẹ́ẹ̀ ni èmi àti màmá sì sọ̀rọ̀ níjẹta. Múra bẹ́ẹ̀ ni ibi tá à ń kànú bíbẹ́ ni ó wà ń bẹ̀, kò sí ránbẹ́ o. Orí òkè Olífì mo débẹ̀, wọ́n ti jí ẹsẹ̀ bí Jésù ẹyọ̀ kan lọ o. Ẹsẹ̀ méjì Jésù tó tẹ̀ kó tó lọ sórí òkè. Àwọn aláìgbàgbọ́ ti jí kan lọ o. Ìkànnì ń bẹ tó bá dórí òkè Olífì ní Jerusalem, wọ́n rí o tí mo sọ. Wọ́n ti gbé kan lọ o. Gbogbo kòkò tí Jésù ní kan lọ fi kan mi, ẹyọ̀ kan ló kù, wọ́n ti kó lọ àwọn olù. Tí wọ́n gba Jésù bọ̀. Yes.
4: A sì máa rú omi.
2: A máa rú omi.
4: Lẹ́yìn ìgbà tí a bá ti rú omi náà tó. Ẹnikẹ́ni tí ó bá kọ̀wọ́ inú rẹ̀.
2: Yes.
4: A di alára dídá.
2: Tó bá ṣàmì lálẹ́ ìwọ ni wà á kọ́kọ́ gba orí àkọ́kọ́.
0: Àmì Jésù.
2: Yes.
4: Ọkùnrin kan sì wà níbẹ̀.
2: Yes.
4: Ẹni tí ó wà ní àìlera rẹ̀ ní ọdún méjìdínlógójì.
2: Ọdún méjìdínlógójì.
4: Lógójì.
2: Tó ọmọ iye rẹ̀ ní Gílísì ẹ mọ̀ wá. Yes.
4: Bí Jésù sì rí ní ìdìbúlẹ̀. Tí ó sì mọ̀ pé ó pẹ́ tí ó sì wà
2: bẹ́ẹ̀. Oya oya
4: ẹ̀hẹ́. Ó wí fún pé.
2: Yes.
4: Ìwọ fẹ́ kí a mọ láradá.
2: Ẹ̀hẹ́.
4: Abirun náà dá lóhùn.
2: Yes.
4: Ọ̀gbẹ́ni.
2: Ọ̀gbẹ́. Kò dá Jésù mọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ṣe é ṣe nínú chọ́ọ̀chì lónìí. Kí ló pe Jésù?
4: Ọ̀gbẹ́ni.
2: Ó pe Jésù ní ọ̀gbẹ́ni. Ẹlòmíì ti rí Jésù fín. Ẹlòmíì ti ṣe Jésù bàlàbàlà. Ó mẹ́ni tá a pè ní Jésù ni. Orúkọ ńlá. Orúkọ ńlá tó ju gbogbo orúkọ lọ. Ó ní tí n bá ti pe orúkọ rẹ̀, gbogbogbo ẹ ṣe kí ni o, ẹ wọlulẹ̀. Yes.
4: Èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún.
2: Kò sí ètò kan Jésù pẹ̀lú ẹni tí. Jésù ò ní dìrọ̀ lọ́wọ́. Ṣèbángẹ́lì yẹn ṣèbí yóò tiẹ̀ kọ́kọ́ rú omi. Ìwọ tó rò pé Jésù dé. Ṣé ọmọ tó fẹ́ dé láti jẹ́ kó o gba ògbó tí ẹnikẹ́ni ò gbà rí? Àwọn tó bú Anna, ọmọ Anna padà wá jẹ́ ọmọ olóríire ju gbogbo àwọn tó bú lọ. Pé Jésù dé ìwọ ìgbàlà. Yàtọ̀ sí ìwọ tó pèrè lọ́mọ lọ. Ẹni tá gbàlà ò ní rí oore ńlá gbà lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Yes.
4: Nígbà tí a bá ń rú omi náà.
2: Nígbà tí a
4: bá sínú rẹ̀ síwájú mi. Jésù sì wí fún pé dìde bí àkẹsẹ̀
2: rẹ̀. Ó bá lè ṣàmì lọ́sẹ̀ ìwà dìde.
0: Àmì
2: Jésù.
4: Kí o sì máa rìn.
2: Máa rìn.
4: Lọ́gà sì mú ọkùnrin náà lára.
2: Kò ní ìdí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wọnú omi. Yes.
4: Ó sì gbé àkẹtẹ rẹ̀.
2: Yes.
4: Ó sì rìn.
2: Ó rìn.
4: Ọjọ́ náà sì ṣe ọjọ́ ìsinmi.
2: Ọjọ́ Sunday ló wà kó tó di àárọ̀ la. Ó yẹ gba ìgbéga.
0: Àmì
2: Jésù.
4: Nítorí náà, àwọn ojú wí fún ọkùnrin náà tí a mú láradá. Ọjọ́ ìsinmi ni o. Kò tọ̀ fún ọ láti.
2: Àwọn tí ń dá orí ayọ̀ rẹ dúró lálẹ́ yìí, Ọlọ́run gbé wọn mi.
0: Àmì
2: Jésù.
4: Ó sì dá wọn lóhùn pé ẹni tí ó mú mi láradá. O ní ó wí fún mi pé bí àkẹtẹ rẹ kí o sì máa rìn.
2: Ó ti tọ́ arákùnrin yẹn bí ò dá Jésù mọ̀. Tó o bá ti dá Jésù mọ̀, wàá rí pé ohun gbogbo ni ṣíṣe fún ọ. God bless you.
1: Ọlọ́run. Olorun 90:30 ti se tan lati ba opade ninu adura owuro ti Olorun gbe kale lati owo iranse Olorun alaye Evangelist Victor Owolabi JP
5: papade Olorun 90:30 God of 90:30 divine encounter
1: ni akori ipade owuro na ni gbogbo ojo Thursday ni ago meje aro ni a o ma parapo lati ba Olorun pade si Olorun yo si ma duro di o lati wa gba ise ara ti se iyanu bi Olorun yo se ma lo baba wa Evangelist Victor Ebenezer Owolabi JP lati ma soro ase sinu aye olukaluku ijo Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry to wa leyin Nebo Studio ni egbe Mainway Filling Station Testy Ground Songo Area Ilorin ni ipile Kwara ni adura yi yo ti ma waye o fun adura ati itoni e le pe si ori number yi 08063742508 ma gbagbe omi re sile o wa ba Olorun igbala re pade
0: I gbadu afa won tun gba wa so
2: gbogbo anti awon ti ton gbo mi lo sale bi e tin gbo adura yi ona ayo yin ko mo si eyin omo igbala ni ke sami ati eni to fe di igbala to fe gba jesu ni oluwa ati olugbala re lati ale no bo se si okan re paya lati da jesu mo pe ko so ti o ne se o ya gba kokoro ayo
3: amen
2: to ba sami e gba kokoro ayo
3: amen
2: gba kokoro ayo
3: amen
2: o se da do jesu oluwa wa
3: amen
0: wa nlo lu e ba so bi tawon ijoyin wa ti tuta ni lo
2: ijo wa wa ni ilu sawo te ba ti di express sawo e be lowo bike man kankan le lo si God of 90:30 power grand ni ona olohun won ba gbe yin debe be ni lo se yi lojo Wednesday ni aro kutukutu amon pade olohun lori oke yanu to tin sise agbara ni church to wa ni sawo ati lojo Sunday a church wa to wa ni lorin bi lagbara olohun isojo bere ni ola ti o lagbara mo je se de latori oke ni last week Oluwa de mi bu omi merin omi efa alaye omi do ile omi ido ile omi eriwu be ni omi merin mo bu be ni Oluwa de mi pe kin pe awon eniyan isojo bere lola titi wo Friday jomo miss ye mo fi Olorun ba be o mo miss isojo ye lola ago marun ni church wa to wa ni Ilorin bi ni egbe mepo mawe mewe filling station ni Zangombi ni bi panat area ye ni testing ground be ni church wa to wa Ilorin bi isojo ma bere lago marun lola de muike omi eda ni Oluwa ni fun awon eniyan lomi adua yi be ni enikan so wipe so ni wa ko si eni ti o le wa omi yi ti sise iyanu be ba lo wo video mi Lekiti e o ri owo iyanu Olorun ni ara omo kekere kan 2 years ti o soro ti o jeun fun ojo meta be ni o de gba oxygen lo spiru e lo wo lori God of 90:30 lori Facebook mo de pe Olorun baba mi oto ni ko da Olorun mo oto ni ko mo da mo opolopo lo ma ma pe Olorun baba lo la sugbon o da mo pastor kan pe mi lateku Olorun baba wa lo me pe o ni ba o le mi se o ni fona mo ni ko si ona kankan Jesu o ni di eni robistin to ba ti da mo to si yara re soto yo mo da olo bi mo de se pe Olorun baba lo la Olorun baba di o ni Ekiti omo ti won gbo si jin si o si gba iwosan o si laju la le ojo yen Lekiti so gbogbo eniyan ni mo pe ni ola ni agbo marun e ti wa nbe a o ni pe mu ike emi gangan loluwa ni ki si soji fun ojo marun be ni omi mererin yi omi dele omi omi to jade ninu apata omi ti mo ma mu niyan ti Olorun de fe wo mi san ti mi o ke lo ma lu gbulu anything omi dele omi eriwu omi efa laye omi keji ara keji ofe ni o awon to ti wa tede ti rise iyanu ofe ni ko wa se ni ti oluwa oni o wa be o gbogbo eniyan ma da bi baba kan ta jo n gbe egbe le kan nigba mu wa loke andi omo re kan ese si ni ngba to ya omo yen ku nigba to omo yen ku o wa ku keji na keji ese si ni baba iba wa ba mi pe ah pastor bye bye bye ni mo ni akọ ah lo ti ku mo ni glory te fi wa wa nitori wi pe ohun ohun ti ju ni pe ohun ti ju pe kini lo ohun se christian mo ni ki lo nje pe ohun se christian gbogbo eniyan ti olorun ba ti da dara dara ni gbogbo eniyan ti o ba ti je image olorun agbodo ni fe ara wa ki lo nje be bi keji na se fe ma da bi gba ti nlo tori ss ni ni mo lo si sawo lodo si so di awon mo wa nbe ni bo ba bi e se nso bi egbe mo je kele oku mo ba de be mo ba anoint e mo fun lororo mo si ri omo ilana lati gba yen boya bi 3 years na ku re omo yen mo mi o so wi pe boya mi o so pe boya won change kini ss o sugbon lati gba ba ko re mo ku so tolorun ile se mo pe enikan ni o ni mo fi soro yi o be ni oro yen ju bayi lo titi do ni mo si re omo ilana mi ata omo ta gbo gbadura ngba o ni omo yi o teti wa sara omo to je pe ss ni ko so ti olorun ile se aise yen ninu isoji olupa yo pare iwo to be travel out mo pass what you done iwo to mo pe gbogbo kan ti daru mo bo iwo to mo pe olowo gan ni o to fe lole amo ya won olowo kan ti npe ni bayi pe daddy mo ti ra moto fun pastor sugbon won mo ti se se daru mo bo wa si odo olorun baba lola be ni awon ti a jo bere America ni Germany titi do ni ase ipira wa ti se won lole ta jo gbadua mo bo wa si odo olorun alaye olorun igbala ko de ri ore igbala nbe ni ago marun ola mu ki e dani o fo olorun sako ko ba le mo je ki obo ba ti e je lona lago marun isoju ojo marun pelu omo alago ajinu o ma lagbara
0: e wa mi pe number yin sir
2: 080-63-74-25-08 ẹni 50 mo fẹ́ kẹ́ pè mí lálẹ́ òní ni owó wá díò ní rédíò ẹni 50 1000 2000 1000 2000 ẹ bá fi sí òpè yìí ẹni 50 ẹ wá pè mí tí n bá ti ń pò ní rédíò mo fẹ́ gbàdúrà fún yín ẹ̀dẹ̀ ká sam 20 tó bá di sunday tó ń bọ̀ mo máa pe àwọn sáàmù kan fún wa torí àwọn tí ò jẹ́ kí o dúró tì wá lórí program ẹni 50 1000 2000 sínú òpè yìí 80 60 64 74 25 08 08 àwọn sáàmù kan tí olúwa ti ń kó fún mi bẹ́ẹ̀ ni láti fún àwọn ọmọ ẹlọ́run àlàyé sáàmù kẹtì mú báírù àtìwé kẹdẹ gbómi jáde ní sunday tó ń bọ̀ mo máa gbàdúrà 80
0: òun
2: náà ni whatsapp number mi
0: 80 60 64 74 25 08
2: àwọn 50 ènìyàn pè mí lálẹ́ 1000 2000 ẹ bá fi sínú àkáǹtì yẹn àdúrà yín ti gbà lọ́sẹ̀ ẹ fi sínú àkáǹtì yẹn kẹ́ẹ̀dẹ̀ pè mí máa gbé máa dẹ̀ gbàdúrà fún 1000 2000 sọ pé ọ̀sẹ̀ yìí ó ti dára fún mi
0: ọ̀sẹ̀ yìí o ti dára fún
2: 80 60 63 64 74 25 08 orúkọ mi ní evangelist victor ebenezer ogunlabi ọmọ alágo àjìlù ìsọjí ń bẹ̀rẹ̀ ní ago márùn-ún lọ́la ní chọ́ọ̀chì wa tó wà nílọrin bí gbé ike àdúrà rẹ dání ike omi bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbàgbọ́ ọ̀fẹ́ lomi náà mo máa gbé omi àkọ́kọ́ wá ní ìrọ̀lẹ́ ọ̀la bẹ́ẹ̀ ni wàá dẹ̀ rí pé ogun ayé ẹ ò ti ṣẹ́
0: a pàdé ní gbọ̀ngàn ìsọjí sọ fẹ́nìkan kó sọ fẹ́nìkan ò wípé ìsọjí yẹn máa lágbára mẹ́sọ̀ wípé o wá pẹ̀lú àwọn ẹbí rẹ àtàrà rẹ tí ìdí ọ̀la táwọn máa pàdé nínú gbọ̀ngàn ìsọjí orúkọ mi ò yí padà ọlámìdí ọmọ ọláòjò lorúkọ tèmítẹ́ fẹ́ ń pè ní mc ọláz máa rántí o má ṣe bí o má ṣe kà tó pípọ́n padà àbọ̀ wàá bá o àlàáfíà kristo ní fi wálẹ̀ àmì

ọ̀nà àpọ́stù Ayọ̀ Babalọ́lá ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 1930 God of 1930 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ gbẹ̀gbádùn ètò náà.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Ẹ bàrìbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: lẹ́sẹ̀ rẹ̀ lẹ́tẹ̀fẹ̀tẹ̀fẹ̀.
1: Tó bá ti tọgbọ́n tọgbọ́n tí gbọ́dí.
0: Tó tọ̀nà títí dọ́pin.
1: Àgbà ìṣègùn lọ̀rọ̀ kan.
0: Bàbá dúró dédé, ààrẹ ìdákọ́lẹ̀.
1: Bàbá wà ń bẹ̀ làgbà oníṣègùn ìbílẹ̀.
0: Tó máa bá a ti ṣe ń lo ewé àtẹ̀gbò ṣàwòtá ìsàn tí bá bá ní ìjà lágọ̀ ara.
1: Kára máa kúta ìta ika ti sojú ṣe lọ́dọ̀ olólùfẹ́ odogun.
0: Ohun ìpè ayọ̀ tiẹ̀ ti ń di tẹlòmíì.
1: Èsì o.
0: Ẹ̀yà ara tí ò ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́.
1: Gbogbo ẹ̀ ló ní ohun tí ń fa o.
0: Àmójútó ara rẹ ló ṣe pàtàkì.
1: Gbogbo kùdìẹ̀kudiẹ tó bá ti ń kẹ́fí lágọ̀ ara rẹ.
0: Tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá dúró dédé.
1: Ààrẹ ìdákọ́lẹ̀.
0: Wọ ọmọkùnrin tó bá ti ń bọ̀ wá.
1: Orógbó mẹ́sàn-án ni kò mú dání.
0: Orógbó méje ni tàwọn obìnrin.
1: Nǹkan ju nǹkan lọ mo gbà.
0: Ẹ pé bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ sórí 07057065491.
2: Akúdédé wòye o gbogbo ara lé èmi náà ni tiyín tó tọ́hún ni bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin méje ni fún obìnrin níléeṣẹ́ bàbá dúró dédé gbogbo ilẹ̀ ti mọ̀ pé àìsè nǹkan mìíràn lẹ́yìn àwọn nǹkan tó lè ṣe ìdójútì ọkùnrin lágolé olólùfẹ́ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá wà ń bẹ̀ tí obìnrin bá ti ń sọ fún ìwọ ọkùnrin wípé what man can do woman can do it better àbùkù ń bọ̀ díẹ̀ díẹ̀ nù tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ìwọ ọlọ́mọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí nítorí tiyín ni bàbá dúró dédé mo ti ṣe àwọn egbòogi lọ́tún lọ́tún egbòogi pẹ́ lórí ẹ̀tẹ́ ń gbọ́ ó ti wà ńlẹ̀ lówó pọ́kú pọ́kú tó da púpọ̀ fọkùnrin ṣẹ̀kan fún lọ máwùlẹ̀ máa gbéwò ìròyìn máa máa sọ stórí lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ máa máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé kọ́ wá gba egbòogi pẹ́ lórí ẹ̀ tí mọ́kùnrin ṣe bí ọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ ìwọ ọlọ́mọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí wá gbé egbòogi àtẹ̀kanlẹ̀ àti ṣe ní tìgbàlódé ẹ wá gbà lówó pọ́kú lọ́dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bákan náà egbòogi tẹ́ ẹ máa béèrè fún ta mọ̀ sí egbòogi the champion tí mú tọkùnrin tóbìnrin jáfáfá lágbolé ìfẹ́ ó ti wà ńlẹ̀ bìbà ẹ máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ lówó pọ́kú ni àníyàn láò àṣejẹ bàbá dúró dédé ó ti wà ńlẹ̀ lówó pọ́kú fún ìwọ ọlọ́mọkùnrin tí ọkọ tó fi ń roko lọ́dọ̀ ìyàwó rẹ tó kéré sọ́jọ́ orí rẹ máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ wá jásí jẹun lówó pọ́kú bákan náà àṣejẹ bàbá dúró dédé ti wà fún ìyàwó rere tó fẹ́ jèrè ìgbéyàwó lọ́dẹ̀dẹ̀ ọkọ ọlọ́run ní pètè lágàn bọ́lọ́mọ bá pọmọ wọn náà rí tiẹ̀ pé àmọ́ má fi òsàn rẹ dọ́là tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé mo wà ní round about gèrè alémi báyìí báyìí máa bọ̀ láti aago mẹ́sàn àárọ̀ di aago mẹ́fà àrọ̀lẹ́ lẹ́mọ̀ fojú rìnjú pẹ̀lú ẹ̀mí bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ àwọn nǹkan tó wá lè fa ìdákọ́lẹ̀ sára ọmọkùnrin àwọn nǹkan tó lè fa ìdákọ́lẹ̀ tàbí àríra tàbí àwọn nǹkan tó lè fa nǹkan tá ń pè lárobìnrin kú àbí arọkùnrin kú arọbìnrin kú ọkùnrin ni máa dà láàmú àsìkò tó bá arọbìnrin nínú mọ bí ìgbà lára láyà rẹ ó mọ já pátipátì bákan náà arọkùnrin kú àwọn obìnrin ni máa dà láàmú ńgbà tó bá rí ọkùnrin tó rọ́ lólùfẹ́ rẹ̀ lára ọmọ wa kan ni ìdààmú ọmọ wa bá láìsí pé wọ́n jáde tẹ́lẹ̀ bẹ́ẹ̀ láyà rẹ̀ náà wọ́n já pátipátì bẹ́ẹ̀ tó ṣe nǹkan tí ò da bẹ́ẹ̀ sì ni kò ṣe nǹkan tí ò da àwọn nǹkan burúkú ti wà nù ara yìí ní dá wàhálà alẹ́ ọlọ́run ní já rogun àfiṣe o àwọn nǹkan tí máa wá fa àìsàn tá à ń wù yìí sínú ara òun ni bí àìsàn gbajúmọ̀ tí máa ṣàkóbá fẹ́ni tí máa fi mẹ́lòmíì níṣe tọ́ àwọn àpẹẹrẹ tó sì máa rí ni pé kẹ́yìn ó fẹ́ ṣẹ̀yọ́ kó máa làágùn kẹ́yìn ó fẹ́ ṣe ẹ̀yọ́ kó máa tani kó máa roni gooro kẹ́yìn ó fẹ́ ṣe ẹ̀yọ́ kó sì máa fẹ́ yọmi lójú kẹ́yìn ó ṣẹ̀yọ́ tán kó tún dàbí ìgbà tó kù títún dà sínú ara fúnra rẹ̀ òkú àtọ̀ sí àìsàn gbajúmọ̀ yìí ó jẹ́ nǹkan tó lágbára jù tó bẹ́ẹ̀ lè pẹ́ jù nínú ara a máa ṣe àwọn àkóbọ̀ ọlọ́mọjà arógun jẹjẹrẹ ọlọ́mọjà lo rọ́bà ìgbàlódé fi ṣẹ̀yọ́ tó bá ti ráwọn àpẹẹrẹ wọ̀nyí máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá dúró dédé ló lè ṣe dádì mọ́mì ààrẹ ìdákọ́lẹ̀ ní ẹbí rè fún bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin méje ni fún obìnrin ọ̀fẹ́ la fi ń ṣe ìwòsàn fáwọn ènìyàn nípa ká lo rogbó fún gbogbo ẹni tó bá ti rògùn níléeṣẹ́ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ọkọ póríṣiríṣi ọkọ tí ń kọ bẹ yangan pẹ̀lú ọkọ tí ń kọ bẹ ráìsì ó yàtọ̀ sí ọkọ tí ń kọ ebè iṣu ẹ wo ṣúṣe ń ta tí ń ta gbòmìnà wá gba egbòogi bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ etí àwọn bàbá tí wọ́n ti kọjá 78 ń lò tara wọ́n sì ń do yege kí wá ní ìsìnwọ́ ọlọ́mọkùnrin ọtí ìju 25 ọtí ìju 30 years lọ ọwọ́ àwọn rojọ́ lẹ́gbẹ̀ẹ́ olólùfẹ́ rẹ àbùkù ní fún ọlọ́mọkùnrin wá gbégbòogi tí ó mú ọkọ padà sí ọkọ tí wọ́n fi ń kọ́ bẹ sú tí sú fi ń ta bọ̀bìnà inú àwọn nǹkan tí mo wá dá wa láìsí dédé ọlọ́mọkùnrin àjẹ̀dí a máa fà á bí ìjẹ̀dí tápà bí ìdí yíyọ tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé a máa ṣàkóbá tọmọ ọkùnrin ò ní lè sojúṣe gẹ́gẹ́ bó ṣe yẹ kó sojúṣe lọ́dọ̀ aya rẹ̀ yóò gbọ́kọ́ dóko kò ní lè ró àbùkù ńlá ni ọlọ́run ò ní sa aya wa láya láya o bákan náà tọ́ ọ bá ti ń ṣẹ̀yọ́ tọ́ ọ rí i pé nǹkan jáde bí ètútù nǹkan funfun jáde tó kì tó wá fẹ́ dàbí omi tá a fi lọ́gbọ́lọ́gbọ́ tí máa bẹ láàrin ọkùnrin saya re iwa nsofu die die nu beti ma bo wado baba duro de de are dakole awon kan ta so ya ma sokunri a ma so obirin bakan na bi e da oro abi e da bule ni ba se wo obirin tete ma bo wo ba ri kan funfunfun to wa fe ma se bi igba ti tin gbe orun kan jade ti o si ri be tele tete ma bo wado baba duro de de abon se yon wa nta o oju ara yiyun te yan fi yun ra fa ti wa fi dumo ti wa fi degbo tete ma bo wado baba duro de de ko to de nkan mi ti aisan yi ba pe laro mo obirin pupo to ba fi le wole omo a ma sakoba debi pe ti obirin ba ni oyun to ba ri oyun ni keje won royun ni keje won ri ere igbeyawo ti won ba wa ri ere igbeyawo n ba ndo sukini osukeje o le baje sosukarun ti ba wa n baje ni gbogbo igba o le sakoba deyan fi ma fe ni ti won pe ni oyun oju isalekun o wa wu yo se bi oyun ni bembe amoyun ko nkan mi ni to ba wa peju ninu ara ti won ba tete wona si olorun bo ni fare si olorun ni jori ti won pe loyun ju olorun ni jarugo abi se sabi e to ba fi wa le pe to ba fi le be abi to ba fi le ban da sinu ara o le ma mo benin mi to ba soro abi to ba gufe yo mo wa dabi gba ti yan gbo fun ara re gan yo mo gbo gba ti yan ba ngbo run obu eyin eyin to ti baje kini e ba sele so birin miran to ba bo si sale in ti fun je nkan olomo obirin o le ma gbe aworun kan jade ti eso orun gidi ti eso orun daada kankan be si ni latara aitete moju to oyun ju yi ko to ti podi wahala sinu abi ara re to ba wa pe pupo ti o tete moju to o le din to loyibo npe ni bacteria vaginosis adubo le yin oleyibo npe bacteria vaginosis mo wa nigeria ni miranda about e bere russia muto ibe le ti gbe mi baba duro di are dakole abi ke ma pe number mi yi 070-570-65491 070-570-65491 Baba duro dede are dakole na le npe un tete ma bo wara bere to ba loyun ju olohun oba oni ja ma ti atenu so ola ti to bi anabi wa mama sallallahu ta'ala wa le wa sala ani rugun afisi eyin olomokunrin mi olohun obo ni ja ti bi nkan ta fin jo olomokunrin gbo bi owo tete wa kan si baba duro dede are dakole nkan to fin jo olomokunrin olohun ni to ta tenu gbo bi owo tete jade si aya wa oni daya laya o e bere mi te ba ti degere ali mi ke bere baba duro dede are dakole babo wa nbe babo olorogbo meje fokunrin be ba ti degere ali mi roundabout e bere baba duro dede are dakole te ba ti de ile se russia muto ke biri baba duro dede are dakole bun wa nbe ni gere ali mi abi ke pe number mi 070-570-65491 tabi ke bere te ba tun fe lori whatsapp un na ni number whatsapp mi e pe mi sibe tabi ke temi lagun sibe e ko ateranse sibe yin si fun yin le si ni agbara to lohun gbogbo owo omo olomokunrin to ba ti wa gbogbo ti nso yi ma fi $100 bakan na ayewo nbe fun yin ni ti gbalode ati gba ngun sise repete mo sayewo ni gbalode fun yin ibi kan ba ku si kan logbologbo ti nbe laro omokunrin lo ba kere ni ti o se ko roju se to ye ko ori lara ire igbeyawo wa bo wado baba duro dede aisan ti o gbogun koni si o koni si mara e daddy mommy are dakole ni e biri fun mommy daddy ni faisan lo gba ami

0: di message se to so pe wa driver na ni o onikoda o ba je pe school bus mo ti sun ten ma school bus abare ni to moyan ni school bus to moyan ni school ta ni di driver o e di na ni precious babao oni ba je fun yin wa do yin gba ajaro lo e mama si ni o olori facebook ilama wo bele tun gbe fun ola leyi lo ma gbe jeri ota yin o ajaro lo
1: lagbaro lo e se baba ko ni baje fun yin o se ri ife te ni si wa yi lagbaro lo won ba ko ni doba laala asetani oni fun mi pa bi tin jo yi lagbaro lohun baba mi o gbagbe yin o igbagbe yin o mi o gbagbe yin o mo si mo wi pe olohun oba na o gbagbe yin ṣùgbọ́n ní bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn mo sọ nípa àwọn kan tí mo ní wọ́n kàn sí mi wọ́n sì bí mi wọ́n sì ní pé tọ̀ àwọn ń wá dráìvà lóòótọ́ àmọ́ dráìvà táwọn ń wá ó gbúdọ̀ jẹ́ kristẹni ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí àmúyẹ látọ̀dọ̀ tiwọn pé wọ́n gbúdọ̀ jẹ́ kristẹni ìdí tán sì jọ sọ bẹ́ẹ̀ náà ó lè jẹ́ bóyá nù jọ lọ́fẹ̀ẹ́ kan ti mọ̀ ṣiṣẹ́ àbí kọ́ máa wọ olùṣọ́ àgùntàn àbí bẹ́ẹ̀ lọ amúyẹ kan ṣoṣo tó ń wá náà nù àwọn náà wò pé tọ̀ ṣùgbọ́n mi tí kàn sí wọn pé ṣán ti rí àbọ̀ ọtí rí torí látọ̀dọ̀ mi wọn ọtí rí máa tún kàn tún gbìyànjú láti bí wọn lọ́la sí ni ṣùgbọ́n bàbá àgbàgbé yín o àgbàgbé yín o ọlọ́wọ́n bàbá yìí kò sì ní ṣe kínni kò ní gbàgbé àwa náà lágbára ọlọ́run 0913655-6952.
2: Hello baba fresh ẹ kú ètò orúkọ mi ni Samson láti Basin ní ìlọrin Kwara State mi bẹ́ẹ̀. Mo fẹ́ dá sí títí arábìnrin tí wọ́n sọ láti ń sìn lórí pé àwọn máa ń lo oògùn kan oògùn yẹn àdìmẹ́nu ẹ̀yin lẹ̀ understand oògùn yẹn oògùn yẹn ṣe pé bá pé wọ́n recognize ẹ̀ fún yẹn lọ hospital oògùn yẹn àwọn èèyàn lá ń dá ká àwọn dógùn yẹn kalẹ̀ lẹ̀ ògùn yẹn máa ń ó máa ń ṣàkìyàn gan báyìí tẹ́kọ̀ máa ń dì mẹ́nu báyìí ni tẹ́ pé mi ò lórí òbò àwọn ẹ̀tọ́ máa ń lò mo súnmọ́ dáadáa mí báyìí báyìí kinní yẹn ò dá o kinní yẹn ò dá rárá ṣùtìyé ògùn yẹn tẹ́ pé tíyẹn bá ẹ̀yìn gan fúnra yẹn máa gbọ́n nǹkan tí arábìnrin yẹn sọ pé tóun bá ti mú báyìí ó máa ń pààyàn bí ọtí tó yẹ pé ìhùn ní àṣìyàn lose gbogbo system ara yẹn máa kàn ṣe ni so kinní yẹn ò dá o so ìmọ̀ràn tí mi máa gbà wọ́n ni pé àwọn tán ni lọ́kàn pé àwọn fẹ́ fi sílẹ̀ náà ni àwọn náà máa fi sílẹ̀ o nígbà tó ti wà nínú ọkàn yín pẹ́ẹ́ fi nǹkan sílẹ̀ pé ó wù nǹkan ẹ̀ fi sílẹ̀ ẹ máa rọ́jú náà ni mi ò mọ bí adé bá ti lò mi ò mọ nǹkan tó ń ṣe lára yín o ó dẹ̀ dá mi lójú pé nǹkan tó ń ṣe lára yín gẹ́gẹ́ bí ẹ sọ pé kinní kan oògùn tẹ́ ẹ máa ń lò tẹ́ ẹ bá lọ sí hospital wọ́n á fún yín nọ́mà oògùn tẹ́ ẹ lè máa lò tẹ́ pé ó máa kí ọ̀nkan yẹn kó tó di pẹ́ tó kó gbogbo bìlíf yín lórí pé tẹ́ ẹ bá ti lo oògùn yẹn kò ní ṣiṣẹ́ ó dá mi lójú pé ẹ lọ hospital ni tẹ́ bá lọ hospital wọ́n á sọ oògùn tẹ́ ẹ máa lò fún yín tẹ́ pé a lè represent kinní tẹ́ ń dì mẹ́nu yẹn tẹ́ pàdé máa ṣiṣẹ́ nọ́mà tí ò dẹ̀ ní affect ẹni tì kankan lára yín but nǹkan tẹ́ ń bù sẹ́nu yẹn kò dá o kò dá rárá àtọ kẹ́míkà burúkú ni kinní yẹn ò dá rárá àtọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi ẹ lọ sí hospital kẹ lọ complain nǹkan tó máa ń ṣe yín rè nǹkan tẹ máa ń lò tẹ́tẹ́lẹ̀ ìbò ẹ fẹ́ máa lo kán fún lóògùn tó yẹ pé máa represent ẹ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi ẹ máa bí tó bọ̀ Samson ni láti Basin ńìlọrin.
1: Ẹ ṣe ò mọ̀ Samson láti Basin kò ní bàjẹ́ màmá ẹ já máa tẹ̀síwájú inú ẹ lẹ́ẹ̀kan sí ẹ má ìsùn lọ́wọ́ tá a wà yìí. Hello.
3: Hello, Kale.
1: Ẹ kàlẹ́ ma.
3: Okay,
1: yes, ma.
3: Okay.
1: Ẹ ṣeun mama mi kò ní bàjẹ́ ma kò ní bàjẹ́ lágbára ọlọ́run.
4: Tọ́ ẹ kalẹ̀ olótú mo kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ Diamond Radio bàbá tó dáléṣẹ́ náà sílẹ̀ ọlọ́run mi kọ́ jẹ́ kúrò ẹ̀mí rẹ o yóò fàlàáfíà lọ ayé rẹ o táwọn ọmọ rẹ yóò tún jù jẹ lọ lójú ẹ̀mí ẹ̀dógún ọlọ́run ẹni tó sọ síta pé

0: òun ní obìnrin àfẹ́sọ́nà bí ọdún kan ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà iṣẹ́ rẹ̀ àwọn ọkùnrin máa ń pọ̀ nílàkàrẹ̀ tèmi owó ń dààmú bàbá òun gbatẹ́lẹ̀ tí ń rìn tọdún kan ó pè kalẹ̀ ó ti lọ mọ àwọn òbí rẹ̀ iṣẹ́ báyìí lọmọ yìí ṣe àpọ̀lẹ̀ wá bòmí fún tí ọmọ iṣẹ́ tí ò ní jẹ́ rúbi tọ́wà yìí bágbára rẹ̀ báka bágbára rẹ̀ ọ̀báka máa ṣe tiẹ̀ kó máa ṣe tiẹ̀ ẹnìkan ò lè sọ obìnrin obìnrin ló lè dúró tirẹ̀ pé òun fẹ́ fẹ́ tó bá ti lóun fẹ́ fẹ́ ó gbanú àbí ọ̀ ló bá fẹ́ fẹ́ bìnrin wàhálà ni ẹjọ́ wa ni wọn ò kó rí pé ẹgbọ́ra ń yé láàrin yẹn kì í ṣe tó ẹ kó fàjà ìyún ọ̀kan nu obìnrin tó sọ pé òun bímọ kan fún bàbá bàbá lẹ́nìkan pẹ́ ń lè òun báyìí pé ìwọ ti pẹ́ jù kálukú ọmọ lọ rẹ̀ kó tètè wá ẹlòmíì tí ó bá fi ṣe adé orí bàbá yẹn ò jẹ́ni tó fẹ́ níyàwó sílé mo ti nílò ẹ̀lẹ́ experience kan rí nígbà kan mo lọ́rẹ̀ẹ́ kan ó ti pẹ́ omi mẹ́rin ló bímọ fọkàn kan ni kò sí kankan tó wà ń lé rẹ̀ kódà wa gan wọn bá sọ dà pé láìfù ká jáde ká darúgbó ká dé ká dé gbòó yẹn máa wù wọ́n púpọ̀ bẹ́ẹ̀ náà bá sobi náà ló ṣẹlẹ̀ sí lọ́tọ́ pé kó lọ tó kọ́ dálé gbé kò lè dúró lábẹ́ ọkùnrin mọ́ àmọ́ àtọkùnrin àtobìnrin kò sí ètí ọ̀dọ̀jọ́ alẹ́ tí oníkàbámọ́ rẹ̀ bí tiẹ̀ ṣe rí nìyẹn tí ìyá tó lóun ta ọjà ń so gbọ́ èrò kó lè fẹ́ mọ́ wá sẹ́mi o yóò ní ìdí àdúrà ni kò sọ́jà kankan tó tà lásìkò yìí ó lóun ò ṣe sínú èmi ní ògbà mọ̀nà kó ṣe sínú o àwọn olóṣèlú nìkan tẹ́ntẹ̀ olóṣèlú kan ló ń rówó lásìkò yìí kò sí bísínẹ́sì tó ní owó lásìkò yìí bẹ́ẹ̀ bá fẹ́ tó bá fẹ́ jáde a kì í wọkọ̀ àwìn onímọ́tò nìkan ló tún rọgbọ́n dá àìjáde lọ́wọ́kọ̀ láwìn kò sóhun tí ń bẹ lọ́jà láyé lónìí tí wọ́n mọ́ ra láwìn torí náà kó fi àdúrà kọ́rọ̀ rẹ̀ ọlọ́run ṣínà bùkún fún yóò ṣínà fún gbogbo wa èmi lẹni tọ́lọ́run mọ̀ láti ibi tọ́lọ́run mọ̀ ó dàárọ̀. Tọ́ ẹ kalẹ̀ olótú.
1: Ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ kò ní bàjẹ́ ẹ ṣeun gidi gan ni sá tó. Àrípá àwọn èèyàn ti ń gbọ́ báyìí o pàápàá jùlọ arábìnrin ti ọlọ́mọ mẹ́ta yìí àrí pé tọ́ ṣẹ́yìn náà ti ń fọkàn bá wọn lọ báyìí ṣùgbọ́n ṣáàjẹ́ ká sì máa tẹ̀síwájú ńbẹ̀ náà díẹ̀ díẹ̀ díẹ̀ 0913-655-6952 àṣẹ máa sọ ọ́ wípé nọ́mbà wásaàpù yìí ẹ má pè sí o ẹ má pè sí o mi nífẹ̀ẹ́ kí n máa búlọ́ọ̀kù èèyàn ìnífẹ̀ẹ́ kì í ṣe ohun tí mo nífẹ̀ẹ́ láti lè máa yára láti ṣe ṣùgbọ́n ẹ má jà pé nọ́mbà yẹn torí ọlọ́run ẹ ṣeun gidi gan ni. Hello.
2: Ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀ sá.
2: Ẹ kú ètò.
1: Yes sá.
2: Ọwọ́ yín lẹ́bi ẹ̀tọ́ yín
1: látàrí ọ̀rọ̀. Agbára ọlọ́wọ́ yes sá.
2: Mo gbọ́ sọ ajé ni gbé o. Ṣé rí ìdí mi fẹ́ dá síbẹ̀ nípa ti obìnrin tó bá àǹtí rẹ̀ sọ́síta
1: yìí?
2: Bó má ṣe pé bọ́yọ̀ ìyẹn ní nǹkan tó ń fi ti àwọn ìyàwó ilé ẹ̀ ṣe. Èmi ò bá rọ obìnrin yẹn kó fẹ̀ kan yẹra fún yányán. And secondly, the ipa ti ti àdìmọ́nu yẹn. Mo rí èèyàn kan tó jẹ́ pé ó ní kọ́ asma. Ó lọ sọ́ọ́sìpítì bí tí ò lọ. Ẹnìkan ló wá ní kó máa lo kíní ẹ̀ àtìgbà tó ti lo kíní ẹ̀ wà wá ìrìn àrímọ́ lọ́wọ́ jẹ́ ti kíní ẹ̀ ti sọ bẹ̀ mọ́. Ní bó bá ṣe bá oníkálukú ní ara mu pé tó bọ̀.
1: Ẹ ṣeun ẹ ṣeun. Ohun tárábìnrin tiẹ̀ wá ń sọ náà ni pé ẹ̀yin náà ṣe mọ̀ pé àpọ̀jù nǹkan ń gbà míì náà a máa mọ́wọ́ ìbẹ̀rù dání tẹ̀yìn tó bá ti nǹkan bá ti ń dédé bíi pé téèyàn ò bá lo nǹkan yẹn èèyàn ò lè gbádùn àwọn eléèbó máa ń pè ọkàn ní addiction èyí tó sì jẹ́ ibi tí ó ti mú ìpayà wá dáadáa lápá abẹ ni pé wọ́n ní báwọn bá ti mú ṣe ládà bí ìgbà tí ìgbà téèyàn ti mọ tí yó ó ti yẹ yín dáadáa wọ́n sì ní ara wọn ó ti fẹ́ máa kọ́ wọ́n fẹ́ mọ́ wọn lára jù àbí ká ṣàṣọ pé ó ti mọ́ wọn lára jù débi pé ó tiẹ̀ ti master ara wọn gan tí wọ́n bá lo ara wọn ò lè gbádùn a sì máa ṣe wọ́n bí ìgbà téèyàn bá ti mọ tí ti ń ta gọ́ọ̀gọ́ ẹ sì mọ̀rú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà lábìnrin ṣe ké gbàjàre síta pẹ́tọ̀ kí ló kù táwọn lè ṣe o ìbò ni nǹkan tó kù táwọn lè ṣe látàpá abẹ ẹ já tẹ̀síwájú.
0: Alẹ́ olótú ìyá tó sọ̀rọ̀ nípa àdìmọ́nu ó dàbí pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló kọ́mọ̀ sí ju àwọn àgbàlagbà obìnrin ni bí àṣà ni wọ́n máa ń dìmọ̀ ló máa ń dà á láàmú gan obìnrin ò ní ìdí kan sìn kankan lájò kankan kó di ọkàn kó mọ̀ mú mọ́ principle ni o ni self discipline to ba le ni go da ikore ni janu yo file emi ti mo ba yin soro mo musigari bad mo decide pe mi o mo ma mi o mo ma mo mo start to linjon bad mo decide pe ni mo mi mo ma mi ti de ma de be ma de ni yo ni determination ati self principle discipline ni oro mi ba lo ese olorun ten si waju da ro
3: Hello, Ekaleo. Ekwito. Uru ko temi ni Dudin Olabede. Itemi veda si. Itemi da won ti oni. Yes, ni. Oda Olorun meta. Si ona won ta ja, won ta ya, won ta yi pe ko si. Ako mo kankan me pe ko si. Oh, Olorun le je kun won yan kun won yan ju Olorun de le won mo lore so because ti e ba kun ronu abi lo ronu aroju ti e tun lo le gbe nkan je abi e lo se aye ni jamba kan nsin awon mo ten tori e si wa la na nko Olorun ko si se ka jire ko mo ja si wa la lasan Olorun ni da mu
4: Amir Shion, 0913-655-6952.
5: Hello.
6: Eka Leo.
5: Eka
6: Alisa. Eka Bezos.
5: Eka Buaba.
6: Arulu.
5: Eshion, Baba Arulu. Eshion, sir.
6: Hello, I'm Nipa Nakai.
5: Amir Lomoba. Amir Lomoba.
6: Anyway, so what story on your mo kayan la?
5: Iwa laili asi.
6: Ki kala to kala ni pe ene to fe to bimo fun to ko lodo e. Boyo ti be ti ti ti ko to di pe lo fe ya ko to di pe yan lo loko mi. Ti be o gba fun mo. Ke ora san. E ke je be ni pe o le ti leyin gba to di ti e ti lo. Boyo ti wayawo ko ri. Problem to ninu o. Se wa ri ko asi nkan ti di ado isi. Awọn kan wa to ye pe Olorun ti bi Olorun ma n gbenu won soro kuro sumo won ku se ni ti o ni ti e lara o ajo ajo aloro re ye ba yen te wa ri okunrin to hun so yawo re ki sira re ni o ohun sira re ti e ni ara ara ti e lo hun si to to ba epo na o ti kokko mo yawo re pe oniso oniso obirin oniso okunrin ni
7: won ti fe ra
6: Seri te ba so fun nkan to se yo ta kan to se ko to le so po won ogo aya ti kan be lohun pelu e dai ti gbe no le kini yi amon to ba le fun wa re ni janu to le fun wa re ni discipline pe kini yi be de be mo to ti le kun adua pelu e pe yi be de be mo kini yo pa baba mo yo pada mo nesi to ti ni adua ko ni pe ni adua kan Se wa ri bi ya ti taja. O ti meta. Wa ni business yi un. Ko lo dede. Ko da won ti rero. Ya pe se a ti ko won lo ti ranu.
1: yo stakete lagbara olohun oba adura tawa na re olorun wa lowo olorun wa lowo wa lai 0913-655-6952 tabi 0913-655-6864
5: hello
4: Ekale sa.
5: Ekale sa.
4: Omo ti mi ni saka lati o gona.
5: Eka bo sa.
4: E pe ti Olorun ni mara ile ato mi ni Olorun je da.
5: Yes sir.
4: E di popo fun la ipolo ro ma to dali se ni be. Abari se ni Olorun mi duti.
5: Ta gba ro Olorun ba.
4: O ti e me da sin be nba ya ti o da ko pe ojo wa ri pe pe do awon mo neta. Ah, gbogbo kalu ku lati ko si ta wa yi ni. Olorun sa nu wa ni. Imeji mo mba e soro yi alaja pala an yawo mi pala awon ni raja mi ni latuku to wo ko ran jara mba o ba dele kodo mi le meku ju owo
5: to lohun oba o
4: to yo pe suru rajo fin to la ran
5: to lohun oba o
4: owo da ba di fun na pe ko ri se gba ko isawo o to kankan ni kan lu je ba la ran ran na ni se are na to ni se ola ni se oko ni wa adon bo tele police yan epo kan tun ni kọtọdù fáyọ̀wọ̀ kọkà tó wá délé náà àánú tún láà náà lóko ẹgbà lóko oníjẹba tó náà ọkùnrin tọ́pọ̀ tó bí wọn lọ́la nísì kọtọdù kọ́ tún náà náà ráwà rẹ̀ gbogbo anísì àtúntà ní sùúrù eré àsìkò ọjà nísì ẹnìkankan tí ń sẹ ẹnìkankan ò sí ọlọ́run lájọ képe ọlọ́run bá yí nàìjíríà pa jùlọ àti fẹ́.
5: Ẹ ṣeun bàbá.
4: Mo ti jẹ́ ní ẹni yáwọn ní sùúrù ọlọ́run bá yọ
7: Wọ́n tún wá ń ronú èròkèrò wá sọ́kàn wọn kán tiẹ̀ kọ́kọ́ gbàdúrà against èròkèrò náà. Yes, torí ìtaná fẹ́ fi àwọn mọ́lẹ̀ fún. And beside, tó bá jẹ́ pé àwọn fámílì ọkọ wọn náà gbá pé this is the high time tó máa reach out sí wọn. If you do, don't come out with Rokiro. That is just how everything is now. Because since I told you, move and say everybody can't eat, you know, can't eat money. They come on, man, and check. I'm not my baby for help. Come on, it's not my baby for help. How long will I learn to see one? How long will I learn to see one?
1: Ti eso yi emi gan in tun ki leyin in tun fe nu kun si ni ba mi ti rin ajo to ba dabi laarin oko ataya to ba dabi pon pin gari lototo to mo wa lapa bi kan pe o mo wa lodo oko abo mo wa lodo aya sugbon ton ti pin lototo bayi ti rin ajo ba tin de awon apa bi kan egbo agbe ti ju segbe kan ni o iwa agberaga pe mi amira ati pe na wa lototo ko nka ko ti se kidi kan ti irin ajo ba debi kan to nira die to je pe ati le fowo enu to je pe ati le fi owo se awon ojuse kankan to se koko se pataki lori awon omo eja kan sapa abi to ye ka kan si eja kan sapa abi to ye ka kan si tori ilu le o kọlọn ṣaanu wa awọn ti si nṣojuṣẹ loju mejeji gan won ti rọwọ fi ẹnu tan anbosi bosi awọn ti o ti e wa ni rara o ti ye yin apa bi ti mo nlo ilu le o ọlọrun ṣe kini yo fi gbogbo rẹ ṣe itura fun wa ni lagbara ọlọrun eja tu tẹ si waju die ṣugbọn side the number ina mu 0913-655-6952 tabi 913-655-6864. Hello.
8: Hello,
1: sir.
8: How about the last one?
1: A show by me.
8: Charity, you bring your new job singing. You need to be making a show and I'll be queen.
1: I'm
8: for someone.
1: I'm your lover.
8: Thank you, be here, Lomometa. O be da ko wa ko mi o baba yen ni fe o baba yen tan ba ke n do da so ni ta le ko mu bo pa pa lo so ni but ko mi a ju lati wa e ti wa ju o wa yen lo mi na ba ke o pin do so pe ya o a be o ko ni me to bi ni le se won ni le pa po ni ko ba se ba ti pe won so o gbe ka ti o ti mo ise tun se fe fe be president vera yen bo ti to bi odun kan
7: I don't know. And she ticket is not a ticket to heaven. And she by force. No matter who loves her to don't wool us, she don't see why you pay by marriage, don't see the bad dress, it's only repay by our con will be. We are one of one and one by our committed on the fibe by our fibe, but in marriage, I'm not forced around to accept it, Catholic. You just move on and pray to God.
1: Show 0913-655-6952 W913-655-6864.
9: Hello, Akame. fresh baba o fit mama ni fit olawo yin e o ya to ni single mother yi ni mo fe gba ni mo come on fun erokero ni aye rara to come on fun erokero ni aye kan te pa mo second e ma gbadura ti awe kan ju loru kan bora won si o kan bere fun anu lowo olorun kan kan gbadura fa won omo won ona won o la kan gbadura lori oja tan ta won yen. She should stand on her leg. She should be brave. Don't be discouraged at all. Be encouraged. Emo je ki erokero ko gba okan yin. Stand firm. God bless you. In Jesus name. Ekweto baba. Olorun ma ba wa to. E ma be to bo.
1: Kasumo Oluwa ka te pa mose. Ka te pa mose ka ko ese sile. Ha, Olorun ba o. Ori baba Ebenezer Obenu fawon to ba mo rin fawon to ba mo rin emi mo pe ba o ba ku ise otan baba sin la kaka lojo kan aja na ni wallahi Olorun ba ngbo adura ta si ma ngba tori ngba mi na baba gbadura ani ireti pipe o le fa irewe si okan bi ireti ba pe la pe ju o le mo kan sakolo o le mu ki erokero beyan ba tin ro yo konu re lojo kan ka tu fi adua si na pe oluwa oluwa mama je o pe o pelu okan wa bi arabirin na ti se gba ni moran fa arabirin wi pe eja mo se eja mo se ja tesi waju ojo kan yo da ojo kan yo da wa light ala yo da yo da yo da emi suru kọlọn si tun gbe si wa lokan tori gbogbo awon eyan na lo ma wo pe ba won ba dawo le nkan ku yori si rere won se le ori ba kan se ton na ori ba kan erokero a wole latapa be idi ti eto ise da to se da da da be ba gbogba tin so nigba akoko wi pe awon nkan kan ma nwa ta le so awon mi wa ta le so baba so bori ba kan esu a loru awon nkan be na won na ma fi ran won wa si ranu kan sinu okan wa elomi aje kokan re gbogbe elomi aje ko ro ku ti fi enu ara re so e mo bo ma njele ani ko so olohun jo ke nse jo re o olohun o ti fara han ni iru awon eyan bayi wallahi wo to e ka mo se ka ma gbadura fun won ni ka ma gba won yanju ka ma gba won moran lenkankan lejeji ko le yi okan won pada wi pe olohun be pe olohun be isin gbadua olohun kan ti koju si won ni abi ko olohun ti koju si won ka won gan funra won ko ma ko bi ara si olohun shanu wa se olohun oba olohun shanu fun wa adura ati mire hello ah
10: 0913-655-6952. Hello. Hello, to Ekaleo. Ekweto. Diamond is on by your own. Only city. Yahoo. Ti wan so kaki. Okan fe fun re ni opatension o fe pa re ni ki o fe pa re si yawo oni bi se malu ta ti du ni ke ti du be se e se se pa di ni bi na yin o ba wo iwa ti ba bu ti o ba ti ti olorun to pe to ba ni fe to pe to pe sa ke si akoko e keje keta se o ba ti si changes pelu to fe pelu re ya pelu na obirin ponta olohun o se ya olori tin fun yin to president ma bi mi ai gure le lu bi en kan te ti facilitate ba facilitate nko kini wu ni wa e da ko to olohun obirin ponta ta yo be ba si ku nisin olohun ti pa ogo anisin obirin sa ire o ti si loko mi e da ko olohun ni de to je ise da mando ni baje o
1: maluta ti du ko ti digbese
11: Hello, ọ̀rọ̀ tí ẹbí mi kí ní ogun tí mò ń sọ ni ogun àjẹmọ́nu tí wọ́n máa ń lò ó ní ìyín ló mo fẹ́ kó yọ kúrò lẹ́mi mi pátápátá mi fẹ́ lò mọ́ mo fẹ́ kẹ làmí nímọ̀ràn ẹ̀dákun torí ọlọ́run mo fẹ́ fún ogun àjẹmọ́nu yí kalẹ̀ wọ́n ní kò dáa ẹ̀dákun gbéṣẹ́ ò ní máa gbé.
1: Ẹ ṣeun màmá mi kò ní bàjẹ́ ó fi yé wa wípé ẹ ń fọkàn bá wa lọ lórí ètò ẹ sì sọ ẹyin náà sì ti ń gbọ báwọn èèyàn ti ń sọ lọkọọkan léjèèjì wọn lógun yìí ọnà lọwọ kan nu kò dáa ẹja kọ sọ bẹẹ náà wọn ni ò dáa tí ò bá ti jẹ oògùn tí àwọn dókítà tó ń lù lóhùn tẹ tó ń kọṣẹ mọṣẹ tí ò bá ti ń ṣe àwọn oògùn tó kọ fún yàn o wọn ni ẹkọ òkọlà ẹja kọlà kú ò lẹkọọ ẹja kò kú ò lẹkọọ ẹmí wa gan ó ṣe kókó ó ṣe pàtàkì lórí eléyìí tá a tún sọ ń pa ẹ. Hello.
12: It's a fresh.
1: Màmá o.
12: Fresh bàbá o.
1: Màmá àgbàlagbà.
12: Ẹ máa dẹ́ ẹni tẹ́ ẹni
1: tí. Lágbára ọlọ́run lódùá.
12: Ayé wa ní ti di òun gbogbo alágbára ọlọ́run.
1: Àmì o ọlọ́run àmì o. Olóògbé àwọn
12: ọ̀dọ́ kan tán sọ látà láka ìwọ̀n òde dọ́ba.
1: Àmì o.
12: Ṣé dámọ́ ìdìkú níbi tá a mọ̀ sí àgbàdo àbí yankan sí iṣẹ́ àlá.
1: Àmì.
12: Tẹlifíṣàn láìpẹ́ ló wáyé iṣẹ́ àlá.
1: Bẹ́ẹ̀ni.
12: Aládùúgbò àwọn gbogbo dámọ́ ìdí náà ni o.
1: Bẹ́ẹ̀ni.
12: Ẹ ṣeun màmá. Àní mọ̀ ni ọkọ tó ní òun fẹ́ mọ sọ́yàwó ṣe ráwọ̀ obìnrin ó lẹ̀ lómi ò ní dókòó mọ̀ dóhùn mr fresh ọ̀tọkùnrin ó ní láti lámojú kúrò dáadáa marriage is managed kájọ mọ manage ara wa ni wọ́n tó túmọ̀ pé ṣẹ́ tí ìyàwó rẹ ẹ fẹ́ra yín ẹ fẹ́ra yín ó túmọ̀ pé ṣẹ́ tí ń ṣe mi láti be very very careful mo dẹ̀ gbọ́dọ̀ wà patient ọba ẹnì kan ò sì lè sọ obìnrin lẹ́yìn ọlọ́run obìnrin ló lè sọ rẹ ló lè wà kí ta wà lẹ́nu iṣẹ́ mr fresh iṣẹ́ mi tẹ́ bí tutọ́ àwọn kan wọ́n gbọ́njọ́ náà nípò o àtẹ̀lẹ́ ìwé kíní àjùmẹ́nu yẹn kíní yẹn ò dá ó pààyàn o iṣẹ́ wa rí eléri ní jẹ́ ẹlòmíì tó bá lo gbo tó fẹ́ lògún yóò bá ẹlòmíì wà lẹ́mùrá àwọn tó kígbà ta wà lẹ́nu iṣẹ́ kó tó di pé mo rìbá nǹkan mi tẹ́ yẹn ti gbò kí kíní yẹn ṣẹ̀ṣẹ̀ dé ó lágbára kójọ kó bẹ lọ́hùn kó bẹ lọ́hùn ẹ̀ dáadáa ó bẹ kó tó mọ báyìí pé christian kó mọ lọ church kó mọ gbàdúrà lóru láti ọmọ sùnmí ni kó gbààwẹ kó sọ ọlọrun pé kí ni yóò wù mí kó bọ sí ọmọ láì kó bọ lọrẹ sọ ọlọrun ó sì gbà fún lágbára ọlọrun yìí kan ọlọrun bàkà sẹríà tó bímọ mẹta mo fẹràn torí tọ ọlọrun àwọn obìnrin ẹja wà bẹẹ bẹẹ níṣẹ àwọn tọkọ bá kú tọkọ bá kú tọ àìkọkọ bá pa sí ni kó fún yẹ kó lè dán yìí kó sọ fọlọrun pé kó mí káàmọ yìí ó jìyà sàánú mi ọlọrun rálá mi sí ipá láàmì tí ó jò níranu o tó ti yé yín kódà ó lè jẹ níbi ọjà ó lè jẹ níbi ìkiri ọjà pé kó lọkọ àbí ẹlòmíràn kan oṣù ta ìyá ìbáyìí báyìí gba kan báyìí tùmọ̀ aláàmì tí mo sọ nù à ń lọ ọlọkọ ìpéyàn kan fẹ ìyá oníyà ni ó padà lọ jẹ lẹyìn kó dúró tọ lọrin tàbí níbi láwọn ọmọ rẹ ó ti máa mọ yóò ṣe lẹkọọ tán lẹkọọ islam tán lẹkọọ báyìí tán tó wà nílé ìwé tí wọn ò rí lọ tó fi lè jìnà ọmọ náà kó jọ kérokéro kó gbé kúrò lọkàn kó sọ wọn náà pé kò wù mí sàánú mi ọlọrun má jẹ síbáyìí má jẹ síbáyìí kó gbàdúrà ọlọrun sì gbàdúrà ẹ lágbára ọlọrun
1: àní
12: dààmú ẹ mọ ẹ bẹ tó bọ
1: àmọ
12: tẹlẹ yín lágbára ọlọrun
1: kò ní bàjẹ màmá àgbàlagbà kò ní bàjẹ ṣeun gidi gan ni. Lọkùnrin lóbìnrin lọmọdé lágbà pátápátá tó ń gbé tò yìí náà ti gba àwọn èèyàn nímọ̀ràn kan tàbí ìkejì táwa náà sì ń sọ lọ́kàn tiwa pé ẹ má mọ́kàn yín le o ẹ má mu le o ẹ̀yin náà ṣe lọ́kàn ẹran ẹ má ṣe lọ́kàn òkúta láti lè máa gbé gbogbo rẹ̀ yẹ̀wò lọ́kàn kan léjèèjì àti pàápàá jùlọ lọ́dọ̀ tèmi àdúà ká fi tẹ̀ǹdì gbogbo wa pátá bá a ti gbọ́ mo ti bá a sọ láṣàlẹ̀ yìí jẹ́ ká a ṣe kínni ká fi ọkàn àdúà wípé tí n bá ti leléyìí yóò ṣeé ṣe ni tí n bá ti tọ́ báyìí lágbára ọlọ́run kò ní dẹrun nídìí mọ́ ń lọ́wọ́ bí n bá ti tẹ̀lé báyìí lágbára ọlọ́run ọ̀nà ó là fún mi ni tí n bá sì ti gbà ládùúgbà báyìí àdúrà mi ó gbà ẹjá ṣe bẹ́ẹ̀ lágbára ọlọ́run sì ṣe kínni yóò kọ́ dáadáa sọ̀rọ̀ ti gbogbo wa lọ́kọ̀ọ̀kan léjèèjì a sì pè lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run kí la fẹ́ pè fún ká jẹ́rìí sí ohun tọ́lọ́run ti ṣèlú rẹ̀ ayé wa ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn tọ́lọ́run lò fún wa láti gbà wá nímọ̀ràn. A ń lọ láṣàlẹ̀ yìí bó dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run a tẹ̀síwájú níbi tá a bá bàdé lọ́sẹ̀ tó ń bọ̀ àti pé lọ́tùnlọ́tùn náà látún gbé mi jáde tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ Precious Afolabi ń lọ lé ni o
13: bo to se tun bo a pada wa lagbara Olorun fresh ba bao.